0: Radio made for you.
1: 오르고 제스 바오페와 아두베베 모아지라야 달라페로니 바이니와 오고니 포르고이 오르코미니 알파 모세 아데몰라구폴라 올라비 아틴로로니 오로이누웨 주얼 오리케지 에세 가론디니오고 소베 에미오시 모어둔원이 빠다 푸이와 에티에슈 오이루코코로비 제베제베 아티루코코로베지 아티루코코로 제베제베 미노티피제 àwọn ogun láti mo ti ran sí àárín olúwalé òun mú ọmọ ọdún wa padà gbogbo bí tó ti sọnù ogun tó sọnù olúwa yóò dá padà fún wàá rí ayọ ńlá wàá rí ogun ńlá má sọrọ ìtinú bí o ti ń lọ láàárọ yìí ọlọrun yóò yí padà fún ẹ yóò bá ọ pàdé yóò ṣe ẹ lóore yóò múnú rẹ dùn gbogbo àwọn ohun tó sọnù láyé yìí ọlọrun tó dára fún ẹ ọlọrun yóò dá padà fún ẹ wàá rí ogun lò nígbà tí wàá fi dé ní alẹ́ òní wàá gbégbá ọpẹ o ogun ni fún ọlọrun lókè ọrun jésù kristi olúwa wa.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí yìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wàá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní mọ bá kíní ìjẹ aníkíní fi ṣèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammad al-maruf abiodun bin abdul malik mudiru daril qur'an wal hadith li ta'lim al-arabi wal islam wassalamu alaykum wa rahmatuhu wa barakatuhu.

0: lórí ayé rẹ lọ́sẹ̀ ìsẹ̀. Ọlọ́run díkò tó yẹn pa. Mo gbàdúà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Orí rẹ ò ní gbàbọdè. Lórúkọ Jésù. Orí àwọn ọmọ rẹ ò ní gbàbọdè. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Orí ayé rẹ ò ní gbàbọdè. Ní ọ̀sẹ̀ tuntun yìí, orí ọkọ rẹ ò ní gbàbọdè o. Ìrìn àjò tí wàá lọ tó ò ní dé lọ́sẹ̀ yìí ò ní bá wọn rìn o. Mo gbàdúà ìrìn àjò àlọ́ má bọ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ò ní bá wọn rìn. Ìrìn àjò tí wàá fi bọ́ sínú kòtò àìpadà wálé lọ́sẹ̀ yìí ò ní bá wọn rìn o. Mo gbàdúà ò ní bọ́ sí ọwọ́ ajínigbé. Ní ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù wọn ò ní fi ọ́ pa oyè kóye. Ní ọ̀sẹ̀ yìí wọn ò ní jáwé lé ọlẹ́gbẹ̀ẹ́ títì. Lọ́sẹ̀ yìí wọn ò ní faṣọ rẹ dá ọmọ nínú àgbàrá ẹ̀jẹ̀. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ní ọ̀sẹ̀ tuntun tó wọnú ẹ̀ yìí wọn ò ní kígbe ọ̀fọ̀ nínú ilé rẹ. Lórúkọ Jésù fọ́tò rẹ tó dáa jù wọn ò ní fi lẹ òbítúárì rẹ o. Mo gbàdúà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbèsè Ọlọ́run tí ń bá ní san gbèsè tó bá obìnrin opó yẹn san gbèsè ẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ kó bọ́ san gbèsè rẹ. Ní ọ̀sẹ̀ yìí gbogbo ohun tá a pè ní gbèsè níwájú rẹ lórúkọ Jésù. Ilẹ̀ kó lanu kó gbèmí kí àánú kó san gbèsè ẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ohun gbogbo tó sọnù lọ́wọ́ rẹ àánú kó wariwá fún ọ. Ohun gbogbo tán ti jí lọ lọ́wọ́ rẹ lójú àlá àánú kó dá padà fún ọ. Mo gbàdúà ọfà tó máa ń ṣiṣẹ́ nígbà tílẹ̀kùn tó tóbi bá ti fẹ́ ṣí fún ọ. Ọfà tó máa ń yí kiri lára rẹ nígbà tó wó ńlá bá ti wọlé sí ọ lọ́wọ́. Ta ni kò túbẹ̀ sí na àfìgbà tó wó yẹn bá tán kó tún tó dákẹ́. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọfà yẹn máa gbiná. Mo kéde rẹ̀ ní orúkọ Olúwa Jehovah. Àánú Dáfídì tó dájú ó máa bá ayé rẹ rìnrìn àjò. Ní ọ̀sẹ̀ tuntun yìí àánú Dáfídì tó dájú ó máa bọ́ rìnrìn àjò. Lórúkọ Olúwa Jehovah ohun gbogbo tó ń ṣe tiẹ̀ pátápátá lọ́sẹ̀ yìí Ọlọ́run á bá mi ṣe láṣẹ pé ọ̀nà á là fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn lẹ́ẹ̀kan sí mo wí lórúkọ Olúwa Jehovah Ọlọ́run tó máa ń wo ní sàn ọ̀já ìmúláradá rẹ̀ tó máa fi ń wo ní sàn lọ́sẹ̀ kó bá mi gbélé ọ. Kí áńgẹ́lì àánú kó kọjú sí ọ ṣe lóore lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Májẹ̀mú àánú kò ní kọ ẹ̀yìn sí ọ. Ẹni tí májẹ̀mú àánú bá ti kẹ̀yìn sí kò sírú àdúrà tán gbà fún a máa ta dànù lára rẹ̀ ni kò ní ṣiṣẹ́ lára rẹ̀. Mo gbàdúà májẹ̀mú àánú Olódùmarè ní ọ̀sẹ̀ yìí kò ní kẹ̀yìn sí ẹ. Gbogbo ohun tí àwọn ẹlẹgbẹ́ rẹ ń fi rọrùn ṣe ìwọ ò ní fìnira ṣe. Ohun gbogbo tó ń fìnira ṣe ìrọrùn ni wàá fi ṣe lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Iṣẹ́ rẹ yẹn ó máa tẹ̀síwájú. Ṣọ́ọ̀bù yẹn Ọlọ́run kó bójú to. Kọ́mpìnì rẹ yẹn lórúkọ Jésù kò ní wálẹ̀. Kọ́mpìnì rẹ tó ní àfi tó o bá ti pa yẹn Ọlọ́run àwọn wòlíì ni kí n sọ fún ẹ pé àánú lórúkọ Jésù kò ní gbà kan ti kọ́mpìnì yẹn pa. Pure water company rẹ yẹn kò ní run down lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Supermarket rẹ yẹn ò ní padà gbètì. Kọ́mpìnì yẹn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ò ní padà tipa. Àánú Olódùmarè ó máa bá mi ṣọ̀kan ilé rẹ. Mo gbàdúà gbogbo ẹ̀yin tẹ́ ti gòkè gbogbo ẹ̀yin tẹ́ ti ní tí Ọlọ́run ti ràn lọ́wọ́. Báyìí ni mo kéde rẹ̀ sí ọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ayé ò ní fọmọjà ológun o. Ọ̀rọ̀ rẹ á dayọ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Wàhálà nùgbà àárín ìwọ àti Ọlọ́run kò ní bàjẹ́ o lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Kò ní bàjẹ́. Orílẹ̀-èdè yìí ó máa gba àtúnṣe. Ìpínlẹ̀ yìí ó máa gba àtúnṣe. Àwọn ọmọ wa tí wọ́n kó lọ sí ìgbèkùn àánú á kó wọn padà wá. Ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run gbọ́ àdúà Jésù Olúwa wa. Àmì.
1: Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Joshua Dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tí Ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn Mona Closery Hotel tí àwọn kan mọ̀ sí Miriam Hall ní ìyànà ṣàpàtì ìdójúkojú olóòro estate Gomo Road Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, mo fẹ́ ka lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun Olúwa. Ẹ jẹ́ ka lọ sínú Bíbélì mo fe ka lo sinu orin David 29 verse 3 to 5 ohun oluwa nbe lori omi pupo olorun ogo nsun ara oluwa nbe lori omi pupo ohun oluwa le agbara ohun oluwa ni ola nla ohun oluwa nfa igi kedari ya looto oluwa nfa igi kedari lebaloniya ogo ni fun olorun loke orun gbogbo mo olorun to ngbo mi ohun oluwa o je ohun to se pataki bo tin lo lose yi ohun oluwa je ohun to gbodo mulo ninu irin ajo re egbo awon ti ki gbo ohun oluwa inu okuku na ti ma rin to ba lomo olorun ni o to ti faye re fun jesu o ye ko le ma gbo ohun olorun o ba je omo kekere ni samueli nigba ti olorun pe to be si ba soro ti Samuel ro pe Eli ni o n pe hun to sare dide to lo ba sugbon nigba to dodo Eli Eli ni ko pada si ori ibusun re ko lo ma so pe ma wi nitori ti iranse re ngbo omo kekere ni nigba ti olorun bere si ni ba soro lati ma ba so awon ijile o ba jo omo kekere o ba je odo o ba je agbalagba o ba je okunrin o ba je obirin ohun oluwa ko yo enikeni sile ohun oluwa je ohun ti agbodo ma gbo lati le mu ki irin ajo wa li aye yi ko gunrege lati le je ki a arin bi o ti fe ka rin lai sirin tabi lai rin ni ona ti ko fe ka rin egbo eni ti o ba tin gbo ohun oluwa ki so ito ninu kini mo pe eni to ba gbo ohun oluwa ki so ito ninu egbo olorun so fun abraham pe kuro ni ile baba re lo si ibi ti ma jiwe fun e egbo mi sa ko mo anywhere ko mo kankan ohun oluwa lo gbe kuro ni ile baba re lati lo si ibi to olorun so fun gbogbo mo olorun to ngbo mi ohun oluwa lo gbe mi wa si ilu ilorin nigba ti mo de ilu ilorin mi o mo eni kankan nigba ti olorun ni pe kin kuro ni akure ondo state to ni pe kin ma bo wa si lorin lati ilu ilorin ni olorun ti bere sin sise agbara loni mi mu eyan kankan wa si lorin nigba ti mo nbo sugbon mo ti ni ogoro eniyan olorun ti yan ogoro eyan kun mi olorun ti so ara re di eniyan to po ninu irin ajo mi gbogbo mo olorun to ngbo mi ito ni olorun je ohun to se pataki ninu oro re bawo lo se le ma gbo ohun oluwa ona wo olorun le gba lati ma fi ba o soro akoko leleyi olorun le ba o soro lati nu bibeli eyi ti se oro olorun be ni psalm 119 verse 105 oni o ran oro re o lo si mu won larada o lo si gba won ninu iparun won egbo ti eniyan ba nka bibeli daada ni gbogbogba olorun ma ntinu re ba yan soro to ba nka bibeli re ni gbogbo igba Olorun a ma tinu re ba o soro ati ka bibeli la ro ibayi oni ohun oluwa o fa igi kedari ya e je kin ka verse 7 oni ohun oluwa o ya owo ina ohun oluwa o mi agiju oluwa mi agiju kedesi ohun oluwa ni o mu agbo agbunrin bi oh my god o fi gbodidi han ati ninu temple re li olukuluku n soro ogo re egbo ohun oluwa ma n fi gbodidi han ti olorun ba soro fun ohun to n bo wa sele lola ohun oluwa so o ma n fi gbodidi han o le so lati nu oro re be ni eyi ni ona akoko ti ma n gba ba eniyan soro egbo a ma ran olutunu si yan emi mimo olorun ti ko to je emi mimo olorun to je iketa in the trinity be ni baba omo emi mimo to je iketa ninu meta lokan a ma wa lati ba wa so oro ti olorun ni fun wa egbo ona kerin re o awon woli re olorun le lo won lati ba wa soro lati fi awon ijile han wa nipa wa lati soro fun wa nipa ohun to ma sele lojo waju tabi ohun to sele bye bye tabi ohun ti o ti sele saaju egbo o le ran awon iko re ati riju re si wa ikerin leleyi olorun le ba wa soro lati nu okan wa won ma n pe ni imo aya olorun le ti be ba wa soro a ko je ki a lose peace wa nigba ta ba fe se nkankan ati mo pe
0: kini ko so Olorun nbe eh ti ko ba ti sa lafia lokan wa bibeli pe ki ko ba ti si dalebi lokan re o ni isimi olododo ni wa ni ohun to ba ti mo pe o ti nje idalebi ni okan re wa ti mo pe ko si Olorun nibe e gbo ile to Olorun ba wa nbe a ni alafia lati rin ninu e eh eh ninu okan wa ara pe Olorun ba wa soro niyan elomi a so pe ah ohun ti mo de fe se yi a ni mo ni peace lori e mo ni peace lori eyan ni pe Olorun ti ba soro pe ko tesi waju gbogbo omo Olorun to ngbo mi o le rin rin ajo aye re lai si ohun Oluwa emi gbadua fun e bo ti nlo ni aro oni ohun Oluwa ko ma ba o lo ibi to ye ko rin si ibi to ye ko ti soro ibi to ye ko ti dake ibi to ye ko ti rerin ibi to ye ko ti ma wo loruko baba omo ati emi mo ohun Oluwa a ma to egbo ti eniyan ba ti ni ohun Oluwa hey koni sise o ohun Oluwa ki je ki eyan ra ko ba ibi to ba ye ke eyan rin si ta ti ra ko ba ohun Oluwa gbe ku anima ti lobe si joko ah boya igba to ba ma sele tan leniyan de be abi ko ti kuro nbe tan ko to sele mo so aso tele si yi eyin te ra mi se bi e tin lo ni oni yi gagagagan ni mo kede re ohun Oluwa ko wo agbo ara re ohun Oluwa loruko Jesu ko ba orin rin ajo o ni dari rin ajo re loruko Jesu irin ajo ose yi ko ni ja sasan irin ajo ose yi o ni rin ni inu ibanuje o ni rin ninu wahala be lo se ma ri o ohun Oluwa ma duo ti odale ogo ni foruko Oluwa ni ipari ose yi wa de yin Olorun gbogbo ohun ti okan re da niyan ni ose yi ni ohun Oluwa ma yonda e fun e ogo ni folorun loke orun anu yanju oro re o Jesu Oluwa wa ami gbogbo eyan omo Olorun to ngbo mi ojo Thursday yi o se pataki fun won lati wa ni ile anu yanju e Olorun so fun mi pe ki gbogbo eniyan mu 3 sachet water wa omi to ma wa ninu ora yen meta ki gbogbo eniyan ko mu wa bi Oluwa ti nbe ti emi e wa agbara igba ni o ma darapo mo a de yi tan re pada ibi gbogbo ti ogun farapamo si ninu aye re ibi gbogbo ti ofa isan be ninu agbara re agbara Olorun a de ba mi gbe jade oro ri a dayo ileri Olorun a de se prophetic Thursday ni Olorun pe iwo na ri pe wa nbe ago meso abo aro ni ile anu yanju e gbogbo eyin te tin wa e ri owo agbara Olorun iwo na ri pe o wa nbe ni ojo Thursday oro ri a dayo o le pe mi sori number yi 08032404977 alafia fun
2: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti e ti mo bi 88.7 FM e lo fokan bale

0: lẹ́yìn ojú tí wọ́n mú fún ẹ ọjọ́ tí wọ́n náà máa pẹ́ ẹ lójú tí wọ́n mú nítorí ọmọ ẹ ọjọ́ yẹn kánṣu mo gbé wọn olúwa ni bàbá mi wí pé ẹ̀yìn kan wà mí wọ́n ti rò ẹ́ pin kó tó kú ọ lé wọ́n ti rò ẹ́ pin bó ti ń bọ̀ wọ́n yín mú mo kéde àṣẹlúwa ni lójú wọn yẹyẹ rẹ da yẹyẹ àṣẹlúwa ni èyí yẹyẹ rẹ da yẹyẹ àṣẹlúwa ni èyí ẹ̀gàn rẹ di ògo àṣẹlúwa ni èyí ẹ̀gàn rẹ di ògo àṣẹlúwa ni èyí ìgbà rere ṣíkàn àṣẹlúwa ni èyí adá ọlá rẹ padà. Àṣẹlúwa ni èyí adé ìgbà rẹ padà ìgbà tí wọ́n gbà lọ́wọ́ ẹ tó fi rọ́pò igbá igbá tí wọ́n fi rọ́pò ìgbà lọ́wọ́ rẹ ìmúra adalika ya ni mọ̀tà wọ̀rúbà nẹ́sẹ̀ káyínà mọ kéde igbá tí wọ́n fi rọ́pò ìgbà lọ́wọ́ ẹ àràfọ́ àràfọ́ wọ́n gba ìgbà ìgbà àárọ̀ ọ̀sán alẹ́ lọ́wọ́ àwọn kan wọ́n fi igbá rọ́pò igbá nẹ́gbẹ́ síwájú kán máa sun ẹ kó sí gbogbo wọn olúwa igbá tó fi rọ́pò igbá níwájú rẹ tó ń sun ẹkún ayé sí tí omi jẹ́ rẹ tó ń kán sínú igbá yìí fún ọ ti sàmì igbá yẹn fọ́ ẹrú bíi adalẹ ọjà agẹdẹrú agẹdẹbìjà mọ kẹrẹ tinátiná ni o tàrátàrá ni o ọwọ́ tó wù ọ ní kékeré gbogbo ọwọ́ tó wù ọ ní kékeré bóyá ìgbà tó ọlọ́dún kan àbí oṣù kan oṣù méjì ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ nígbà tó wà lóṣù ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ nígbà tó pọ́dún kan ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ nígbà tá a bí ọ àgbájọwọ́ ọwọ́ tó wù ọ tí wọ́n mú ògo lára rẹ tí wọ́n fogun sí ọ lára ọwọ́ ọwọ́ sídàrú àgbájọwọ́ ẹlẹ́yẹ tó tọ́jú ogun pamọ́ sí ọ lára àgbájọwọ́ ẹlẹ́yẹ tí wọ́n fi bá ọ fá irun àmútọ̀rún wà rẹ tí wọ́n ní bá a ṣe fá irun àmútọ̀rún wà yóò tí wọ́n sọ pé ó di ayé àtúwá wípé ọlá rẹ̀ láyé láti falọ̀
1: yìí
0: ìṣeréré rẹ̀ láti falọ̀
1: yìí
0: mo kéde ọlá tí wọ́n ṣí lórí rẹ̀ nígbà tán gẹrun àmútọ̀rún wà rẹ̀ ó yẹ gbẹ̀wẹ̀ rẹ̀.

báwo ni yèmi ò ṣe ní sí ọlọ́run adúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ òní lọ́jọ́ kẹjọ gbogbo èèyàn dìde ńlẹ̀ ẹ jẹ́ àjọ kí alleluia ńlá mẹ́jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pé nǹkan jọra fún yín ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ páńgẹ́lì ó ṣiṣẹ́ fún yín ẹ jọ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbò mí á kí alleluia ńlá mẹ́jọ tí ò ní dín á sì fi ògo mẹ́fà tì òní lọ́jọ́ kẹjọ ọlọ́run gbọ́ nǹkan jọra wọn nínú ọjà rẹ bó ṣe ń gbọ́ mi nǹkan jọra wọn nínú iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ nǹkan jọra wọn lórílẹ̀‐èdè nàìjíríà lọ́sẹ̀ yìí nǹkan jọra wọn a sì fi ògo mẹ́fà tí 6 túmọ̀ sí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gba ọlọ́run gbọ́ fún ìrànlọ́wọ́ ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí ọba wa kí ògo mẹ́fà so níbi tẹ́ ẹ bá wà jẹ́ kò rí ọkàn yàtọ̀ mí mọ́ bó ṣe kẹ́ bóyá ọ̀kẹ́un ni o bóyá ó ṣe nǹkan kan ni o ṣáàjì ọ yàtọ̀ sí bó ṣe mọ́ ké tẹ́lẹ̀ somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹnìkan ní kí n láàdé mo change ohun tèmi náà ni mo fẹ́ kí nǹkan jọra wọn fún mi lọ́sẹ̀ ògo mẹ́fà ogo fún jésù lókè ọrun ẹ tẹwọ bẹ ṣe di owó yẹn mọwọ gbogbo ẹni tó gbọ mi láàárọ yìí o tún ní ra àwọn owó mọ láyé ìṣẹlẹ ìyanu tó rò ó lè ṣẹlẹ sí ọ láyé lójijì ẹmí àwọn wòlíì fààyè gbà mọmọ o lọsẹ ìwà ta àtàjèrè lọsẹ ìwà àríbá ti ṣe lọsẹ yìí ìdùnnú yóò ṣubú lu ayọ fún ọ nínú ọsẹ yìí ẹ ti inú ògo bọ sínú ògo ẹ wá ṣe àmì yẹn kẹ fòókè mọmọ bàbá lórúkọ jésù lọsẹ yìí wà bàjẹ gbogbo ẹyọ ọmọ tẹ ń kọ wà ẹk lágbára ọlọrun ẹmí àṣeyọrí bà lẹyìn you will succeed you will prosper and excellence is going to be your portion in Jesus name ẹ wo gbogbo ẹyin ọmọ ọlọrun owó yẹn ni ọmọ fọwọ́ kan láàárọ̀ tó bá ti ń jáde tó bá gbàgbọ́ what you don't believe you can't receive bẹ́yìn ọba gba nǹkan kan gbọ́ òun tó ò lè gba nǹkan yẹn and anytime tó bá ti jí mọ fọwọ́ kan owó yẹn mọ fọwọ́ kan ẹ jẹ́ àwọn ohun tí bàbá mi ológun àjọbọ̀ ọ̀dánwò mọ́mí àti dádì tí n bá ti lè kú òun bí wáì orí facebook lẹ́ẹ̀tì gbà mí lálejò ní aago mẹ́fà àbọ̀ gbàtọ́ báyìí di 7:30 á parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà náà ń tí ọ̀yìn lánàá ẹ make sure mo fi gbogbo ẹnu sọ pé ẹ gbé pàdé mi lórí facebook ẹnìkan ní wòlíì mi ọmọ tí gbà ó tún di wednesday àwọn tí ọba tí gbà ó di wednesday ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀la tuesday lábẹ́rẹ̀ àwẹ̀ yẹn mo ti kéde ẹ̀yin náà wo gbogbo bí ìlú ṣe ń lọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ join wa ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ join wa ààyè wà fún yín ẹ jẹ́ àjọ pàdé a ti mú wema gẹ́gẹ́ bíi center ní church wa tó wà ní gbági is interdenominational ìwọ náà wà nínú white and black ẹ kàn wọ white and black ẹ já pàdé ní church ní aago mẹ́wàá láàárọ̀ ọjọ́ tuesday 24 hours of prayer ni ibẹ̀ láwà títí olúwa bá wa gba àwọn ọmọ ìjáde a fẹ́ ṣe nǹkan méjì àrángẹ́lì sí àwọn ọmọ yẹn níbi tí wọ́n wà gbogbo àwọn tó sì gbé wọn sí ìgbèkùn àárín èdì sí wọn àṣírí ibẹ̀ nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa join ọ̀fẹ́ join prayer yìí ẹ join wa tó bá ti di 10 lọ́la olúwa ní ká pàdé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ kájọ ṣe 24 hours of prayer ẹ já lo method àdúrà náà bóyá àdúrà ń gbà àbádùn ọgbà ẹ já lo mo sọ fún àwọn èèyàn pé ní ìgbà tí wọ́n mú ọmọ kan tí wọ́n ń pè ní Leah àwa náà jáde tá a tẹ̀ tí mo kó gbogbo ọmọ church lọ ṣe protest lójú títì a notice ẹ̀ pé ìwọ̀nba nìyẹn ṣiṣẹ́ mọ ìgbà táwọn ọmọ ṣe ensars àìmọye ẹni tó tún tọ́ jẹ́ pé wọ́n gbẹ̀mímì ní táìmù yẹn bò bíbélì ní òun ìjà tiwa kì í ṣe ti ara ó ní agbára nínú ọlọ́run ẹ jẹ́ àgbàdua wò káwọn tí ó ṣẹlẹ̀ nígbà wọn mú peter ìjọ fi ìtara gbàdua nígbà tí ọba senakerubu halẹ̀ tí ń wú bí àkàrà tí ń wú bí kéńgbé ìjọ fi ìtara gbàdua gbogbo ẹyin tẹ bá fẹ́ join wa ẹ kàn wá black and white ó bára wọn mu kò bára wọn mu kájọ pàdé ní wema ní aago mẹ́wàá ní ọjọ́ tuesday kò yú anybody lẹ̀ àwọn abiyamọ tí wọ́n mọ̀ pàdùwà mọ́ gbà ẹni ẹ̀jẹ̀ wa join gbogbo protest tá à ń ṣe ẹ jẹ́ ń pè ní protest gbogbo protest tá à ń ṣe ọ̀dà gan bọ̀ kí nìkan bẹ tó le ju protest lọ ẹ jẹ́ ká kígbe sí ọlọ́run pé a fẹ́ kí àwọn ọmọ yẹn wálé sand
and Eddie. A fe ki won wale. Ki olon kwa mama da won. A jini be. A jinyan be. Bukwa won banditi kwa da won le de wu. A si fe rangeli lo. E jia wubo yon lom gwa bi yon bo. Le yin bata bagba we yon tan aman won. Ti yo sele fon jo me wa. E sa. Olu wani ki insofu yin pa angeli mbo nje yin bo. E ni kani ki le winye. A la ise ti angeli nse. Ninu iwe Hebrew chapter 1 verse 14 only angels are ministering spirits onise ranse ni won they minister to the heirs of salvation iya toto kan wa nbe ni pe mama tangeli o ba sise fun o ogbodo wa ninu awon ajogun igbala injo ti mo Jesus gege bi oluwa tolugbala because to ba da Jesus mo yo nira fun angeli lati bo jise won e jise fe nti o ba sajogun igbala. And that's why boy, you fake by Jesus la way. Can't get you the man si chef on. So hello me, give me your testimony. You won't know, ni testimony, and we ni testimony 24-7. O se se kwa je kwa si, ni no anwa jo gwi gbala. Bo gwi nye di de, wa fo wo si a yare. Mo sote le mi le yi. Eni Jesus, mo je wo la way. Wipe mo bao, si no a ye mi, ge ge bi o luwa, ati o lugbala mi. A ye mi to doti, ba mi mu kwo, fun mi ni aye titun latowo re gbogbo ese mi mo setan lati dale mo fe ma tele o mo jewo loni pe Jesu loluwa mi mo pinu latoni lo pe Jesu lemi no ma se mo gba Jesu Kristi gbo eledo orun ati aye mo gba Jesu Kristi gbo omo kan soso Olorun wa mo si pinu lati oni lo pe mo setan lati ma sin ese ami ami Jesu iwo loluwa ohun to ran mi ni mo so oni bi won se ngbo pe ki won fi angeli won sise eni ti ba sajogun igbala yo ni ra angeli lati sise fun gbogbo eyin ajogun igbala bo se fenu to jewo si igbala to fokan gbagbo si ododo agbala igbala mo ni ko wonu aye re lo in Jesus name eyin omo Olorun wa dide ja gbadua meta yi nibi te ba duo si oni loju aje e gbe owo yen soke e kigbe baba jangeli o jise fun mi lo sei eleda mi jangeli o je ise fun mi lo sei in the name of Jesus Christ wa ni lo si waju orin lo seyin wa fenu so eyan angeli mi loruko Jesu mo ti nsise eni kan ti se mo ti angeli na ni e nigba to ti le jewo Jesu ko loluwa ojo ti eda ba jewo Jesu ko loluwa ni won yan angeli fun iwo na deni to ni number ni e o ti la identity angeli re si ni adua keji bo kin to gbadu ele keji e mo gbagbe emi mo wasu e fun yin pe angels their messenger won ma gbe oyin kini that's why ni won fi call hebrew word won ni malaika malaika tumo si the sent one the messenger eni ti won ma jise so lagbara olohun lo sey bo fe bo ko angeli yo jese fun o in Jesus name iyan nikan ko gbogbo eyan ayan fe ojo Wednesday la pade enikan ni Wednesday la gba Olorun e gbe owo lori ke npase oju oni ti o lo sey wa baje lo sey e mo gbagbe tin ba ti pari ni isin mo nlo sori Facebook ago mefa bo si ago meje koja iseju mewa enikan ni kilode to fi ya ba yen mo ti so nti ibi ti mo nlo fun yin e je ki menu ku nbe kin langeli tuntun mo si ki tun ni se won emi mo so pe won ma guide eyan ni won ma protect eyan ni si se langeli ma dabo boyan mi to fe pada lo sinu yen kin lele ke tatangeli o se eyin omo Olorun angel can provide food angeli a ma provide won a ma pese olupese ni won ara se ti an ma je fun yan ni pe won ma wa pese they provide ko wa si ntin won o le provide in si fun yin instances meta ti anti provide ha o ye ki n gbe oro awon eleri bo ki n to se yen lo si ibi ara ganan le yin anywhere to bari bo si se pe cardboard na won fi se wa fowo gba bayi pe bayi loluwa wi iwo angeli mi loruko Jesu ni loju aje ba n gbe eto mi ti n be lowo re eto mi ti eleda mi ti fun mi ba n gbe se yo lenu ti Olorun ba fe fun oni nkan angeli ni oran angeli yen to ba ti wa fowo ko mo ba daku koni gbe ye wa
o le wonu enikan ti o ran si o un lo fi je pe lose iloni eyin kan.

0: jeun nitori ti ona na je fun angeli si wa ba won ni ko dide ko jeun angeli lo gbonje wa e wa mo kigbe angeli mi onje mi ba mi gbe angeli mi onje mi ba ngbe wa angeli mi onje mi ba ngbe wa angeli mi onje mi ba ngbe wa angeli mi onje mi ba ngbe wa angeli mi onje mi ba ngbe wa loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu enikan ni ki lo de te ngbadua ba yen Matthew 7:7 bi e ba se bere o ni e bere a o si fi fun yin ninu we number 14 28 o ni bi e ba se wi leti emi oluwa ni ma se se onje re olon ti fi ran won angeli ni o gbe wa ba o ti ba nbo o le gbawo re nto omo o si le gbawo re nto omo o le joko bayi a kan wa bi content creator ni wa ba mo se bi lo ba ri ti won o joko won ni mo me mu number kan tabi ki won ni oye enso eje n lo ra nkan fun yin iru ese le si mama yi e wo mama yi o tun be mi gan mu nkan wa nbe angeli
1: praise god
2: hallelujah
1: mo dupa ero olorun
2: Iwaṣẹ́.
1: Mo ra anugba.
2: Kí ló kọ yín mọ̀mọ́?
1: Ó kọ mi ni Kẹ́mi Jímọ̀.
2: Láti
1: Agbowó.
2: Agbowó wa ń bí.
1: Bẹ́ẹ̀ni.
2: Nice.
1: 21 àwọn ti lọ sí yí ìjọ yìí. Tó mo darapọ̀ Ọlọ́run bẹ lórí òkè yìí.
2: 2021
1: lẹ́yìn. Bẹ́ẹ̀ni mo ti wà bẹ́ẹ̀. Orí mo ti wà ní ìjọ yìí mi lẹ́ kó mẹ́rà rá. Ọmọ mi náà gan bẹ́ẹ̀ ní ìjọ tó wà ní ọ̀ṣà. Mo wá dúpẹ́ dọ́ Ọlọ́run orí tọ́lọ́ ṣe fún mi. Ẹ wo olúbi kan mílẹ̀ tá a gbà ní ìjọ sọ́yìn tó kọjá tẹ ní ká mú kankan sọ títì.
2: Kẹ́ ẹ lọ dà sórí ta.
1: Mo gbàgbé sínú mi ò sọ. Nbọ odijọ Monday ti mo n loja ibi ti mo tin taja mo ko so sile nbe ni
2: e jube
1: mo ba lo
2: nibi oja yin
1: ni Saturday mo ti jube mo ba wa church nba yi baba mi ara anugba ara anugba mo lo ile nbọ odijọ Monday to de woro le mo ni mi te lo bi kankan lo ba di role ma lo ja mi to ku mo de ni eso mo nta mo nto gede mo nta gbogbo e nbọ da go merin koja wa ni je lo sita je lo to gba yi mo bo meleja kan nbe tajo mo so nbe mo wa to gba ti mo kokko bi tanja lo yen mo kokko to je ki je ki lo gbe oja yoku wa okun kan wa park ni ah omo se en lo so dani bayi mu ni awa ni iye leja eyin na nko awa na ni bo nigeria e se ri
2: ta ni si nteja
1: omo keji yen lo nteja
2: ni nteja
1: eso le mi nta
2: eso le yin
1: bo se kokko
2: o wa bere si se interview fun yin
1: iye okun to wa ni o
2: to
1: gbe moto wa
2: gbe moto wa
1: mo wa ohun na wa jide si mi ah nigeria yi ko fara lo kọlọ ìṣàánú wa ni
2: kọlọ oko wa yọ
1: oko oko wa yọ bẹẹ ni
2: bí n pa ọmọ
1: ọmọ ọmọ ọmọ ọmọ kí ni mo lè ṣe yín ntẹ wàá fẹ ṣe wa ni káṣà láàánú gbà tó bàbá mi ti láàánú gbà kí ni sì bẹ lọwọ mi kì í kó lọwọ mi wọn ti mọ mi lọmọ ọjọ wọn ti mọ mi mọmọ náà òjijì ni mi wọn ti mọ mi ọmọ bá mi wọn pè mí ó ní kí la lè ṣe fún yín mo ní tẹ wàá fẹ ṣe fún wa ẹ ṣe fún wa ó ní ìyà gbogbo ọjà yìí ọlọrun ní kí mọ sí kó gbogbo ẹrù yòókù jáde
2: ẹ lọ rù yòókù bọ́ọ̀dẹ
1: mi ò rúó mo gbélé iye tó wà ń bẹ ó lè lò ó tóbi 7000 ó ní ẹ fi ṣe sàárà ìyẹn lẹjà ẹ fún àwọn ìní
2: gbogbo wa ó ní ẹ fi ṣe sàárà
1: kàmọ fún wọn kàmọ fún wọn
2: kẹ ẹ fọgẹdẹ yín ṣe sàárà
1: mi ò gbọgẹdẹ lọ mo ṣe tanjarin ni mo kọkọ tó mi ò tí lọ
2: gbọgẹdẹ
1: kọkọ tó tanjarin lẹ kọkọ tó mo kọkọ tó n kọkọ ẹ lọgbọdà
2: yòókù mi ìgbẹ
1: yòó mo lè mi ń lọ o.
2: Ẹ lè lọ.
1: Omi mò ń lọ. Bàbá mi ti ní ìlànà aláàánú gbà. Èmi ń lọ, kò lè gbé mi lọ. Ó bá kó àsọkọ̀.
2: Lọ́nà sango. Ṣé ìhùn náà tẹ̀lé?
1: Àwọn méjì.
2: Tí ìhùn náà tẹ̀lé yín.
1: Ó tẹ̀lé mi o. Ó tẹ̀lé mi àjọ lọ ni. Nígbà wa débẹ̀ níbi sango lọ́nà poli. Mi ò dẹ̀ mọ nǹkan kan mi ò mọ̀ pé àwọn kankan wà tó mọ̀ ń fúnjẹ̀ láàánú. Ilé tí n ta gbogbo nǹkan wọn bá gbé kẹ̀kẹ́ wá.
2: Ó gbé kẹ̀kẹ́ wá.
1: Ìyá ẹ gba kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ tó fi ń tàjà ní o.
2: Kẹ̀kẹ́ tí ọmọ fi ra nǹkan ní shopping complex.
1: Ó ní ìyá láàrin 10 seconds.
2: Láàrin 10 seconds. Ẹni sùn kí ló ní ẹ ṣe.
1: Gbogbo tí bá fẹ́.
2: Ó ní gbogbo ń tẹ ẹ máa kọ̀ sí i ẹ máa rà á lọ. Anáwó ẹ̀ ibi ọmọ dúró sí kánà ló ka ọmọ.

0: sáré kó láàrin ìṣẹ́jú
1: pé moko
0: kí lè wá kó
1: moko sẹ́mu
0: ẹ kó sẹ́mu
1: moko miki moko moko sáko ntọ́ mo sáko ní 150
0: nǹkan 150 lẹ́kún
1: ó kò ní gbogbo ẹ mi ní fóònù ni torí ilé gbogbo wa fún yín ni
0: tèmi lele
1: mo miliki miliki tó gbọ́ fún mi àwọn ará abọ́dí jàní kí lè fún wa miliki mo wà fún
0: ẹ ha mi
1: ẹgbà oní eléyìí lè gbé fún yín mò ń gbélé ni o ọmọ mi wà ní ọṣà mo ní ẹ̀lọ́ fẹ́ mi mo ọ̀bọ̀ a ti jẹ nǹkan oní ẹ ti jẹ mọ́tò oní mo ń sàmọ́ ọ̀bọ̀ sàmọ́ ọ̀bọ̀ mo bá dé mo gbé lọ ní ẹ ẹ ọkùnrin bá dé ìyá ẹ gba 50,000
0: ó tún fi 50 lé
1: ó tún fi lé
0: ṣe èyí tó ẹbí mi gbé wá rè mo sorí ire o máa bá a mú lẹ́yọ kọ̀ọ̀kan kí n mo tó ń wá ṣèṣe kí lélẹ̀ ṣèṣe múre ẹwà rè èmi nìkan tán ojú yín lórí ṣé ìtẹ́ ẹ bòrè.
1: Àwọn èèyàn kan bú mi pé àmì mọ̀nkán mi mọ̀nkán bò ní mo ní sí mọ̀mọ̀mọ̀mọ̀ tó ṣẹlẹ̀ ní.
0: Ẹni sùúrù màmá o sẹ́yìn náà ni ẹ̀yìn náà ni wẹ̀.
1: Gbogbo ẹ pọ̀
2: ó pọ̀
1: ó pọ̀ ti sọ fún àwọn mi náà mo ṣàbẹ̀wò bàbá mi àyè kò fún bàbá mi náà o
0: yín
1: kò fún bàbá mi náà o.
0: Sọ tán ṣé èèyàn máa ń jẹun ọmọ jù báyìí lọ́mọ ẹ̀nàwó kan sí àmì lọ jẹ. Lásìkò ọdún yìí gbogbo company tó bá ṣe promo ìmẹ́kọ̀bìdáyà gbogbo company tó bá ṣe promo gbogbo iléeṣẹ́ tó bá ṣe ìdíje oríire ìwọ àtọmọ jọ ṣe àmì ẹ̀yin lẹ́màá jẹ. Màmá yìí láyé kan tó wáyé ebi ò ní pa ọ́ ṣe rí gbogbo ohun tí wọn bá mi kó wáyé kò sí ètí mi jẹ ń bẹ tó bá ṣe nǹkan míì mo lè ní kí wọn wáá hà fún yín ṣùgbọ́n eléyìí ẹ bá ń kó máa tètè kó lọ ìyàwó mi mọ̀ pé mo máa jẹ irú nǹkan báyìí máa bá ń kó lọ nù màmá yìí ò ní mọ ibi ẹ wá ronú mi ẹ wá bí ohun tí wọn bá ń kó wá ẹ jẹ sí o ẹ jẹ sí o. Orin yín sì tún ń bọ̀ lọ́nà bí ó bá ṣe pé bí mọ́tò márùn-ún mẹ́fà wọn kó fún màmá bí ó ṣe mọ́ bá ń kan bọ̀ náà nù. Màmá dáadáa nìwọ yìí èso lẹ wà ń ta níbo.
1: Ọjà oko ni mo ná dundun mo ná jàyè mo ná ọjọ́ mo dẹ̀ tí mo ta lójà tí mo ń wá ṣọ́ọ̀bù ti mi ti rì àtúbàtọ́kọ mi ti kú wọ́n ti ta ilé ọ̀dọ̀ wa oní irin mo ti ń málèjì káàkiri.
0: Màmá èmi gan fún yín 200,000. Mo fún ya ilé 200,000. Mo fún 200. Èmi ní ronú pé yín lọ kélé fún bàbá mi. Àìmọye nǹkan tó ti wá sọ́dọ̀ rẹ tó rántí mi. Tẹ́ẹ̀kan dájẹ́. Ibi ẹ bá fi 200 bọ́jà yín dé ẹjẹ́ àmọ́ wò títí December. So tá a bá ti ṣe tán bá yọ 200 fún ya yìí. Bá yọ 200,000 fún. Ẹ ní tán mọ́. Ẹ wọ́n ń gan ìwà náà gbọ́n tí à ń sọ dálẹ̀. Báwo láńgẹ́lì ṣe tún máa ń wá? Ẹyin wo lẹ fẹ́ gba áńgẹ́lì lálejò? Ǹjọ́ jẹ́ mọ̀ pé nínú ìwé Genesis chapter 21 ní verse 17 títí wọ 19 ibí láti rí obìnrin tí wọ́n ń pè ní Agai. Kí láńgẹ́lì ṣe fún? Wọ́n pèsè omi jáde fún. Wọ́n láńgẹ́lì Olúwa sì yọ sí. Ọba mú omi jáde nínú aṣálẹ̀. Nínú gbòbí tó ti ń sunkún kì í ṣe bẹ̀yẹn nìkan o. Nínú Genesis chapter 21 ibí ni bíbélì ti sọ and 22 bí áńgẹ́lì ṣe lọ pèsè agbo bọlọjọ fún ẹni tí wọ́n ń pè ní Abraham. Ẹ kígbe áńgẹ́lì mi o yọ sí mi lójijì mo nílò rẹ ni. Ẹ wo táwọn èèyàn sọ dálẹ̀. eyin ayan fe me lo la fe ka a fi gbadua ni isin e gbe anointing won yin pade mi lori Facebook lori YouTube ati lori TikTok a fe se nkan kan ni ago mefa abo si ago meje koja iseju mewa lato la lo ale pada si normal time bo gbogbo eyin ayan fe e je mo lo ko to di pe mama lo e gbo eleyi lojo Wednesday nigba ti a ba fi pari awe ta n babo awon kan be ti o ri anointing o igba e a fun yin to ba dijo Wednesday wa si wema lati woro de wo moto gbagi ele fe so kale ni wema e bere ti o ti olorun ojiji ni bi garage eni kan ni paper te n so ni wo fun mi o dijo Wednesday na bo go se nje ti olorun e je mo lori Facebook gbogbo omo olorun ni ko mu ore ma raje jeun angeli mi o gbaje mi wa yo gbere mi ko mi yo gbowo mi te yo ibi to wo mi ba wa angeli mi ba n gbe atawon kankan na enikan ni woni oni mo sese ro re majemu mi san loni na bo gbogbo eyan omo olorun eru ebo ma raje angeli mi o gbaje a gbe alaje mi wa lori gbogbo en to ba mo ki gbe pa won ta angeli gbaje won wa ni eri ma gbe testimony die nisin lori Facebook ati YouTube so mo ni die yi san ida mewa ma ba won awon ma ra won bi 50 ti won san da mewa won laaro yi san ore ti e na ko wa wo nti baba mi ologun ajobo danwo enikan ni account number da this is account number 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the Comfort Life Mission International ni yo tun gbe jade where's your wa kejegbe mo ni nkan kan ti mo fe fi le awon eyan lowo ni ojo Wednesday enikan ni bi kini emi mo se leri e mi si fe so jade lori afefe enikan ni ese bibeli wo la fe ka Psalm 119 Psalm 120 121 122 123 124 Psalm ta ka ni Latin 119 119 po die asika di 124 ha ati fe pari we Psalm eyin omo Olorun ti won bi loni de mo bo e je ki so tele ah e ki gbe ni igba meje yin te wa lori Facebook e si are fa awon eyan meta gbogbo yin te wa lori Facebook ko wa ki gbe pe angeli mi ba n gbonje mi eri ti o sele lo sey testimony o sun lori afefe gbogbo eyan omo Olorun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara Olorun ti mu ni lo bi giga ko wonu ipin rawo yin e lo tayo ke se rere a dara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin

0: bẹ́ẹ̀ níbi kan náà wà nínú òkùnkùn tó náà jẹ́ ibi gbọ̀ngàn ìdájọ́ ayé tó bá ìsàmì ìdájọ́ àìrítáyé se lé ọ lórí. Mo ní ìdí ẹni tí bá ń jẹ́ wù mí kó sàmí dáadáa. Tòrò Olúwa ni wọ́n ṣe ìdájọ́ àìrí kan lé wù mí lórí. Nǹkan yẹn dẹ̀ máa fẹ́ ṣe tó bá tóbi oṣù kan. Sàmí bi tí anybody bá wà, ìdájọ́ yẹn yí dànù lórí ẹ̀. Sọ pé ìdájọ́ ìkàtẹ́ ṣe lé mi lórí. Arúgbó ọjọ́ yí ìdànù. Sí àmì lẹ́ẹ̀mẹ́ta ń tì ọ́. Ní ìpàdé òru tí mo sọ, ibẹ̀ náà ti máa ń pe ìṣẹ̀dá èèyàn wọnú ogun lọ. Wọ́n máa ń pe ìṣẹ̀dá ènìyàn wọnú ogun lọ. Wọ́n á mú orí ẹlòmíì wọnú ìmùlẹ̀ ìgbèkùn. Ẹlòmíì sùn togotogo ìgbà tí ó jí, ó jí ló fo. Ẹlòmíì sùn tọ́látọ́lá ìgbà tó jí, ó doní gbèsè. Kájọ orí àmì ṣe ogun tó bá jí lóru, kógun yẹn fi ayé ẹ lẹ̀, kó fa ayé ẹ lẹ̀. Bíbélì wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sínú àlìkámọ̀, ó bá tiẹ̀ lọ. Ní Matthew chapter 13 verse 25, tó o bá ìsàmì, ogun tí a fi òru gbé pamọ́ sí ọ lára. Bẹ́mi ṣe ń pè lọ́wọ́ yìí, ogun yẹn padà sórí ológun. Sorí oúnjẹ ojú oorun tó máa ń jẹ yẹn, àwọn àgbàná dáná yẹn fún ẹ. Sàmí Olúwa kó flush ẹ̀ jáde lára ẹ. Ẹ̀mi Olúwa ní tí ń bá ìpàṣẹ ó lẹ́ni yẹn ò lè bọ́. Mo wá fẹ́ pàṣẹ kó lè bọ́ báyìí. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ fà láti ìran òru, tẹ́ ẹ gbọ́ fà látojú àlá, ó yá ṣe kí apẹ́ ọfà yẹn jáde. Jáde jáde jáde jáde. Ọfà tó forúgbà. Ó yá kí ẹnìkan pariwo. Nàwó ẹ sókè wà sọ pé ọfà tí mo fi òru gbà. Ó lọ nìyẹn o. Tẹ́ ẹ bá ìpariwo, ọfà yẹn bá tiẹ̀ lọ nìyẹn. Irú ọfà wo leléyìí? Ọfà tí mo dẹ̀ fi òru gbà. Jáde kára tù mí. Jáde káyé mi ṣerere. Jáde káyé mi ọsáré. Ọfà tí mo tojú àlá gbà. Ó jáde láyé mi lónìí. Jésù Olúwa wà. Jẹ́ ń gbọ́ fire. Ìyá orúkọ ti àǹtí àti ẹ̀rí ẹ̀ kó sọ bó ṣe lọ. Hallelujah.
1: Orúkọ mi ni Ìyáàfin Akíbádé. Ibo ni mi bọ̀, mo fẹ́ Yorùbá.
0: Wà.
1: So ó ṣẹlẹ̀ pé ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ program church yìí, mo locate ẹ̀ mo wá. Problem tó ń bá mi fínra gan pọ̀ ń gbà yẹn. So brother mi tó wà ní outside, one place one salary, mommy can bear me witness. So mo wá rí pé month yẹn wọn san mi, mo nkan tó ṣẹlẹ̀, mo wá bá mommy pray, wọn pray sínú omi fún mi. Kò pé 30 minutes ta pray tán, salary tó ti sọ pé òun ò san tẹ́lẹ̀, mo rí ní church immediately.
0: O send there lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Wow.
1: Ìyẹn tún lọ bẹ́ẹ̀, mo wá lọ rí dáàdì, mo pray, mo ní kọ́nà kó là fẹ́mi àti ọkọ mi. So kò pé 3 months ẹ̀ mo padà sọ, mo sọ fún dáàdì ìgbà yẹn náà. Mi ṣe olóṣèlú bọ̀, mo máa rìn sílé olóṣèlú Fatai Akinbade. So mo kàn déédé rí kọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Hello, ṣé nọ́mbà tó fi ṣe àkáǹtì ẹ náà ni mo ní bẹ́ẹ̀ ni? Sórúkọ ẹ náà ni mo ní bẹ́ẹ̀ ni? Okay. A fẹ́ fi ẹ ṣe woman leader ní New Nigeria Poly. Mo ṣàṣẹ bí mi ṣe woman leader nìyẹn. Mo yọjú sí wọn, that was last week. So wọ́n ní òkè nǹkan tó ṣẹlẹ̀ ni pé now nǹkan tí mo kàn fẹ́ specialize ni pé ogun Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní farahàn láyé mi.
0: Wow.
1: Láti mo wá sí church yìí.
0: Àánú ló kàn gbé ẹ débẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Now what's up everybody? Ìyanu tọ́gbọ́n oríire ò gbé. Ògo tí ẹ pé Ọlọ́run bá tiẹ̀ qualify gan, wọ́n máa fún ẹ, ọ̀ya gbarú ògo bẹ́ẹ̀. Ẹlòmíì tó bá fẹ́ fún nípò kan á ní ẹwù ẹ mọ̀wùlẹ̀ dàmọ́ra yé èmi òmè bó sọ. Wọ́n ní sèbò náà sọ, ìwọ náà lọ jẹ́, ìwọ náwó sókè, ó mọ ṣe o, ó mọ ṣe o, ó máa rà ánú gbà. Kọ́kàn rẹ balẹ̀ sí, ìlérí ó sẹ.

0: ọjọ́.
1: Ìmí wà tí wọ́n máa ń gbé fún èèyàn lóru. À ń pè ní ìjákulẹ̀ létí àṣeyọrí. Kì í sí ọ̀sán ló wọlé o. Òru náà ti fún ẹlòmíì lọ́fà rẹ̀. O ò bẹ̀rẹ̀ lérí kọ́ parí ẹ̀. Ogun ni ojú oorun dẹ̀ ló gbà wọlé. Ẹ̀yin kan wọ́n promise ẹ̀rí kan dẹ̀ parí iṣẹ́ yẹn. A máa ní àní ọ̀fọ́ kan balẹ̀ náà kàn sọ. Wọ́n gbà ká nọmbẹ òrówó. Wọ́n láìkí ẹ láàárọ̀ àṣálẹ́ náà máa yéètì ẹ. Ìfẹ́ tán níṣẹ́ kì í dalẹ̀ nítorí ọfà. Má bínú sólóore tí ọba sànú ẹ mọ́. Ó dàbí pé ọwọ́ ọ̀tá líle. Na owó ẹ sókè. Mo rí ọkùnrin kan tí mo ráàyè gbowó tẹ́lẹ̀. Bọ̀ ní ìsìn kò rówó gbà mọ́. Mo rí pé ọwọ́ kan da ire dúró. Kan ìwọ kan mọ bó ṣe sàmì mẹ́ta. Ọwọ́ ọfà tó dáre dúró láyé ẹ. Jẹ́ kí ọwọ́ yẹn gbẹ láàyè. Olúwa ní kọ́dírì tí ò bá ti sàmí kíyà rẹ̀ sàmí àti gbogbo ẹni tó gbọ́ mi ẹ̀yin náà sàmí ẹ gbàgbé lórí kọ́dírì tí ọba ti sàmí. Kí dẹ̀ ni mo rí ọwọ́ agbára tó ní kán gbé kọ́dírì lọ sí ọ̀sìpítù. Ọwọ́ agbára tó ní kán gbé wọn náà tó ní kò ó gbẹ̀jẹ̀ tó lọ máa gbomi. Ogun yẹn jáde lára. Jáde jáde. Ta ló máa kígbe lé sọ pé ẹ lè gbé mi dìgbàdìgbà. Jẹ́ ń gbọ́ fáyà. Jẹ́ ń gbọ́ fáyà tó gbóná ni o. Ohun tí mo bá wá sórí afẹ́fẹ́ le mo rí ojú kan ó ń yíjú kiri. Olúwa ní ojú yẹn ń pe orí bọ́sẹ̀. Ó ní kó mú kó fi nǹkan pamọ́ sára bọ́sẹ̀. Ojú yẹn ń bẹ lórí páànù bàṣẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀. Bọ́sẹ̀ ló ń wá ká o. Bóyá kẹ́ ìyókù mọ́ sàmí. Bọ́sẹ̀ nìkan sàmí. Ojú ayé tí ń lé ọ. Ẹ máa wọ ẹ tó lè sàmí o. Ojú tó bá ọ jáde. Ojú tó bá ẹ wọlé. Tó o bá ìsàmí ojú ẹ máa fọ́ báyìí báyìí. Ó yá fọ́ dànù. Mi ò lè tàn yín jẹ. Olúwa ní ẹnìkan gbọ́ mi àṣìṣì ìyá àṣìṣì ẹnáwọ́ sókè gbàgàdà. Àṣìṣì tí mò ń wí yìí wọ́n dá dúró sójú kan fódìdí ọdún méje. Ó yẹ káṣìṣì ó ti jẹ́ èèyàn. Gbogbo ẹ̀yin tán dá dúró ẹjọ́ ọgbẹ́ ẹ̀yọ ọkùnrin tẹ̀wà mí. Tí ẹ̀ bá ilé sàmí mo jáwọ́ lọ́rọ̀ yín. Torí mo ní ìpè tó fẹ́ tu ọlẹ̀ báyìí. Mo dẹ̀ ẹ̀yin obìnrin tán dá ayé yín dúró àdàbí tẹ̀ bá ìsàmí méje. Mo alágbára tó dá ayé ẹ̀ dúró. Bí mo ṣe ń pè lọ́wọ́ yìí kú máa parọ́ dànù. Ẹ̀mẹ́jọ ẹ̀mẹ́jọ ẹ tú mi rẹ̀ wọ́n máa tú ẹlẹ̀ lẹ́nu. O máa rọ́lẹ̀ àbáyọ lẹ́nu. O dẹ̀ máa rí ọ̀nà àbáyọ lẹ́nu. Fún mi ní fáyà. Fún mi ní fáyà. Fún mi ní fáyà.
2: Ìlọrin o, ṣé o mọ̀ pé Friday ọ̀sẹ̀ ilá tó pàdé àárọ̀ Friday kí lẹ fẹ́ wá ṣe mantu arúgbó ọjọ́ la fẹ́ pín fún gbogbo èèyàn ọ̀fẹ́ dẹ̀ leléyìí handkerchief fún gbogbo ènìyàn ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀sùn mọ́ sàsun ẹkún kalẹ̀ torí iṣẹ́ rẹ̀ parẹ́ tẹ́ ẹ bá ti gba handkerchief arúgbó ọjọ́ yìí láàárọ̀ Friday lárúgbó ọjọ́ bẹ́ẹ̀ ṣe lórí tẹ́ ẹ bá délé alẹ́ ọjọ́ tẹ́ ẹ bá délé ẹ tẹ handkerchief yẹn síbi pillow ẹ gbòrí lè mọ́jú ìṣẹ́gun tẹ́ ẹ bá rí lóru yẹn ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́ tó bá di òru ọjọ́ kejì ege handkerchief yẹn ẹ tún sọ mọ́ ọrùn ọwọ́ yín lẹ́bàá tún sùn wọ́n mú ẹ̀rìn ìrìnàjò àyànmọ́ tó ti gbogbo ẹ padà kílẹ̀ tó mọ́ táàárọ̀ ọjọ́ kẹta bá wá dé ó tún handkerchief yẹn lọ́wọ́ ló bá mú ọsẹ kan mọ́ ló bá fọ́ handkerchief yẹn ṣe kẹ̀kẹ́ ló bá fi wẹ̀ ìgbésẹ̀ láti yọ gbogbo sí ayé kúrò lára ènìyàn tó bá di pé ó ti fi wẹ̀ tán ẹ fọ́ tẹ́ ẹ bá ti wá fọ́ ẹ gbé àṣírí tó le ẹ wá sọ ní handkerchief padà sí ẹnìkan wà tó fẹ́ kó ráàánú lójú ẹ ẹ wá fẹ́ handkerchief yẹn nujú lọ bá a bẹ̀ sí rojú eré láyé yín tàbí kẹ fi handkerchief yẹn sẹ́yìn fóun pẹ̀lú ìgbàgbọ́ ẹ pé ẹni tẹ fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àánú á jáde láti bẹ̀ handkerchief ẹyọkan iṣẹ́ ìyanu mẹ́rin ẹ wá gbà àárọ̀ Friday ní arúgbó ọjọ́ tó bá ti dé Kilanko Junction ní side of Agara bèrè pé arúgbó ọjọ́ church ló ń lọ ọ̀kadà tí mọ́rúwọ́ júwe fún ọ lọ́ọ̀bà pàdé wa aago mẹ́jọ àárọ̀ á lè gbé wa aago kan gérégé èso ti mọ́fo tó bá di ọjọ́ Sunday ọ̀sẹ̀ ń tiẹ̀ ìyẹn ni gbogbo ènìyàn ẹ bá mi jípo mi àjípọn kan ẹ wà ju alọ́. kingdom sinu e ye ori la fi fo iyen la ro sunday niyan gbogbo eniyan o ti di arugbo ojo ni josan kila nko yen lo ti bere arugbo ojo cha a pade nbe gbogbo eniyan e ni waya.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

bàbá ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin yẹn èèyàn 79 years of age owó ti padà wọlé o nínú ètò ìdìbò ọ̀run èlé tó wáyé lọ́jọ́ tànà ṣètò ẹ̀bá gbàgbé abẹ́ ti gbàgbé kí n gbé yín débẹ̀ wèé pé florentino pẹrẹ òun ní ẹnì kejì èlé tí yóò lo sáà tó pọ̀ jùlọ gẹ̀ẹ́bí ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid santiago bernabeu òun ní ààrẹ tó sì lo sáà tó pọ̀ jùlọ ọdún 37 ìyẹn 35 years ló láǹfààní láti lò gẹ́gẹ́ bí ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ìyẹn láàrin ọdún 1943 sí ọdún 1978 gangan òun ló fi jẹ́ ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ọdún 37 òun ló ń láǹfààní ìyẹn láti lò ọdún 2000 sí ọdún 2006 òun ní florentino rodrigo pẹrẹ tó kọ́kọ́ ṣe kíre tó kọ́kọ́ lo sáà àkọ́kọ́ èèyàn gẹ́bí ààrẹ ó tó di pó padà dé o èèyàn lọ́dún 2009 títí di òní òun ló ṣì ń ṣe sẹ̀mẹ́pẹ́ lọ lápá abẹ̀ yẹn èyí tó túmọ̀ sí wípé ó ti ń lo bí ogún ọdún èèyàn lórí ipò ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid àìlóǹkà àwọn ife ẹ̀yẹ ó gangan ní ikọ̀ agbábọ́ọ̀lù real madrid tẹ́wọ́n ti láǹfààní láti gbà lábẹ́ florentino rodrigo pérez gangan kí n má wá tọyìn kí n má fòlòlò fọ̀hún lára àwọn ìlérí èlé ti florentino pérez tó ṣe wípé fóun bá lè padà wọlé òun lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti bayern munich ìyẹn láti lọ gbé michael olise látinú ikọ̀ yẹn gangan ààrẹ ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich abata ehana òun náà ti wá fèsì padà o ó ti sọ̀rọ̀ ó ti ṣàlàyé ọ̀rọ̀ ó ní ògbọ̀ florentino pérez àbí kí ló ń jẹ́ ó ní kó fòkóòrìn ṣo kódà bó forí dólẹ̀ àwọ̀ ò ṣe tán ìyẹn láti ta agbábọ́ọ̀lù yẹn ìyẹn michael olise bó tilẹ̀ wo kiri ọmọ ó ní síblíbì kan agbábọ́ọ̀lù yẹn ọmọ ọdún 24 ìyẹn 24 years ó ní kò sí lójú ọjà bó tilẹ̀ wo kiri ọmọ ó dá lórí ọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid yẹn ẹ já kíra wa pé akójúmọ̀nà àtúkójúmọ̀mọ́ akójú làtúrọ̀ ọmọ odù tó dẹ́wà láyè káyè níbi gbogbo ilé tàwọn yọyẹ dáyámọ́ọ̀dì gangan ni wọ́n ń papá bí ìkànnì tó dúró kokoroko dúró kakaraka tí ò ga tán tẹ́ ń bẹ lókè tètè tábìlì ó yá yígi yágàyágà yígi ọ̀ọ́yìn ilé ti pé ọ̀rọ̀ dẹ̀ ti pé àchẹchẹ yọ̀rọ̀ tó ṣojú bẹ̀lẹ̀ wo ó yá ọlọ́run ọba lókè ó tún dọwọ́ tiẹ̀ ìyẹn láàárọ̀ tòní nìyẹn o ó dápẹ́ pàpà ló kọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàbẹ̀ mi tèémàwọn eléwìrì tí ń jù lápá àtọ̀hún àti lápá bí gangan tẹ́ẹ̀bí láǹfààní láti máa gbọ́ láti tún máa wò káàkiri tìbútùrú olè àgbáláyé òun mo fi ń kinyín bẹ̀rẹ̀ látọ́dọ́ nọ́mbà wà ní alápá bí agbára àtàṣẹ gbogbo bribe castle limited bàmí mùsínà special apostle awotuyi bàmí mi ìgbọ́kún yẹn ẹ̀dàmú ẹ yọjú ẹ boro wọ́n máa bàtà lọ èèyàn kan ṣoṣo bí population china ó dẹ́gbẹ́ pàpà wàrà kàsí ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámà bábíkìú tèémà pizza èèyàn gángan làwọn ọmọ àgbòrò oúnjẹ sẹ́ńblé bì kọ́ ó kọ́ ọmọ jà ní ìjánu ọmọ ayọ́dẹ́jà yọlá ló kọ́ mi ay sport mr lagasikale àwa tó ní joshua èèyàn mayweather ẹ̀yin tèmi lẹ wá panú pamọ̀pọ̀ tẹ́ni ilé sọmí láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
fere gege e ja jo ka para po chekere ko da to fe le yoro yo semble bi ko chekere o se fo palu jago jago se fo ba mu e ja ko bere eyan latarin gbugbe le wa Nigeria nenu idije league onipele keta eyan NLO kene won wiki ni won so lapa be yen iroyin tin je ko di mimo we pe igbimo ele tin boju to idije yen won tin ni pe kenikan to je adari ayo eyan akiyemi olaniran
wi pe ko lo ri rokunle ni tutori pe o se awon asemase kan eleti o kede lanfani lati sele eyan lakoko eleti ifesewase ti n waye o eyan ni ipile ogun ninu idije nationwide league won gagaga niyan o gege bi iroyin eleti won lanfani lati gbe si mi leti o le mi lanfani lati je yin temi beta te fe gbo kin ja yin patapata porongodo ki ma bololo fun ifesewase yen ele toni tari akiyemi olaniran to ti chache mache o waye larin pa gba bolu yewa fc ati juvenile fc o da won wa ti wa je godi mimo lowo ta wa e won ni egbo won gbadọ tu ifese won se yen won gbadọ tu gba o gege bi nkan je lo eyan ninu idije enelo o le mi gbeyin temi debe opere gege je ngbe body kuro lapa be yen nitori ijoba akoko o da pa bore o dinu idije president federation cup gagaga niyan eyan tori lede wa nigeria e je mu lati nu ipa gba bolu na sore wa united nitori pe lowo ta wa awon ti lo si ipele ipele ni kan mejo ele to ja wipe quarter final gagaga ni o eni to jo lu ko ni ko agba bolu na sorowa united o ti bi do no re han lori bo se ja wipe kire iko agba bolu na sorowa united lojo aba meta won bi ko agba bolu rivers united won bi won se wetuwe bo ti le je wipe kire omi alayo meji meji oni won koko jogba amo de bo sugbon ngba toro di goli wo mi ngba si o gbe le ka gba won iko agba bolu ti na sorowa united won pada fa gba iko agba bolu rivers united pelu ami ayo marun si meta o lu ko ni won o n bas magot o ti wa je godi mimo o ni bola ni to ge sinu mi o ni kanse o ni tori pe gire inu mi do ayo mi ko gege bi nkan ti lo lapa be yen o le mi je yin temi lo ni fere njogi o ye papapa e ja sare lo wo iti lopo popoju ara ni ele ti o waye eyan ni ipele quarter final ele to je tawon wore awon okunrin lowo kala gazigale e je ki mo to ba di ojo kokola osu kefa odun ta wa gagagan be won je lanfani lati koju ara won sire o iko agba bolu sokoto united yo koju iko agba bolu ekanami warriors je di agogo merin ni o waye eyan ni ipele kano wikitoris yo koju iko agba bolu flight fc eyan ni lu jos gangangan niyan dede agogo merin bakan na ni o waye na sorowa united yen yo koju iko agba bolu plateau united eyan dede agogo merin ilu abuja nba gangangan ni o ti waye eyan lagbegbe buhari nigba ti korodu city yo koju iko agba bolu barawe fc ilu abuja na ni o ti waye eyan ni bikan ele ti papa sere ti won pe ni go project gagagan niyan eyan nilu abuja dede agogo merin ni o waye lapa be yen oro je je niyan ko bejo de o fere gege e ja lo sinu idije super six ele to je tawon obirin gagagan ma ba so kan ko si nbe mo ni tori pe gire ki yero yen ma ifese wonse alagbara ti gbera so eyan lapa be yen loni yo ma je mas de tu gagagan be won se lanfani lati koju ara won sire o abi ko agba bolu abia legends yo koju iko agba bolu rivers legend nigba ti ko agba bolu sarawa amazon pelu iko agba bolu baye sakun yo jo lanfani lati koju ara won fc robokun yo koju iko agba bolu edo queen bo je je niyan lagba be eyan leni gagagan niyan o o da papapa mo ti gbe body kuro lagba be ere gbogbo ese tinetin omo aya mi so ro mara bi aso abo kede nde mori bi bi ti be ti go o ya ka mara bi ti goli e gbo ko yin o gbe yin temi tembe lojo pa ye lo jara yen mo ti ri yin lagba be mi gbo ko yin edamu eh yojo eboro won agberu yin lateyin aye o fi kebu resi lara yin o o de papapa e je ma lo senu iko agba bolu wore iko agba bolu super falcon iko agba bolu ajo agba oje lobirin tori lede wa nigeria won tin je godi mimo we pe awon tin gbaradi ni kokan jeje lati ri daju pe kire ifese won so lore sore alagbara eyan to je abala keji de won koju iko agba bolu orilede senegal eyan laarin ose ta wa e won la won ti se tan eyan lati tun se kini yen eyan fun iko iko agba bolu teregal lioness torilede senegal se te ba gbagbe abe ti gbagbe kiran yin leti we pe

posile wa awon gbaradi eyan ku dife ye a efe ye awon obirin ni ile adulawo ile ta mo si women africa cup of nation eyan wa ko tu yo waye lori le de moroko gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣetán èèyàn láti tún ṣe dáadáa ju bí wọ́n ṣe ṣe lọ́jọ́ ọ̀sìn tó kọjá yẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù yẹn lèmi jẹ́yìn tèmi ló ní fẹ́rẹ́ ń jógí ó yá fẹ́rẹ́ gẹ̀gẹ́ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ̀ yẹn ẹ jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà ẹ jẹ́ mu látọ̀dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù ọ̀dọ́ léje ọmọ ilẹ̀ wa Nàìjíríà mo ń sọ nípa tari Zadok Yohana ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ ta wàyí nítorí pé láàrin ọdún kan ìtàn ìgbésí ayé agbábọ́ọ̀lù yìí ó kẹ̀dẹ̀ yí padà nítorí pé inú ikọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ àlà èèyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Kaduna òǹbẹ̀ ló ti ń lo dọ́là níbi ọdún kan sẹ́yìn kódà ikọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ àlà FA wọ́n á sínú líìgì kankan bó tilẹ̀ wò ó kiri ọmọ àmọ́débọ̀ ṣùgbọ́n nínú oṣù kẹfà ọdún 2025 òun gangan lọ́ra àwọn wòrè àwọn tí ń ṣàwárí àwọn ara àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ tí wọ́n níràwọ̀ tí wọ́n dẹ̀lẹ́bù dáadáa tó wá sí ìpínlẹ̀ Kaduna tó dẹ̀ mọ́mọ́ ológun lálàyé tó mú lọ o èèyàn sórílẹ̀-èdè Sweden láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AIK lórílẹ̀

lọ́dọ̀ àjọ tí ń bójútó eré ìdárayá ìyẹn mímú dàgbàsókè lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ nsc gangan ni o wọn ti yan tari ẹnìkan tó kọ rẹ ń jẹ lẹ́kan fatodu gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ ààrẹ nigeria aquatic federation ìyẹn ààrẹ àwọn eléré ìdárayá elé tí wọn lùwẹ bí ẹja gangan ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ elé tí wọn fi léde látọwẹ́ ni ẹni tó jẹ director general national sport commission ìyẹn honorable bukola ọlọ́pàdé ó mẹ gangan ló ti ṣe kiri ló ti júwe èèyàn sípò lẹ́kan fatodu gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti rí dájú wípé kiri ẹ̀ka tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà ó dúró re gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lápá abẹ̀yẹn ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ó yá mo ti ń lọ sílẹ̀ òkèrè ẹ̀yìn tèmi ṣẹ́ ti wà ń bẹ̀ ẹ̀já jọ máa lọ sílẹ̀ òkèrè ẹ̀yìn ti ṣẹ́ sì tẹ́

ẹja jọ ma lọ sí ilẹ̀ òkèrè àmọ́ débọ̀ ṣùgbọ́n ó tó di pa ṣegírè agbóríwo agbọrin ti bọ́ọ̀lù alábẹ̀sẹ̀gbà ẹja lọ sínú ìdíje àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré kàákọ̀mù láti inú ìdíje french open ilé tó kẹ̀dẹ̀ wáyé lọ́jọ́ ọ̀tànà nítorí pé ó ti tẹnubodò tẹnuwipo alexander sivril tó jẹ́ ọmọ ọdún mọ́kàndínní ọgbọ̀n 29 years of age ọmọ bíbí orílẹ̀-èdè germany ó lọ láǹfààní láti gba dé ife ẹ̀yẹ french open tó jẹ́ ìgbà àkọ́kọ́ orú rẹ̀ ilé tí yóò gba ìdíje tá a mọ̀ sí grand slam gangan gẹ́gẹ́ bó ṣe já wípé gírè ó tẹ̀ sójú tari Flavio Coboli pẹ̀lú àmì ayò mẹ́fà sẹ́yọkan mẹ́rin sí mẹ́fà mẹ́fà sí mẹ́rin méje mẹ́fà sí méje márùn sí méje àti mẹ́fà sí ẹyọkan ilé tó fi jáwé olúborí ìyẹn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ànà ìyẹn lórílẹ̀-èdè faransé nílùú paris gangan nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn alexander sivril ọmọ bíbí orílẹ̀-èdè germany náà ó ti wá jẹ́ kó di mímọ̀ ó ní ayọ̀ òun kún inú òun kẹ̀dẹ̀ dùn lórí pẹ́gìrì òun jáwé olúborí òun dẹ̀ gbá dé ife ẹ̀yẹ ìyẹn grand slam fúngbà àkọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé òun bó ṣe jẹ́ nìyẹn ó dá mi tí kúrò lọ́dọ̀ àwọn worí àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré ẹ̀jẹ̀ ń lọ sọ́dọ̀ tari àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré lóbìnrin serena williams nìyẹn àlàyé ti jẹ́ kó di mímọ̀ ó ní padà wá eléyìí tó ń padà wá ó ní kò sí pé bóyá òun fẹ́ wá ṣe gírè òun fẹ́ wá prúfù gangan ó ní bí kò ṣe jẹ́ wípé kò jẹ́ wípé òun tẹ̀ fẹ́ kọ́ ọmọ òun kó rí òun wípé òun ṣe gírè òun gbá ìdíje eléyìí tó ní ṣe pẹ̀lú tẹ́nísì gangan nìyẹn gẹ́gẹ́ bí ọmọ ọdún 44 náà 44 years of age gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankan.

ṣùgbọ́n ṣe tá a bá rí àdán a fò bẹ̀ṣẹ̀ bọ̀ ó gangan ló jọ bí ìpè mi kẹlà tẹ́ta fọ́fọ̀rọ̀ yẹn ṣe tó fi fẹ́ lọ gbé tarì morgan giftwhite èyàn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù northern forest bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ̀yin ti chelsea all chelsea gbogbo ẹ̀yin ti chelsea honorable abubakar opeyemi aa eagle network èyàn nìlọrin east nìyẹn ẹgbẹ́ tí ń ṣàtìlẹ́yìn èyàn bú gómìnà abdulrahman abdulrasaq mo ti rí ẹ lágbàbẹ̀ yẹn ó yábà mi abdulrasheed adélábù gàgàbà gbogbo chelsea máa jẹun lọ kò sáwẹ̀ abúlẹ̀ ṣowó lẹ́ṣà ó yá gàṣọ lọ ń gbòòrò ayé mi ìgbọ́pọ̀ ẹ̀bà mi ṣe yí lọmọ ọ̀gá ńlá níta kọgun nílùú lẹ́ṣà mo rí ẹ lágbàbẹ̀ àjà skórì wáyà káyọ̀dé ọdẹyẹmí ní gbogbo òtísìn bàbá chelsea ní gbogbo àsàdà tí mọ́gẹ̀rì alímì mú rí ẹ lágbàbẹ̀ yẹn ó yá alàgbà sunday adébáyọ̀ láti inú ìjọ àláfẹ́ olúwa baptist church máa ń bá ń kíntàrí fàṣọgbádébò àkẹ́jù àwọn ti chelsea tọkàntọkàn nìyẹn ó dá ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ọ̀dọ́ léńjẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea tó jọmọ bíbí orílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè brazil mo ń sọ̀rọ̀ nípa tari Willen Estabo ọdẹ gẹgẹgẹ ní bó balẹ̀ sí o kì ń ṣèròyìn mọ́ nítorí má jẹ ń gbọ́ kankan ò sí bẹ̀ wípé ọmọ ológun yẹn kò lè láǹfààní láti bá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè brazil lọ sí ibi ife ẹ̀yẹ àgbáyé kí ló fa bíkọ́ọ̀sì kí ló fàdé abájọ kò sí lórí pé kíre ó ti gbé ń júrì ó ní ìfarapa lọ́wọ́ tá a wáyé ọmọ yẹn ti wá sọ̀rọ̀ ṣàlàyé ó nígbà tí wọ́n fi ẹkọ di mímọ̀ wípé òun ò ní lọ ó lẹ́gbọ́ mo lọ sọkún báwọn òbí mi ni ó ní kódà ó ní ọmọ ó ní bàbá ọmọ ní gbọmọ èrùkọ rẹ ní gbọrun ọmọ ọrùn mìlà ó ní ìyẹn gangan ni mo fi ṣe o ó ní mo lọ báwọn òbí mi mo sọkún ó ní torí pé àkókò yẹn ó jẹ àkókò tó lágbára ó ní ṣùgbọ́n òun padà dúpẹ́ lọ́wọ́ àwọn òbí òun nítorí pé àwọn gangan ni wọ́n rẹ̀hún lẹ́kún ó ní nírú àkókò yẹn èèyàn nílò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn láti rọgbà yí wọn ká ó ní simply because àfojúsùn tí ẹ máa lá òun ó ní pé kó lọ rè kópa níbi ife ẹyẹ àgbáyé ó ní ṣùgbọn injúrì wọlé tẹ́tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea náà ọmọ yẹn ò láǹfààní láti gbá bọ́ọ̀lù bí alára ẹ̀yẹn làábẹ́ ẹni tó jẹ́ adelé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù chelsea láti ìgbà tí wọ́n ti fọwọ́ òsì júwe lé fún english teacher ẹ̀yẹn liaro senior nígbà tí mark fàlẹ́ tó ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù chelsea gẹ́gẹ́ bí adelé nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó lè mí jẹ́ ayín bẹ́tà ẹ̀yẹ nípa ọmọ ọdún mọ́kàndínlógún náà ó yá gbàgbàgbà ẹ̀jẹ̀ ń gbé bọ́ọ̀dì kúrò lágbàbẹ̀ yẹn nítorí ìjọba àkókò ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù ti liverpool never walk alone gbogbo ẹ̀yìn ti liverpool federico sieza ó ti jẹ́ kó di mímọ̀ ó ní bí wájú ò ṣe ń lọ ẹ̀yìn á ṣàṣe padà sí ó ní bó ṣe jẹ́ wípé kíre ó láǹfààní àkókò tó pọ̀ láti gbá bọ́ọ̀lù nínú ikọ̀

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Ejigbara ẹlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ba wadasi
1: e ka ba pada si abala lameto lori awon ibere ele ti en ba ti abi ko de
2: pa ti ka sare ba wa mu papapa
3: eh se mo pe ba ti so le kan pe kilo ti awon yan lo lona aito ti won ba di a bi won pe tori ati ri won bayi ton ba di a ma bi won tori ko labi ofin ah ko ti e da ko de fi abu to tobu won and at the same time respect so e kon attract gege bi o gege bi o bi o mi di Nigeria ko ni si lara won iyen wrong akoko ni ikeji e so nipa pe bo ni Nigeria se ri ti awon kan fi n sa lo Nigeria na ni gbugbu awa yi o tari bo se ri yi o so en to ba so pe bo n se wa pe o de ohun lorun lori Nigeria a gbiri boya nu osupa lo n gbe ah tori bo se ri ah o gbonu tan o ko se duro wo iye ko se ma so o pe bo se ri re te ba ra epo ten thousand naira soko yin nisin o se se ke ba 7 liters nibe tawon li epo ba tun sojoro fun yin niyan o e ba 7 something liters nibe te ba je pe bi a lo je ba yas li epo to je pe to te je pe titi we to won ni won se to se to si ma control won ti won ma wo pe so pe abi o pe o se se ke ba 5 liters nibe te ba fi 10000 naira rin pe 5 liters abi 7 liters ibo le fe rin de ti o fi tan ah then owo osu osise amudole ma to je pe dollar ni epo wa fin ta si gboro bayi a wa be do awon to ba nle to je pe won gbowo osu a bere pe ibo lowo osu yen gangan gbe won de so o le Nigeria bo se wa nisin ati gbe be pelu ise to le pelu adura to po na ni tori ko se to le salaye bo se na owo to wa lowo ohun ti ba se pe olu e ba ro ko ba njin bi kan o but adura mi na ni wi pe olohun je ko ni ko le mo wa
2: amen
3: ah bo se ri nsin ke bi le Nigeria en to ba awon mo to wa nle gan fe lo bye awon to wa nbi ti won fe lo te ba bi awon te ba pe yan ke ba ko yan mewa jo ke bi olohun pe awon mewa yi o to jo odo melo ni lo fe duro nle abi lo fe jade te ba re kan be a je pe ni lock
2: oda eja mu koko elekeji
1: ta fe gbe o laro ye o na ni ti ile ejo ti o kede wi pe eto eleyi ti ile igbimo asofin apapo gbe kale lati ra awon oko ati owo ajemoni to lo bi about 110 billion naira eje ohun ti ko bofin mu eje ka wo en so le kan en so ni pa ipo to ile di Nigeria wa le ka eto ra je sugbon ju be lo ile igbimo asofin gbegbe se lati ra awon oko eleyi to nlo ti about 60 billion naira pelu afikun owo ajemoni allowance support lo pe fun awon new lawmakers ti won seyan sipo ti yan bi to lo bi about $40 billion and 40 million billion naira ti be lo nje oju wo le fi wo ije ni boya pe se awon to wa nipo alase yi nje won mo ohun ti awon to wa ni wo isale ti won foju we not like to rajulo ni Nigeria
3: ah e se fo se unfortunately o se nlanu wi pe opolopo nu awon to wa ni isejoba awarawa yi o da pe won ni eto se yan ba je visionary leader iru won ma ni mission ni imo mo ife solid yoba te ba ti ni afojusun ke to wo ile ijoba e mo wi pe tin ba de betan bye ni mo fe se se ri pe owo wa to nwole lososu sowo awon ijoba wa yato fun yi ti won ya se mo po yen ri owo yen ri bi owo ofe ni te yan ba si ri nkan ofe o sese ki o mo ka olu e lara to ba na ni anada mi opolopo gba le ri awon to wa ni ijoba ti won so wi pe doing business is not the business of government sugbon business government mo owo to wa lati business o mo na iyen tumo si wi pe won ni afojusun to to ati to ye mo wo te ba nwoye ti o nwole lati akoto ijoba si awon state kokan o ye to ba ye pe a le pe awon gomina won ijoko ka wa bi won wi pe owo to gba losu meta seyin ki lo fi se owo to gba lodun kan seyin ki lo fi se awon omo ri Nigeria to njade kuro Nigeria tan lo bo mi ton ba ri tan ba ri dignifying job lati se lori Nigeria awon yo awon ko so pe government doesn't have business doesn't won ni business pe eyan se business ibi ni mo ti gbo ru eri a nlo si a ngbo nipa awon rede mi e ba fe browse nipa Estonia e browse nipa Czech e browse nipa awon bi kokon lagbaye to ye pe won fi owo won fi nda oro ajele ni check won se tire ti moto ko nlo won se oko Skoda te ba de awon bo mi won se leather won se te ba lo si Italy te ba lo si Spain awon government won yen ni business ti won se business ti wa ni pe ka wa epo ka wa tan ka si gba owo e to ba se ti di pe owo yen de won gona ko to joba ojo miji meta merin wi o ti tan awa omo orilede Nigeria funra wa ta yan won sipo a lenu nbe lati pe won because won atama ti debe tan won ti doga mo wa lowo won se omo se mo because emi ri awon oludari gege bi messenger ni won ta dibo yan wi pe e lo se bai fun wa te ba de ke fun wa ni feedback mi mojo ti ati ri gomina kan minister kan abi kola councilor to wa pe town hall meeting to wa so pe ejo o eyan mi te eyan mi sipo ejo wa e ja ka soro o nkan ba te ran mi o bye ni mo ti se o amo won le pada wa kan won so fun wa wi pe ejo ti olorun ibo ti to di o e tuntun di fun mi ngba de pe awon to ndibo na pe awon na ba ta ndibo na boya won pe boya opolo wa to wa ni waju boya o ti pada bo si owo eyin olorun o sanu wa business go ikẹ be lo ijọba pe kini won gbe kale to le sanfani fun araalu ajo ti mo ti mo nri won ta ti ma ngbo won ni won se ona won ni won se ile won se ton infrastructure se da to infrastructure o le gbe onje to le tibu anybody
0: lameto se eyin owoye pe awon asofin won nilo awon kan ti won lo yi
3: se ese na fi rin ni se bo se wa nisin ese na fi rin ni
0: nitori pe
3: yi ti won lo yen e wo se ri e gbe te nbi yen gan ta ba bi lo wa ra le gan ara le mo ba yin ja o awon ba yin ja o because en se bi pe en ro sodo won ni
0: lameto mo bi yin gege bi oniroyin bayi awon asofin wa ti won sofin e mo pe full time asofin ni won ki se pe boya awon ti to ni ise mi
3: full time e gan nonsense ni as far as we are concerned full time e gan nonsense ni ta won kan fi se won le
0: ori ategun la wa lameto
3: e ma binu seri ibi ti won ti ngba fi eto wa dun wa gege bi lede na niyan e je ka soro ti bi soro ba wa ko se en to bere full time lowo oloselu ti we ofin wa ti o ba da to
0: pelu bi ta
3: pelu awon na se so odo na roku si ta ba won to nsele lori di Nigeria loni se o ti so dum ta lo dum mo to ba je po dum mo wa gege bi omole di Nigeria then ka so fun won wi pe kan ni so kan ma se ba se nse sugbon ti o ba se awon bo se dun mo wa na ni pe tan ba ti ibi tan ma ti olulu won de Labuja tan ma ti be disle won en to bi mo a wa gba wo pe yawo ohun ti rowo hospital san pe won ti daya won atomole abi eni ti o rowo le san abi eni ti omo re o rowo le we san to je pe awon yun ma wa they will come cap in hand begging for what is rightfully theirs se olowo kan laarin otoshi mi lo so sopo o to si ni gbogbo won now so ohun to nse so se nu inu won ma ndun ka won to wa ni gboro ki won wa le won kan wa dure nona won ki won tan ba ti jilaro kan ri eyan bi 100 lenona won to so pe awon je ale anaje won ri je sun se bo se ko ri niyan se government se is that how to run the government
0: e ja de ka polowo oja lame to ni ti tori awe jare ki to ko to le ba
1: pada de eyan ale anfani lati pe wole pa oda si laro to ni
4: ìlú ìlọrin ìpínlẹ̀ kwara lápapọ̀ ẹ̀kọ́ àmójúbà apostle johnson suleiman àbẹ̀wò ọjọ́ méjì péré pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run tó sọ̀kalẹ̀ outpouring 2026 pẹ̀lú apostle johnson suleiman ìlú ìlọrin ọ̀fà omuaran láfíàjì bóde sadu ìpínlẹ̀ kwara lápapọ̀ àbẹ̀wò ọjọ́ méjì apostle johnson suleiman ni yóò kún fún ìwàláyè ẹ̀mí mímọ́ ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́ ìbùkún aláìlẹ́gbẹ́ àti ìtúsílẹ̀ onípojúpọ̀ outpouring 2026 ibi tó ti wáyé ni gbangba kwara stadium complex taiwo road nílùú ìlọrin nípínlẹ̀ kwara tó wáyé ní ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún tá wà yìí ètò ẹ̀mejì lójúmọ́ ni fọ́jọ́ méjèèjì aago mẹ́sàn àárọ̀ àtago márùn-ún rọ̀lẹ́ ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún tá wà yìí ni ó wáyé fún ìbéèrè àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 081 30 97 62 76 081 30 97 62 76 Jesu loluwa kwa ye pada
5: e tete si ikede pa ataki yi eyi ni lati fi to gbogbo eniyan leti pe awon akosemose ti won moju ileja nipa eto itoju oju lajo Benjamin Franklin Foundation seto itoju oju fa won eyan leyi to nlo lowo lowo nilu ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba card foruko sile pelu 500 naira 500 naira lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni ọ̀làlómi hospital tó wà ní agbègbè stadium road nílùú ìlọrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 Ajo Benjamin Franklin Eye Foundation ni olukede
6: Ìjọ Ọlọ́run tẹ̀síwájú ẹkú àṣírí pọ́gọ́jì ọdún ogun ni fún Ọlọ́run lókè ọ̀run ọ̀sẹ̀ kan gbáko láti yàsọ́tọ̀ fún àjọyọ̀ ńlá yìí bẹ́ẹ̀ ni onírúurú àwọn ètò láti là kalẹ̀ fún ayẹyẹ ogójì ọdún wa bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹjọ di Sunday ọjọ́ kẹrìnlá oṣù kẹfà lábẹ́ àkòrí tí wọ́n pè ní ogo tó tayọ Greater Glory Monday ọjọ́ kẹjọ concert ni ó wáyé pẹ̀lú àwọn ẹgbẹ́ akọrin bíi First Equa Choir Ìlọrin Àlàáfíà Olúwa Baptist Church Ìlọrin ẹkú àṣírí choir àti Evangelist Emmanuel Bamidele Ayariwi Tuesday ọjọ́ kẹsàn ètò ìlera ọ̀fẹ́ láfi ṣe fáwọn èèyàn àdúgbò ìjọ wa Wednesday ọjọ́ kẹwàá ìwásù orí ìtàgé látọ̀dọ̀ Ansidram Kwara Chapter Friday ọjọ́ kejìlá ayẹyẹ ojútúnra rí reunion service fáwọn ọmọ ìjọ wa tá a ti jọ wà tẹ́lẹ̀ rí Saturday ọjọ́ kẹtàlá láó ṣàfihàn ìtàn ìjọ wa àti ìfúnnilámì ẹ̀yẹ Sunday ọjọ́ kẹrìnlá làṣekágbá ayẹyẹ náà ètò ìdúpẹ́ àti ìkówójọ ni ó wáyé fún kíkọ́ ìjọ tàwọn ọmọdé àti tàwọn elédè gẹ̀ẹ́sì Reverend Dr. BM Owójayé lólùbánisọ̀rọ̀ ọjọ́ náà Reverend I.O. Enupe tí ṣe àlùfáà ìjọ lólùgbàlejò àgbà ẹkú àṣírí nílùú Ìlọrin tẹ̀síwájú nínú ọgbà àjàrà Ọlọ́run The Central Planning Committee lólùkéde
1: tẹ ká bọ padà àti láti pè wọlé láti bá wa dá sí láàárọ tó ní 091-365-5652 lójú òpó
2: tí a lè gbàwọ nù yàrá ìgbóhùnsáfẹ ẹjá wẹ ní tó wà ń bẹ.
7: Àláfíà fún yín sà.
1: Àláfíà fẹ́yìn náà.
7: Olùwàjọ́jú yín o gbọ́dọ̀ ìdájọ́ ọ̀rìn.
2: Ẹ ṣeun.
7: Gbogbo èdè tí mo bú ti dá sọ yín sà ojoojúmọ́ ni mo ń sunkún mọ́ dorí kodò nípa ààbò tó sí Nàìjíríà yìí. Tó wá pa ọmọ wa kékèké tó wà dúgbò ti di àkókò yìí mo bẹ àwọn ìjọba wa tó tó lọrùn ìgbésẹ̀ yẹ kẹ ẹ gbé e kẹ ẹ dúró àwọn yìí
2: ọmọ
7: tó lábẹ̀bẹ̀bẹ̀ tó kó fẹ́ràn àrùkẹ́mọ́kẹ́ máa rà wọ́n ṣùgbọ́n ṣe é ṣe àgbò kó dá dókòkò kó gba ilẹ̀ kí ikú kó mọ̀ pa ọmọ sínú gbọ́ ẹjọ́ tó tó lọrùn ibi tó lọ bá sọ pé máa dé.
2: Ibele ma de. Ẹ ṣeun fún ìdásẹ́yìn Baba Godwin láti lájọrin. Ẹ káàárọ̀ ọmọ bàbá tíṣà àti omidan mo sì kílà mẹ́tọ́ wa lórí ọ̀rọ̀ xenophobia ní South Africa. Ìwà ìlara àti owú jíjẹ ló ń dà wọ́n láàmú látàrí ìwà ọ̀lẹ́ àti àìfẹ́ nǹkan ṣe wọn. Eléyìí tí òfin ilẹ̀ wọn náà sì tún fààyè gbà wọ́n. Ohun tí èmi máa rọ ìjọba ni wípé kí wọ́n mú ìlú rọrùn fún àwa aráàlú tí àwa náà yóò fi máa gbé ìgbé ayé tó rọrùn ní ilẹ̀ wa tí kò ní mú wa wípé à ń lọ ilẹ̀ ọlọ́ràá àwa ilẹ̀ ọlọ́ràá lọ sí àwọn ìlú tí kò ní nǹkan ọrọ̀ ajé tó ilẹ̀ wa. Ẹ kú ètò ọgbẹ́ni Ahmed Banjo láti airport náà fi èyí ò ń ṣọwọ́ sí wa 091-3655-6952 ta ló wà ń bẹ̀.
1: Ẹ̀lọ́ ẹ̀kárọ̀.
8: Ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀
2: ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀ ẹ̀kárọ̀
8: Oh
2: yeah, I bow amu. Bi alejo ba gba yawo onile onile ni o lo bi onile ba gba yawo alejo alejo na ni o lo ni a le jawo olubori ijiyan pelu eni ti o gba wa sile ani ka pada wale o na ni koko ogbeni Kolade Ayinde lati Asada ma won ni won fi eyun sowo si wa e ja tu eni to wa nbe omi do
1: ale ka re o
9: I shall do. But last time, I found one last time, he was a Nigeria ambassador. This South African is a Nigeria ambassador. Last time, he was a Nigeria ambassador. I want to go to Nigeria. You want to Nigeria. You want to go to Nigeria. You want to go to Nigeria. You want to go to
2: Nigeria. You want to be lati Asada won ni ka ma paro ka ma seke won ni ile Nigeria ti setan fun idipe ta ba se se be on gboriyin fun awon ti won wo wa ti ko ba ofin mu ti won je adari ni olomu pe ki won ma ri ara won bi eni pataki ati ko je ki won le raye sin ilu ni awa odo gbodo setan lati se ka gba irapada ominira wa ki a si se ohun ti o to e seun o fun idasi tin e ja wo ipe yo ko si ka ma lo
8: ile ba ro
1: e ka ro e ko jimo
8: na ma no so na ti ja ya
1: an gbo yan
8: de yi ona sa ma lo ni Nigeria yi ni de ma go no government da yi ka re se ti ni o da o ja ta tan ta se so na ba ta lu lo ni to wa ni ka wa ti ja de bu ni fe gba to ni ka to se le be
2: Well,
3: ma so fun awon omo Nigeria wepe ka ma roju ki joba ki won si se into e ki won se gege bi olori to mo to to an to to ye ton ba je pe won ba fe ka continue ninu inu hila hilu ati wala yi o ye ka won kan joko ki won fi kun lukun ko won ya plan won ko ye so bi ti awon fe gbe plan yen gba so that you lero gbogbo nija omo ile nigeria you lero lorun
0: e so e se bo o da to ba didede agogo mewa yale te jajo pade lore to e ba wa dasi e ma gbagbe pe idasi iwoye ti awon ti won pe wole te mo ti lame to wa o yato ti city ikoni bon safe diamond 88.7 FM sugba ju gbogbo re lo adupe lowo yin o ayo deja ayo la lo ko mi o
1: omidan olayinka ajani ajibade le mi nje
10: Mi lui lori to rewa yi ni koni yi wa ti o lelegbe e yi sibe ke je gbadun re
11: Diamond 88.7 FM
10: Diamond 88.7 FM.

0: ajẹ pe onile atokeyin ka to wole lowo yaleta toni aguala ajẹ osupa wa bode folo won ba mo kin de gbogbo aye kaye ti e ti lanfani lati tuma tẹ́tí sí ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm tó takọ̀ mọ́lẹ̀ lè lọrin ní ìpínlẹ̀ kwara ètò ẹ bá wa dá sí i ó náà ní ètò tí ń gun afẹ́fẹ́ léje nírú àákò tí a wà yìí ẹ mọ̀ pé tí agogo mẹ́wàá àyálẹ̀ta tó bá ti lè gbẹ́nu léra wọn tí ń kọjá ìṣẹ́jú díẹ̀ ó náà ní ó jẹ́ pé ètò ọ̀hún ó náà ní a máa ń gbóríwọ̀ ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé bí ẹlẹ́yẹ títí di ọjọ́ jimọ̀ tí ń ṣe ọjọ́ ẹtì láwọn oríṣiríṣi onírúurú àkọlé eléyìí tí àmúwa ti mọ àwọn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú àwùjọ wa létò ọrọ̀ ajé ètò ààbò ètò òṣèlú ètò ẹ̀kọ́ ti mọ ètò ọrọ̀ ajé gan nísànsán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókọ ọgá àgbà lẹ́ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ ọgbẹ́ni taiwo adédìran tó jẹ́ olóòótọ́ ètò yìí tí mọ gíwá ìkànnì yìí tó ń jẹ́ alábòjútó ètò náà alàgbà michael abiodun ọ̀làríwájú lẹ́mí ayọ̀dẹ̀jì ayọ̀lá ọmọ bàbá ti ṣàtọ́lọ́wọ́n bá fún lórí ọ̀fẹ́ láti máa jẹ́ atọ́kùn ètò ẹ bá wa dá sí ní gbogbo ọjọ́ ajé fi ń kéwà wípé atukú dédé àsìkò yìí nílẹ̀kílẹ̀ láyèkáyè lórílẹ̀‐èdè nàìjíríà tàbí níbikíbi tẹ́ ti ń gbọ́ wa lákòókò yìí. ọ̀nà kí ni ohun tí a gbé sọ lórí ètò lónìí yóò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú agbami ètò òṣèlú ń bẹ náà lágboríwọ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ kwara tí a ń bí àwo ìgbáradì àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ṣáájú ètò òdìbò àpapọ̀ ètí ó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ a lọ sínú ẹgbẹ́ òṣèlú african democratic congress àwo ìgbáradì wọn kí ló ń tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà kó tó di pé a wá súngẹ̀rẹ̀ wo ọ̀rọ̀ ìṣèjọba ìyẹn ní ìpínlẹ̀ kwara eléyìí tó túmọ̀ sí wípé wọ́n ní ọ̀pọ̀ èrò ní jẹ́jọ̀ mọ́ ẹnìkan ìjáwádé èmi kọ́ ni ó máa ṣàlàyé ọ̀rọ̀ lónìí mo ní pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ikan nínú ẹgbẹ́ òṣèlú african democratic congress ọmọọba adébáyọ̀ àkàdì ẹ bá kí àwọn ọmọ nàìjíríà tí wọ́n gbọ́ wa.
1: gbogbo ọmọ nàìjíríà kì í o gbogbo ọmọ ìpínlẹ̀ kwara a sì kíyìn ẹ kú pé ọlọ́run tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà àbò ọlọ́run ó mọ̀ wà pẹ̀lú wa o.
0: àmì ẹ ṣeun ká mú kinní ọ̀hún ṣá lóògùn pápápá ta ni ọmọọba adébáyọ̀ àkàdì ta ló jẹ́.
1: ó jẹ́ alága ẹgbẹ́ african democratic congress kwara state chapter.
0: Bó ni ọmọọba adébáyọ̀ àkàdì bó lẹ ṣe jẹ́ alága ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ kwara ẹ mọ̀dí tí mo fi ń bí yín àwọn àtẹ̀jáde kan ó jáde tí ó ń jẹ́ kó di mímọ̀ àbí kí n bí yín báyìí pé ta ni ọ̀nàrẹ́bù babatunde muhammed.
1: ọ̀nàrẹ́bù babatunde muhammed jẹ́ alága ẹgbẹ́ pdp tẹ́lẹ̀ tó dì kámpù sí ẹgbẹ́ adc ní october last year.
0: ibi mo wá ń lọ ṣé ẹgbẹ́ òṣèlú yín ẹnu igun méjì ni ṣé fashion bẹ ẹnu ẹgbẹ́ òṣèlú yín ni.
1: kò sí fashion ẹnu ẹgbẹ́ òṣèlú wa.
0: nítorí pé àtẹ̀jáde tí ó wáyé lẹ́nu àìpẹ́ yìí ó ń jẹ́ kó di mímọ̀ wípé alága adelé alága nínú ẹgbẹ́ òṣèlú african democratic congress pé ọ̀nàrẹ́bù babatunde muhammed ni ẹsì lẹ́yìn làlága bó lọ̀rọ̀ ṣe rí.
1: ẹ ṣeun atọ́kùn iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú nǹkan tó ṣẹlẹ̀ gbára ọ̀rọ̀ mi ó gùn díẹ̀
0: ẹ bá wa mú pápápá
1: kó lè kí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ní kwara adc ń kwara kan lè mọ nǹkan tó ń lọ ninu egbe ni ati oke wa o ti to bi nkan bi odun to koja nigbati awon Bolaji Abdullahi Anko ti join egbe yi ni crisis ti bere ninu egbe yi but gege bi alaga mo duro bi pe a fe crisis ninu egbe a fe kegbe daru a se nto ati awon esco mi but ngba to di oro settlement bi pe congress fe bere ati lo Abuja awa gbogbo chairman state chairman all over the country as a meeting bi e merin e marun Labuja a collector si David Mark to je caretaker national caretaker chairman egbe letter merin la ko pe a fe joko pelu e pe gbogbo crisis to wa nu egbe a pe ka jo joko ka wo bi a se mu crisis yen ti o fi lodo lo mu mi sugbo ya wa lenu wi pe Adele Alaga National o nso fun wa wi pe won o order won o pase fun soldier pe soldier lo pe letter ta ko pe order wa nu e so letter mere ni ta ko si ko ona letter wa kankan nkan ta si ronu pa fe se ni pe igba ti nafiu bala lo court ati ba awa alaga ti ba nafiu bala soro ka ba adele alaga apapo na soro bi gugu a se papo sokan sugbon o tonu wa down won ani letter ta ko wi pe oni congress yo sele ni February Abdul honorable Bolaji Abdullahi wa pe mi awa Labuja chairman o so be mo ni o so o wa ninu gbogbo newspaper wi pe February ni congress yo se state congress yo waye o lo o so anito to ba ti so so forget e po so but all newspapers national dailies lo gbe wi pe yo waye o deny aba ni oke okay. Igba to ti deny ka continue o ba di kini atun la fe ri won ni congress sele a gbo won ti yan committee latoke lati wa conduct congress ni Kwara state bi awa chairman se joko papo niyan wi pe all state chairman ADC ni Nigeria la pada sabuja joko papo o dabi pe awon ife da egbe edu ni gbogbo egbe to ku awon state executive lo yan committee ti o conduct congress won kan mu enikan wa lati national lati wa supervise ni but national ni won ti yan committee ti o conduct congress igba ti won ko form de ti Bolaji ko form de igba ti lara awon national ti won yan Rashid Gbagba o je kan nu won won yo Bolaji yo oruko Rashid Gbagba kuro o fi Professor Ganasi Professor Gana lo ko form fun yara Professor Gana ni won ti ta gbogbo form
2: ohun ti e so yi omo ba Adebayo Akaji se o da yin loju
1: ah ah nkan to da mi loju ni
2: se e gbo pe igbimo alase egbe oselu ADC lapapo won fo sokan wi pe ki won yan igbimo adele ti o ma bojuto awon ipinle ni orile de Nigeria ninu egbe oselu ADC se e mo si abe e mo si
1: mi o mo si tori won o pe next meeting an fi se
2: oda e je ki wa bi yin bayi o ti to igbawo ti e tin je te tin je alaga egbe oselu ADC
1: o ti pe
2: Oti awa gbọ ni pe o ti to bi odun metala te tin je alaga egbe oselu yi won si ni pe ojo kerinla osu karun oni sayin titan ki wa lo de ti e si tun pe ra yin ni alaga egbe oselu ADC
1: atokun e se gan oro te so yi oni o mu mi pada ibi ti mo nbo ro bo tele ke to ge ni waju nigba ti won bere tan ko tan form committee lati national ti o ba ofun ofin egbe mu awa state chairman ni lati lo court a lo le ejo ni federal high court abuja ipe nkan ti won se ko boju mu ile ejo de dajo ni 29th day of april 2026 wi pe awon national o ni right lati yan committee latoke wa conduct congress ni any state gege bi constitution egbe pe o de fagile pe awon alaga lo ni right ati conduct ati yan committee ti o supervise congresses both in ward local government and state won kan yan enikan wa latoke ti o supervise ni nkan ti judgment ta gba ni abuja ni 29th of april
2: tin ba wa fe bi yin bayi ile ejo o ni pe ki awon igbimo alase apapo egbe oselu ADC ki won ma yan awon ti yo wa conduct congress
1: beni
2: je ejo yen abi idajo se o ni pe ki won ma conduct congress ni abi oni kan ma yan awon ti yo wa
1: oni kan ma conduct congress afi ti awon to leto tan ba wa nbe pe gbogbo ti won si se is invalid so to wa ni inu iwe idajo ni ni waju mi ngba to si se won o da lohun a te ronu wi pe igba ti dajo jade awon igbimo alase won pe wa si joko ni round table pe kajo setu amicably but won danu now di danu ti won da ejo nu won wa rush lo court appeal court pe awon wa injunction appeal court throw injunction won away pe kan wa bere ejo ni 9th to je ola 9th of june to je ola ko ni kan wa ro ejo won sugbon gbogbo wa reti idajo ti o waye tan ba bere ni 9 ola so nkan ti awa alaga so ni pe ti national buffalo due process of the party ADC is not for say bon se da egbe ti won ti waru won o le da ADC ru
2: esun ti abale fiji re mule mi fe ki aso omo ba akadi ibere ti won bi yin ni pe ni ipinle kwara se congress waye abi ko waye e ba mu lowo ka sari deka kulu oja ba ti e de lati ka kulu oja e wa ba wa fisi seyun se congress waye abi ko waye ni ipinle kwara ati ti down bere mi o idi to fi je pe e se tun so pe en se ni alaga nitori pe ojo kerinla osu karun oni won ni sayin ti to titan e ja deka kulu oja an lo wa o an bo wa e ma yi kuro be

0: White multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: No, see, say this big bull bag of rice no get the new big bull holographic seal.
3: Not true.
4: Introducing the big bull holographic seal tape, your favorite authentic big bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape, this is to ensure you get the premium product from big bull rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big bull rice, tasty rice, nourished you.
5: Ẹ ṣeun, ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ètò ẹ bá wa dá sí. Ó náà ni ètò tí ẹ̀ ń tẹ́tí sí Ayọ̀dèjì Ayọ̀lá, ọmọ bàbá tíṣà. Ó lóko mi, àlejò mi lórí ètò lónìí, Ekan nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Kwara, ọmọọba Adébáyò Àkàdì. Àwọn ni àlejò mi. Mú kí yín lẹ́ẹ̀kan sí ẹkú kalẹ̀ bàbá.
6: Ẹ ṣeun.
5: Kó tó di pé a lọ sẹ́ka àpolówó ọjà, mo ní kẹ́ mú ìbéèrè kan lọ́wọ́ pé ṣé Congress àti wọ́ọ̀dù àti ti ìpínlẹ̀ ìjọ wáyé ní ìpínlẹ̀ Kwara. Ẹ jẹ́ fi eléèkún. Ṣé lóòótọ́ ó ní ìṣèjọba yín gẹ́gẹ́ bíi alága ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Kwara ó ti tẹnubodò. Tẹnu bipo ni ọjọ́ kẹrìnlá oṣù karùn.
6: Atọ́kùn ẹ ṣeun. Nígbà tí ilé ẹjọ́ ti ní wọn ò gbúdọ̀ conduct Congress ò wáyé.
5: Kò wáyé
6: torí kò sí INEC, iléeṣẹ́ INEC tó máa ń fojú tó òṣèlú, wọn ò mọ́nítọ̀ ẹni Congress.
5: Ṣùgbọ́n àwa gbọ́ pé àwọn bíi méjì díje dupò alága ọ̀nàrẹ́bù Babatunde Mohammed tí mo ọ̀nàrẹ́bù Adébáyò Adétòrò. Kódà àwọn tí ó jọ bíi pé wọ́n ṣe ìdìbòyàn gẹ́gẹ́ bíi ọmọye tí yóò máa ṣe ìṣàkóso ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Kwara. Ẹ mọ̀ nípa ọ̀nàrẹ́bù Kánájogun. Ǹjẹ́ ẹ mọ̀ nípa ọ̀nàrẹ́bù Asúndẹ?
6: Mo gbọ́.
5: Ẹ sì ní ètò ìdìbò Congress ò wáyé ní ìpínlẹ̀ Kwara.
6: Nígbà tí ilé ẹjọ́ ti dájọ́ pé ètò ìdìbò yìí ò gbúdọ̀ wáyé, INEC ò sì gbúdọ̀ débẹ̀ mọ́nítọ̀. Ìyẹn sọ wípé gbogbo tí wọ́n ṣe sápò ara wọn ni. Láì jẹ́ wípé Authentic Congress kó wáyé bó ṣe yẹ kó wáyé, èmi gẹ́gẹ́ bí alága Congress ló gbé mi wọlé. Ti INEC sì wá tí wọ́n mọ́ nítò ẹ̀ nígbà tá a sì Congress.
5: Ọjọ́ wo ni sáà yín parí?
6: 19th of May ló yẹ kí sáà wá parí.
5: Ló yẹ kó parí àbó tó parí?
6: Ló yẹ kó parí gẹ́gẹ́ bí ọdún tí a ṣe lọ́hùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́, ìdájọ́ ilé ẹjọ́,

0: fresh, consistent taste for cooking mouth-watering soups, stews, and jollof. Choose wisely. Choose Gold, Terra Gold Seasoning Cube.
1: One cube, endless possibilities. Terra Gold.
2: Good tasty food is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries.
3: I'm in love.
4: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
5: Ah, Rabani Baba. Enya Palabani Baba. Damon 88.7 FM. Ah, walara.
6: Ewo Aisha agbe ti sue mi o gbogbo gba gbese o ti fe yo lemi mi o
7: ha ise agbe osoro se my dear agaga to ba dowo po pelu awon to ni mo ijile ninu e
8: Wesco Farming Company
7: won gunje fe gbe won tun gba wo bo
9: ise agbe ise ile
7: eyin nilo ile fun ogbin ninu ra tabi alagbalu
8: amojuto oko ogbin
7: ka le jere goboyi
8: e fe ra irinse
7: awon mu elo ogbin
8: eso lorisirisi lati gbin
7: e kan si Wesco Farming Company
8: won gbin
7: ege
8: agbado
7: pineapple
8: palm tree
7: cocoa
8: osan
7: igiti
8: ogede
7: tomatoes
8: rice
7: ati bebe lo
8: won tun se idanileko ati itosona fun awon agbe
7: won wa ni
10: shop B15 Emirates Plaza opposite Abanic Oil Somi Garage Ilorin telephone number 0810-483-9867 tabi 0701-500-6836
7: Wesco Farming Company ise agbe jiro
9: iwe kiko laisi oko
11: tafuwa
9: ati ada
11: Odo e je ma kira wi pa wi pe atuku dede asikoye asikabo si ori eto West Coast Farming Company Limited nbi ti eyara ilu te tin je toito yobe lati ile ise West Coast Farming Company Limited asoju ile ise na won ti tun be ni waju mi eyan lowo iyale ta toni ogbeni Gabriel oju yin don ko ma je pe e na ti ri nkan kan be
12: Barisa.
11: West Coast Farming Company Limited. Kini awon kan eleti etun ni fun awon eyan wa papa julo ti won ni fe lati sese ogbin lakoko ta wa. A mo pe akoko ojo o na la wa yi.
12: Beni. E ka ro gbogbo ara le. Oruko temi ni Olumuyiwa Gabriel Innocent. Ti je manager West Coast Farming Company Limited. Ta wa ni opposite So me garage ni Emirate Plaza ni Ilorin bi. Nkan ta nse ni West Coast ni pe an ba won yan dako. A n fi asiko so fa won yan pe ki won gbin ope, ki won gbin koko, a ba won gbin rubber, melina, teak, cashew, ogede ati be be lo. A wa pin ise yen si orisirisi ona. Awon elomi wa won ni ile sa. To je pe won ti secure opamo, won mo kan to fe se.
11: To te wa nle
12: to wa nle to je pe estate o ti le debe o wa wo pe ki la le se nbi o egbe fun wa ka joko ka soro ka ba yin gbin ope si ka ba yin gbin ka su ati nkan mi to le da nbe to ma mo wa fun yin ni ojo ale ko si nkan te fe gbin ta ni ba yin gbin eyin o wa nile re e de fe gbin awon kan ti mo so yi e fe gbin melina e fe gbin tick e fe gbin rubber e fe gbin ope ati be lo anile ta le ta fun yin ti o ga ni lara rara lowo pin sin te fi di eni to ni oko to je pe do ba di ojo ale irorun lo ba de koni si pe en duro de aburo abi egbon abi awon omo ke tun jeun
11: e ja wo bayi eni ti o ba nile ti won ti acquire tele pe e le ba won dako si ile un yo to sare melo ko to di pe e le ba won dako si abi boya plot of land kan le le fi ba won da oko si
12: rara seri ta ba fe ba yan dako to ti nile o be lati 4 acres
11: Four acres.
12: Then, you did not get any pay to the expenses, little bibo.
11: àwọn ètò ìnáwó ohun.
12: Bẹ́ẹ̀ni tí ṣe bá ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ láti fọyín kàsí. Tába débẹ̀ àwo kí lẹ lè gbìn síbí kí lẹ nǹkan tẹ lè ṣe síbí rè nǹkan tẹ lè ṣe síbí rè tó dẹ̀ máa dáa. Kò sí pé ẹ fẹ́ ṣiṣẹ́ àwa la fẹ́ ṣiṣẹ́ yẹn. A ti gba iṣẹ́ yẹn lọ́wọ́ yín tí ní pé kẹran owó ńṣẹ́.
11: Kẹran owó ńṣẹ́.
12: Bẹ́ẹ̀ni ẹlòmíràn ni ẹ̀mí wa lówó tuntun bẹ́ẹ̀ agba san díẹ díẹ.
11: San díẹ díẹ instrumental táwọn eléèbó ń pè.
12: Bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ gbin tick rubber melina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún mẹ́rin ọpẹ ọdún mẹ́rin ni àwọn tick rubber melina kankan yẹn ọdún méje ọdún mẹ́fà ọdún méje. Ẹ lè sanwó yẹn lọ́dọọdún. Fọdún méje yẹn.
11: Fọdún méje.
12: Bẹ́ẹ̀ni ẹni pé ìrọ̀rùn ló bá dé.
11: Bẹ́ẹ̀ni.
12: Kò ní ní lára rárá. Then àwa la máa tọ́jú ẹ̀ oko ríro every garden thing tá máa ṣe ń bẹ̀ àwa la máa
11: ṣe. Títí tí ó fi dàgbà.
12: Tí ó fi dàgbà wọ stage tẹ́ máa tà. Ẹ wá fẹ́ ta rẹ̀ ẹ̀ tún níbi tẹ́ fẹ́ ta sí tó dẹ̀ yapa àtúbà yín gbárí sáṣì àwọn tó máa rà wá. Tí ò le rárá rárá rárá. Tí ni pé kẹ jókòó kẹ máa gbowó. Ebi àti ọ̀rẹ́ mi kan sọ̀ lánàá. Mo ní bàbá kan jẹ́ pé ó ní 25 acres of ọ̀pẹ lúdò ló máa ń ta kiri ẹni tí ọ̀rọ̀ ìbáyá ní láàárọ̀ kùtùkùtù ló sì bàbá ó ti ní nǹkan tí ó mówó wá ó ti ní ó ti rẹ́ǹtì ẹ̀ ẹ̀kẹ́ ọdún yẹ fún mi ní 20 million.
11: ó dà bí ó bá wa dáko lórí ilẹ̀ tí yín yóò ra ilẹ̀ ni yóò tó bí sàárè ilẹ̀ mélòó ni ó rà lọ́dọ̀ yín.
12: ọ̀dọ̀ wa bẹ̀ láti wọn ìka. ó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ tó wà ń bẹ̀ tóbi kì í ṣèyàn kan.
11: Àgbọ́yé.
12: Ó ti yé yín. So ó bẹ̀ láti wọn ìka. ẹni bá dẹ̀ ní agbára 20 acres, 5 acres, 10 acres lọ́sọ̀kẹ̀ ó lè rà. Bẹ̀ tó bẹ̀ láti wọn ìka lọ́sọ̀kẹ̀ lọ́dọ̀ wa. Kò wá sí nǹkan tẹ fẹ́ gbìn tá ní bá yín gbìn. Kòkó ni o, ọ̀pẹ ni o, àgẹ̀dẹ̀ ni o, ẹ̀gẹ́ ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Mo wá ní lọ́kàn pé kasu o mo fẹ́ gbẹ̀ sórí ilẹ̀ mi. Ṣùgbọ́n gbẹ̀ wá débẹ̀. Ẹ wá wò pé ilẹ̀ yóò dáa fún kasu bó lẹ ṣe lè ṣe tó jẹ́ pé nǹkan tí mo ní lọ́kàn yìí gbogbo ya owó tí wọ́n rí ń bẹ̀ ló jẹ́ kí n ní lọ́kàn tí ó sì jẹ́ pé n ó padà rówó lórí.

0: ti gbangba to wa de gun gedere
1: ayo ati idunu yin lo je wa logun
0: bi a bi fun mi beto abi bi a
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ́. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Àwọn tí wàá yẹ.
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: sọ inú omi.
1: Ìbọn ọlọ́run ìbá èèyàn èmi wọlé lónìí mo kágò kí mọ́ bá dẹran àmúso torí ewúrẹ́ wọ́ dúdú tó wọlé tí ò kágò ó dẹran àmúso agunto bọlọjọ tó wọlé tí ò kágò ó dẹran àmúbọ̀gún èmi ẹ̀wà tómi ọmọ àlàbí mo wọlé lónìí mo kágò kí mọ́ bá dẹran àmúso èmi a máa ní èmi ń lọmọ wọn ní sàwọ́ àwọn ga ọmọ oníbo ẹja wòwe ọmọ arìbùsọlá ìsínsunkún kódò mọ́ gbẹ ìkòró sunkún kódò mọ́ fà àti sí àtìkòrò báyìí làámójọ̀run láńlé bàbá tó bí mi ẹ yírí ẹ wò lẹ́tọ̀ ètò lẹ́yírí ẹ wò ẹ wàá tó mi ọmọ àlàbí èmi dúpẹ́ fọlọ́run ọba torí wòyí jẹjọ là ń sọ fọlọ́run ọba wípé tẹ́lẹ̀ mi ò bá gbà á tún pàdé lọ́jọ́ títẹ̀ ní àwa dúpẹ́ fọlọ́run ọba mi ọba títí bẹ kí bẹbẹ tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹbẹ ò bá ní símọ́ wípé àwa náà la tún wá dé lónìí ẹ̀yin náà la tún wá bá ọpẹ́ ni fún ọlọ́run ọba mi.

0: Njẹ kábíyèsí Ọlọ́run bá mi lẹ́dùnmarè. Ó lọ bá bẹ́bẹ́bẹ́ tí máa bẹ nígbà tí bẹ́bẹ́ ń bẹ tí ó sì máa bẹ nígbà tí bẹ́bẹ́ bá kọ̀ tí ọba bẹ mọ́. Ọba mi Aláràbí ọ̀wàwà tí máa wà nígbà tí wàwà bá wà. Tọ́já sípò náà ni ó sì máa wà nígbà tí wàwà bá kọ̀ tí ọba wà mọ́. Ọba Lèwí lè ṣe wíbẹ̀ jẹ́bẹ̀ t'Ọlọ́run bí lẹ́dùá ni. Mo kí gbogbo mùtúmọ̀ níbi tẹ́ láyọ̀ láǹfààní láti máa gbọ́ wa lórí ètò fún tòní. Màmá sọ ò orí ọ̀fẹ́ la rí gbà. Àjọ dágbére lánàá kálukú pé ó dàárọ̀ Ọlọ́run jí wa dáadáa. Olójú ẹni t'Ọlọ́run jí sáyé o. Torí bá a ti jí láàárọ̀ àwọn kan bẹ nù kò tó na jí sí. Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ogun lọ́gbọ̀n èèyàn ń bẹ lọ́wọ́ lọ́wọ́ tí tèmi tiẹ̀ ò rí bẹ̀. Bí èèyàn bá wá délé ìwòsàn kẹ́ lọ wo ẹni tí ń bẹ ní dùbúlẹ̀ àìsàn àbí tàwọn tí ń tọ́jú aláìsàn. Ọmọ bàbá tíjà òjòjò gan ṣògùn ògún nìkan gan kọ́. Ìrọ́jú lolúwa rẹ̀ náà ń gbà ń gbé tiwa náà kí Kọ́lọ́run dé lùmọ̀ kọ́mọ́ jà fàárẹ̀ ló gbà. Bó bá jẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo mùtúmọ̀ àgbìkíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórí ètò. Lórúkọ olùdásílẹ̀ kan níbi tá a wà ló kọgí wa iléeṣẹ́ àti lọ́gàlọ́gà tó di ẹ̀ka lẹ́lẹ́kan ọ̀dọ̀ kan mú. Bọ́lá olójòkó ló kọ tèmi. Àláwò ìkọ́ yan mo ní kò yẹ ẹ sọ. Èmi lọ́mọ sí bá ọmọ olówó ẹ̀ mọ ṣàríkù mọ́ ṣògùn. Ògùn lọ́lọ́jọ́ kan àpọ́njú rẹ̀ ń lọ lọ́jọ́ gbogbo. Àjẹdẹ ni mi ti fi lẹ́gẹ́dẹ́ sóge pèdèpèdè. Kọ́ máa kéde ọmọ dèdè rú bọ́lá ọmọ olójòkó tí ò fò rọgbọ́n tí rọgbọ́n kọ́. Tẹnukọ́ tètè gbọ̀ngbọ̀n kọ́ mo ní ẹjẹ́ ayẹyẹ sọ́tún. Ẹjẹ́ ayẹyẹ sọ́sì tá a bá fọmọ ọwọ́ mọ.
1: Àánà kan pa.
0: Ara ní ẹkùn bí ọba jọjú.
1: Ẹni kó ló ń gì ní wá dá tiẹ̀ káwòrán.
0: Mo kì í o, Alhaji Garba Ladan, wọ́n darapọ̀ mọ́ wa lórí Facebook Live. Alhaji Awa, November Express, béèyàn fẹ́ràn ẹni.
1: Kì í wòran ẹni.
0: Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní.
1: Ẹ yiri ẹ wo.

0: ọsẹ wọn rí òye Bọ́lájí Bello àwọn náà darapọ̀ mọ́ wa lórí Facebook náà bẹ́ẹ̀ náà sì ni Ismail Alábẹ́rẹ́ àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹṣẹ́ o ẹ kú àtẹ̀lé ẹyẹ wọn tẹ̀ ń gbọ́ wa ẹrí rẹ̀ wò ni àpètò yìí àwọn àlejò wa lórí ètò fún tòní Alhaji Abdul Ghani Alawo tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún gbogbo àwọn ìgbìmọ̀ tá a mọ̀ sí Kwara Central Elders Campus bákan náà àwọn tó jẹ́ alága káàfàtà fún ẹgbẹ́ Sadana of Ilorin movement a mọ̀ sí SIM àjọ wa ni bẹ́ẹ̀ ni agbódegbà alūkkóró fún ẹgbẹ́ Kwara Central àwọn ìgbìmọ̀ Kwara Central Elders Campus Alhaji Suleiman Abdulsalam ti gbogbo ẹ̀ mọ̀ sí bàbá sìmẹ́ǹtì àjọ wa lórí ètò ni Alhaji Ghani mo fẹ́ padà sí ọ̀dọ̀ yín ẹni tí ó da yín lójú ẹnìkan máa ní sọkúsọ ni ẹlòmíà níbi ẹ bá jí mi lójú òun báyìí ntẹ bi lọ́mi mọ̀ sọ lọ ni àwọn ní sọkúsọ lọ́mọ ẹ wí èèyàn farabalẹ̀ ẹgbẹ́ òṣèlú ètò òṣèlú àti wu agbami ẹ bẹ́ẹ̀ n bá ní tàn yín mo mọ̀ pé lójú òun bẹ́ẹ̀ ti wáyé gbogbo ẹni tó bá jóló òṣèlú gangan ẹlẹ́nu wẹ́rẹ́ ẹ lójú òun táìmù tí ọlọ́run sì máa bá wa aráàlú àwa tá a mọ̀ ní dáadáa ni pé ètò ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara lónìí ìbákan ti béèrè ń ṣe yín pé níbo lẹ bá a dé kí ni ti ń ṣẹlẹ̀ ẹ ti ṣe primary fún gbogbo àwọn ipò house of rep ní house of assembly ní senator ní gómìnà ní gbogbo ẹ̀ lẹ ti yanjú lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressive congress lẹgbẹ́ party ti yín ni sọ party mi o lélẹ̀ tó yẹn pé àwa náà láti wọ́n ń gbọ́ pé àwọn national working central committee ní àwọn ègbé líìsì kankan jáde láti àná sí pé Ghani Alawo òun ni ó ṣe gómìnà ìpínlẹ̀ Kwara àwọn ègbé jáde o níbo lè to ẹgbẹ́ òṣèlú APC níbo lè dúdú báyìí nípínlẹ̀ Kwara.
1: Ẹ ṣeun àkọ́kọ́ ọ̀rọ̀ tèmi ni pé ẹjẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run
0: alhamdulilayi
1: orúkọ sí nǹkan kan lẹ́yìn àfintọ́lọ́run bá ṣe ìjòkó mi ń bí lónìí ìjòkó ọmọ ẹgbẹ́ APC ni all progressive congress tó sì dá mi lójú nínú ẹgbẹ́ APC wa a ní lídà tí à ń tẹ̀lé tá a sì yapa ẹnu tá a yapa ìwà kọjá ibi tí lídà bá lọ lọ gbogbo tí lídà bá ṣe ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ jọmọ ẹ̀yìn rere ó gbọ́dọ̀ gbà fún ọ̀gá
0: rẹ̀
1: ìyàsájú rẹ̀ torí bí ò bá gbà sájájú bí àwọn kan bá ṣe ń dè àwọn kan ó máa tú u àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a ní lídà rere a ní lídà tó jẹ́ pé ó máa ń gbọ́rọ̀ a ní lídà tó jẹ́ pé ó máa ń consult ìgbà tí a bẹ̀rẹ̀ primary gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ primary máa wá lọ́nà méjì aida ká panu pọ̀ pé àyàn ọ́ tẹnu ọ̀ bá wá papọ̀ pé àyàn ọ́ ọ̀dà ẹ̀yìn gbogbo yín ẹ bọ́ta ẹ lọ dìbò
0: kọ́ńkádùlọ máa ń tọ́ wọn
1: kọ́ máa ń tọ́ wọn ní APC ẹnu ọ̀wà ọ̀ká apanu pọ̀ àyàn ọ́ àwọn èyí ṣe afún ẹ ṣé ẹ̀ ń jẹ́tẹ̀ kálukú lọ dìbò ni kálukú sì máa ń tọ́ wọn a sì ti ṣe gbogbo primary pátápátá gẹ́gẹ́ bó ti wí gbogbo yìí láyẹn ní national lónìí ní Abuja lónìí president Ahmad Tinubu aṣíwájú Tinubu ló ṣẹ̀ṣẹ̀ gba certificate of return
0: gẹ́gẹ́ bí ẹn tí ó díje gẹ́gẹ́ bí
1: ààrẹ
0: lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ bá tún àárín òun mú dáadáa mo fẹ́ underline
1: president Ahmed aṣíwájú Bola Tinubu ló ṣẹ̀ṣẹ̀ gba certificate of return oyè nínú primary o lè padà
0: láti díje gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC mo gbádùn yín púpọ̀
1: ti si any other candidate ninu gbogbo an to se primary to ti gba certificate
0: either say consensus ni o direct ni o en to go return bo na mo ni 1 million kini kan ta ma do lowo le president de kan lo ti ni certificate e ri to daju pe o fe dj la be gbe su lpc e wo e clear tin run le pupo
1: number 2 gbogbo awon yoku ton dj ko ti si eni kankan ton ti so pe n to dj fo o wo lowo ni
0: bi asa baba kan ni ja la mo le ko tuka
1: number 3 se nke te
0: mo wa pelu yin
1: o se lu la nse
0: e go yo ba mo wa mo ari mo ri gbo
1: o se lu la nse
0: o se lu si ni tu mo
1: ati yan gbogbo awon ti won yan
0: alqurani nsoro o lo la ka elo n ba wi o se lu
1: la nse o ti je mi a wa lo
0: ko da waju olohun
1: kọ́rọ̀ àwọn àjọ ọlọ́run àjọ
0: ọlọ́run àbá òdodo ọ̀rọ̀ ni ẹnjẹ́ gbà ni ó gbà
1: nísìnyí tágájá mi náà díje pẹ̀lú wọn yín tí mọ tí mọ wọn kọ́rọ̀ àwọn ọjọ́ pé mi náà mo léke primary.
0: Kọ́ àwọn ẹgbẹ́ yẹn náà lè yẹn wà láàsì ọkọ̀ sọ àwọn ẹgbẹ́ yẹn farabalẹ̀ èmi náà ni
1: mo ti mọ tí mọ tí mọ wọn kálukú ti mọ tọ́ wọn. Arọ́wà mísáráàlú òun ni pé kí wọ́n dákun tó lọ́dún kan dání sóru especially ní Kwara state ọ̀gá wa chairman wa bàbá onílàákàyè wọn tí ọba sọ̀rọ̀ gbà mí yóò ní tọ́lọ́run bá ti ní kọ́ ní bàbá wa lórí ìtẹ́ gbogbo nǹkan ò ní sọ̀rọ̀ fún wa láti ṣe fábìlì ni mò ń bá wí.
0: Alága APC Kwara nù.
1: Ó sọ̀rọ̀ lórí
0: tẹlifíṣàn bẹ́ẹ̀ ni TVC láìpẹ́.
1: Ó sì là á. Ó là á. Ó yí ó ń kálukú àfẹnusí ọba wo olókù. Àbí ọ̀rọ̀ mi.
0: Àgbọ̀wọ̀.
1: Òṣèlú tiwa ń Kwara nínú stéètì mẹ́wàá. Àwa nínú stéètì mẹ́wàá. Tó kílíà jù wípé à ní problem.
0: Okay.
1: Àwa nu state mẹ́wàá tó clear jù pé Kwara state ò ní problem. Ta ní sí ń tò Ọlọ́run Abdulrahman pẹ̀lú chairman ẹgbẹ́.
0: Ọgbàdo
1: mo máa ń la ọ̀rọ̀ tèmi kó yé
0: ẹni
1: bọ́ bá wù yín ẹ gbà bọ́ bá wù yín ẹ má gbà àmọ́ bí ó ti rí làwọ́ sọ àìsí arínà o. Àmọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fòṣè ló yé wa díẹ̀ tá a bá wo ṣàkóhun ọ̀rọ̀ èmi ọkọ là ń jòkó ṣiṣẹ́ o.
0: ok mo gbọ́ yín àmọ́ gbádùn yín
1: àbí ẹ̀gẹ́ ti
0: bẹ́ẹ̀ ètò ọmọ bẹ́ẹ̀ bá wo ṣàkóhun
1: ọ̀rọ̀ yọ mọ̀ pa mìtẹ́lẹ̀ yẹ ọyẹ kọjá sí ni mìtẹ́lẹ̀ yẹ ọyẹ kọjá sí ni a ní problem apc ò ní problem ń Kwara so ẹ̀dọ̀ lórí òróró kíkálukú lọ sùn apc ọ wọlé
0: ilé primary tẹ́ ẹ̀ sọ
1: yìí gbogbo tabadi ní 2019 fagbemi deliver apc 100%
0: lóòótọ́ ni gbogbo house of assembly house of rep senator gomina
1: ní 2023 fagbemi deliver the apc 100%
0: ẹ ti wá fojú wo pé 2027
1: yóò tún ṣe rí nu
0: báyọ̀ kẹ́ jáde bẹ́ẹ̀ náà
1: ajá débẹ̀ yóò ẹgbẹ́ mi lókù ọgbẹ́ wo lókù ní sẹ́yìn.
0: Dájú ẹgbẹ́ dá ní ìkìlẹ̀ díjà
1: yìí ẹkàwọ́
0: lọ́pọ̀
1: ẹkàwọ́
0: èmi ò lè má dá kọ́ntúrí àsìkò
1: òsì ọdẹ já sọ báyìí káwọn náà lè bá farabalẹ̀ lẹ́yìn apc àfàwọn yòókù.
0: Ẹgbẹ́ tó kù ẹ ọ̀dà ẹ sọ aláìgà ní aláwo ẹ ti in fact inú mi dùn láàárọ̀ yìí torí pé n ti ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú àtòmí ẹ ti là ẹjọ oyè wa dáadáa alájì bàbá símẹ́ǹtì alága ní sọ́ọ̀sì wọn nínú ẹgbẹ́ òsèlú apc wọn ni kò sí gbọ́nmi sí omi ò tó kankan ìdàkọ ẹnìkan alájà abdulrasheed gidado alákàwà alájà abdulrasheed gidado alákàwà wọn fi àkàwé ọ̀rọ̀ kan agbẹ́ orí ètò iná láti wà ní alájà olójókòó mu ní nàmú ní owó ládùúgbò yín tán bá ní gbà pò tí ìdìbò lẹ̀ pẹ̀ wá dìbò ẹ̀yìn gan fúnra ara yín wọ́n ní ìfà sí mímúdà èmi ò bá pò tí ìbò wọ́n ní káàtì ẹ̀ lẹ́gbẹ́.
2: Ẹ wá rò wò kí n ta náà wọ̀
0: yín. Ẹ ti wo ládùúgbò yín pé ṣé wọ́n àkójúbò tán gbé kalẹ̀ yìí ṣé mo sì jáwé olúborí mẹ́ ẹ̀yìn gan fúnra yín ẹ̀ tẹ̀mọ̀ mo ní báwọn bá ti kàbọ̀ ọ̀nà ni fúnra yín ẹ̀ ti mọ̀ torí mẹ́ bá tò tẹ́ ń bọ̀ àtẹ̀fẹ́ tẹ́ náà sá dìbò mẹ́ ẹ̀ ní ẹ̀rìn lórí ìgbò ní ń bọ̀. come abo adibo e tin si tele ta lo mo daada re mo rara on oh on jeri lorin lorin o kun won toji o si gbo ama won to n se daada na in to je ma so le n pe awon ko pada awon ko ni pada awon kan ti fo kan si pe gege bala diga ni ti wi pe boya won ro pa won ni ta won na si mo pe a ki sa won a n gba result ba jale ba si men ta won yo ni fa pa janu se ko ni mu ko nu ko won kankan wa alaga ni fowo so ya won si mo si mo pe ran ni won fe pe mu egbe osele APC se alagbon se bodo ba wa ri bayi tori ta won lori social media loni wa ni ah alagbaja ni to ba tun dola a tun ni na won tun lagbaja ni be ba tun eleyi ko lo mi ti se party dari
2: ah oya atokun
0: na
2: ti an ba gejo lori
0: eh
2: te ba geju lo tori e bole ara re o ja parapara
0: ah tulasi tori oro nbe ara re
2: to ba wa ya yo wa re yo wa fara bale ngba to ruko ba jade kalukori kaluko fara bale a wa yan a yan reconciliation committee to ba petu si kaluku ni
0: lokan
2: awon opolopo won believe pe awon ni se dada nle awon wa lo lobby loke
0: Okay.
2: Ebe de lo to se mi wala to ki
0: mo lenu nbe
2: mo lenu nbe won o si fi onile o si se dada nle iru won le on da bi gba pe won le joko loke pe a da ru ni a ni gba amo asaju Bola Ahmed Tinubu to je asaju gbogbo APC Nigeria o ni asoju minister ti kokan ni gomina state ye ohun lo mo le
0: Lo
2: awa rora wa igba e mo binu en to lonu kanu ngba te ti ngba ti tin de awon kan na gba fe yin na ngba ti ta won na de eje ka gba fun won awa rora wa abara wa soro ta ba ti bara tori pe ipo eyo kan ni eyan mewa si wa sa ti mo pe kan na sa ni ori
0: be ni de driver kan ni o wa mo gbe ta si ani mu
2: en to ba ti wa gba en to lon fe lo
0: lo wole ohun
2: olon je ko ba wa lara mu la mo toro
0: amen amen
2: pelu ogun olon ko ni si problem nu egbe
0: yes e ja si
1: elorin lo wa
0: mo ro be
1: oni lo yin si ni
0: o be ni mo ro be
1: mo ro be o yin si
0: ni n gbadun
1: oro yin si lo ni
0: e mo wa n lo ni
1: oni lo yin ni o
0: mo ro be sa
1: Oh,
0: order mo gbo yin.
1: Bẹẹni. E wa ni mi
0: o. O ye mi. E sin kilo ni.
1: Lati gba ti mo gbo rogodiyan, rogodiyan, rogodiyan tin sele yi. Ninu egbe OPC. Ara ti se primary. A n gbo pa awon kan ti wa nbe, awon kan ti oku nbe, awon kan ja mo. Jo wo pe ku won ja la la la.
0: De didi sin.
1: Titi di
0: mo se mo so. Eh o, emi o ti gbo. Ilabada kan lo fariga lo ni la la la
1: yo si se rinu reconciliation ti lo la denu
0: okay ta tin pe ra yin bara yin
1: so ja ja o ta ba ja awon kan te gbe wo to ti wa yi o won le fe te
0: bogiri ba lanu
2: alangba o wo
1: bogiri ti won ti lanu
0: emi o ma won te nson
1: awon
0: alakapo o da e ba lu ba won ale gbe PC o e ma je ki ogiri lanu
1: ogiri wo lanu
0: ki ala
1: ala ko te salangba le gbe ogiri wa
0: ko to di pe e danudu e ri pe oro mu mo nyo pelu oro alaje lati gbe dadu alakawa won ni njo kan won fe gba poti ibo awon so fun gomina mo fe dije fun po I don't know if it's a toy any right, any go ahead. When I was a lot about my own cocker, but the bag woman, why you go to a colony message, whatever I'm quick. A lot like a go lost his cell phone like by the by. Pay for 1 hour, what to that? He put the mobile guys up, pay. Mobile law. He only lost his cell phone and women bay. Ah, well, I'll tell you, come on. Oh, I quit out of your way. About one, say, oh, do a bacon, or bowl of a dassy. ona wa ni same thing won in loss inu in wa se tayo ma ti na mi oni be yan se se osilu to ba gba fa si waju enu
2: o
1: ti e ko ri ni
2: bo se ko ri ni e
1: se ngba to wa gba saju waju baba se ngba to gba saju waju ipo to wa nisin se ko ju pe ko gba fo ti gba
0: ara bi ti won lo njo ngan on le menu
1: se bi to wa nisin ko wa tula ju bi ti olohun fe wa
0: ni tawon na fi apro wa sawon
1: asiko re o to ngba
0: na ati pe po mo oga ti wo pe o ti wo pe ke se bi ti o mu dada
1: to lo si
0: tin lo si bi mo fe aba jo lorun to ne loni aba won na ba ni tin ba lawon ta mo ba ga pa bayi awon o pe ekun jo kini ati mo bo yara ti mo sun asekun ayo ni pe awon ati seun ko lawon ta won ti so fun pe e ba ni ni sare lagbaja ni e mo mo ba so o da so pe nu egbe APC ironu ni obade ah eh ko mo di pa soju opo le aga ni alawo en gege bi alaga bi ti mo fe handi sadano of ilorin movement e si awon akase eto le ti o han simi lai mo ye gba gbogbo te n sadua le lori pe ani pe ki gomina yo ri gbe ka bi ti yo rorun se e si ro pe yo rorun lenu ti o tesi wa bi gomina yi eso pe yo o le wa
1: mo fe soro lori sa dauna of law
0: movement ani se ju kase meji
1: awo ni tele bi ti oni ero oni follow ko si oju re ko si la kai re
0: okay
1: ko mama tele nkan ti oda eni to dai egbe yi le ka ma taro oga ni
0: gomina gagan gege bi sa dauna of Ilorin
1: movement
0: movement of the people by the people for the people itumenu
1: itumenu
0: okay le fine fe ki oko gomina o pare
1: legacy ni
0: legacy
1: ni
0: ben ti o ba gbe fun adua te wa nbe lo ni pe ko mo se bi
1: oga wa ti se
0: ti mo gbadun
1: ban ba gbe nikan kale ti o ba fe lo ran wa la so pe ah o se yida bo ga wa ti se ko to lo boye
0: se pe ni te lenu oro lati le ba soro
1: Elders Caucus, Sengete, ni Kwara Center, Sadano of Ilorin Loku. O se gbe mi mo toto.
0: Nbe wi be bayi. Nba te wi be. Ah e je se bayi. Ah eye wa te n bo wa nle. Diamond FM la lori to tape ni eye ewu. E je n ki honorable Oba Abdul Qadir Magaji ti won je leader ni Kwara State House of Assembly. Bi won ti se ni gbogbo gba. Won tun le akase itun kan. Ti won pete bokale bayi boya jo Saturday abi Sunday tin boy e ba na fona sori ategun ko to dupa soju opo le
3: nitori ntori nitori erigila ideyin ke no bo keke foro to ni sanu to ku de ka to fun lo pin wo ise lawujo honorable barrister Obamaga Abdul Qadir wa le lero itesiwaju nkeru awon osise atonisowo molu be imo na woja iranwo lo le somi toro adun pin wa irise se lawujo dile yi ti won fi sagbekale aragbeyamuyamu eto irogun si ni lapa yi ti won pe ni fourth phase mega empowerment 2020 Saturday ojo ketala osu kefa odun yi ni o waye ni Baptist School Abdulaziz Atta Road suru lere ilorin ipinle Kwara nibe ni eyan bi egbeta 600 yo ti janfani freezer swim machine, grinding machine, popcorn machine, fokanaisa machine, hair dryer, ati saloon washing base machine. Fohun ti jija anfani owo gobo inu e. Awon irinse igba lo de fa awon onise owo atonisowo. Honorable barrister Obamaga Abdul Qadir fe yi se bufun mi bufun ati na kere ke tantan lale odo. Fun bi idagbasoke ojo la fa awon osise atonisowo ni Ilorin Central. Special guest of honor Malam Abdulrahman Abrasak Gomina Ipinle Kwara. Honorable Engineer Saliu Yakubu Danladi Kwara APC gubernatorial candidate ni chief o. Honorable barrister Obamaga Abdul Qadir House Leader Kwara State House of Assembly lolugba jojo yi a o ma re ti yin be
0: eh onu boba mogaji Abdul Qadir ti won fa se fourth phase irogun sini lapa ojo Saturday yi ni o waye ni on the 13 ni Baptist school tin benisu lere eyan bi 100 mefa ni won orisirisi awon kan ni se owo ni won pin koda won tun ni won fowo fáwọn yẹn náà àìpẹ́ lọ́wọ́ ọ̀nà ìbú barista Abdul Qadir Oba Magaji fún gbogbo ohun tí wọ́n ń ṣe ọlọ́run bèrè dùnmà rí yóò jẹ́ káwọn ọmọ tí wọ́n náà yóò jẹ́ kan máa rí àánú gbà tán bá ti rí mọ́ náà yá lábala tí a ti gbà pé wọlé.
4: Nọ́mbà tẹ́ mọ̀ pé wá sí náà ni 0913655-6952 0913655-6952
0: Hello, the first caller.
5: e
0: ka so kilo ko mo le tin pe
5: oruko mi ni kawu papade wole
0: awe ni kawu e se o awa pe ni Mr. Kawu
5: ati eni ti e ju wa ah la bi jani alawo solo at bolo yo wa pelu won
0: ami
5: ten ni lu apoko lori oro ti won so won ni biga awa ani won se mu fun o
0: emi gbo fura ara mi o ka mi laya koda mo tin ba former commissioner for works yi soro lori e pe so di gba to ba ja meji olohun si ja gbo sa wa gbo pona yo mi gbe eyan lo ki won to se ni be ba de bi joba oja ya lo to wallahi yo ka yan laya e se adupe ehn nti mi won gbadun yi sinu te ma pe joba sa kiesi ama ka ma ya lo bi ti mi to elo ta lo wa nbe eyun ni faramo elo wa alaikum salam kilo ko mo le tin pe
5: o ko me ni Mr. Barazak la tokulo
0: an bo yin
5: o ka che mi be da sinu no ro ni pe a ki awon baba ta se program
0: okay
5: olorun baba ta won ti waju
0: amen
5: won se won so won pe to gan ama a wa se pe governor wa la sha kesi
0: okay
5: an bo yin kan we to da gbe ka de o se jo pariwo salama
0: eso e ri te ba gbo mi dele mu ni awon igbimo yi awon kankosi won se eto adua to po won la won be lohun pe bi ti o gbe kale si olodun jo gbibire gbe kale elo ta lo wa nbe e ke mo pa won na awon na gbogbo eko lo lorun ni elo e ka ro e so n kilo ko yin bo le tin pe
6: emi ni oko mi ni Alaji mo jo ba je ti mo je ba be gbe fun awon ka wo
0: Okay. E de mi mo ba ri so ba le gbo mi so ma fun meji bo le ti pin
6: ah ah gba da wa
0: na e fokan ba le e ja ma o bo ba se se e mo n bo yin
6: e ba tu si won di da ko ba mo ka jo da ku ko ra ku wa
0: eh eh mo ti gbo
6: ama won so ro ri lasiko yi
0: eh owo to wa yi o eh gbadun mi fa mo ni mo ti gbo yin pe ma jise yin eh e fokan bale eh alaga kawos in fokan mi bale pe e kawos e te beere fun yin olodun je kenu mi o gbin le wori eto njo mejo pe a kawos beere oba mo gaji si o si fun won olodun jo si be ah alaju eh gani alawo ojo ti lo mo lowo mo ka imana yo kan la ni seju kan ka fi mo ka se to le
1: imara mi oju pe mo ki gbogbo awon ma egbe APC patapata won ku afoma ni yasi
0: to
1: ama ko lo mo ni suru
0: pada
1: lagbara olohun ani so ti
0: mi ta won eh alori baba cement ojo ti lo adupe lowo yin pe a pe yin e de lori eto mo je ri pe afi mi ba pe lokan le ni dawun eh wa isaju ke jada gbe ojo ti lo ma lo
4: so oni yan se loka se eyin te ba wa je na e kwa ibinu ti ja mejo ta o mo pade wa to mi o ma la bi ni dagbere fun to pe o dabo
0: o ba ti ja ojojo nsogun ogun ko ogun o le airo kadun ara mi o ni gba titi dojo mejo ti o ba ti gbe lori ofia tun ti pade mi lori eto o n dagbere bayi wi pe
1: o da

0: quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sports, talk radio, entertainment and music, one thing is certain, we've got you.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton, nyerin, nyerin.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ẹ̀kásán, ẹ̀yin ni àwọn kòkòrò inú ìròyìn ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán.

àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú NDC ti fi ẹ̀sùn kan pápánto wípé ó ń gbìyànjú láti gba ìṣàkóso ìlànà ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Kano. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ti ra ọmọ ilẹ̀ Nàìjíríà láti nígbàgbọ́ lórí àwọn àjọ elétò ààbò pàápàá jùlọ lórí ìdóńlá ọkan lára àwọn ẹbí mínísítà tẹ́lẹ̀ rí kan. Ẹgbẹ́ àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Kwara ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn alátìlẹyìn Bọ́lájí Abdullahi ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ dá làásìgbò sílẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà. Lẹ́ka ti ilẹ̀ òkèrè wọ́n ti ti àwọn ilé ẹ̀kọ́ pa lórílẹ̀-èdè Japan látàrí wíwá ẹran oko kan eléyìí tí wọ́n ní ó rìn kiri ìlú. Wọ́n ti dá Florentino Perez padà gẹ́gẹ́ bí ààrẹ ikọ̀ Real Madrid fún sáà mìíràn. Ẹ̀ka san ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ látẹnu Ọlàyinka Ajani Ajibade.

0: ti fẹ́ kí èrò transformer wa o. Ma wo bí wọ́n ṣe jẹ́ ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì ma wo mo dẹ̀ mọ àwọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa.
1: Kò tẹ̀kọ́ mọ jí lọ jẹ́.
0: Ayí jẹ́ mọ jí lọ.
2: Rówó dáadáa o, njẹ́ o ti ẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni. Owó orí tóun sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé iṣẹ́
4: Diamond FM.

kàwé ìdárayá wọn tún ti yan Florentino Perez gẹ́gẹ́ bí alága ikọ̀ Real Madrid fún sáà ọlọ́dún mẹ́rin mìíràn wọn yàn fún sáà eléyìí tí wọn ni látàrí àwọn ojúṣe rẹ̀ eléyìí tí orí ṣe gẹ́gẹ́ bí ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù náà tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé látàrí àwọn ìbò eléyìí tí ó ní eléyìí tí wọ́n sì sọ wípé ojúṣe rẹ̀ ni pé ó mú ìdàgbàsókè bá ikọ̀ ọ̀hún kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ ti mú àdínkù bá owó ìyá eléyìí tí àwọn aṣòfin àti àwọn tí wọ́n jẹ olórí láwọn ilé iṣẹ́ ìjọba lè yá fún àwọn àkànṣe iṣẹ́ wọn gbogbo ẹgbẹ́ òṣèlú NDC ti fi ẹ̀sùn dídàbarú ìlànà ẹgbẹ́ òṣèlú náà kan Kwakwanto nípínlẹ̀ Kano àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde wípé àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésùmọ̀mí eléyìí tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ń ṣe àṣeyọrí lórí rẹ̀ pàápàá jùlọ lórí bí wọ́n ṣe dóòlà ẹ̀kan lára àwọn ẹbí mínísítà tẹ́lẹ̀ rí kan ó jẹ́ ìgbésẹ̀ tó yẹ kí àwọn ọmọ nàìjíríà lu àwọn lọ́gọ̀ ẹnu fún láì ṣe fífẹnu tẹ́ḿbẹ́lu ojúṣe àwọn àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Kwara ti kéde wípé àwọn alátìlẹyìn Bọ́lájì Abdullahi ni wọ́n ń dabarú ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Kwara lákàtí ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Japan ti ti àwọn ilé ẹ̀kọ́ pa látàrí wíwá ẹranko kan léyìí tí wọ́n ní ó rìn kiri láàrin ìlú lẹ́kàwé ìdárayá wọn tún ti yan Florentino Perez gẹ́gẹ́ bí ààrẹ fún ikọ̀ Real Madrid fún sáà mìíràn ó jẹ́ mọ̀ wípé láyàjọ́ òní ọdún 1998 òun ni olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Sanni Abacha ṣàdédé jáde láyé ní ilé ìgbé rẹ̀ tó ń bẹ ní ìlú Abuja ìyẹn ní Aso Rock tí ò bá mọ̀ ó ti mọ̀ lónìí ìròyìn ẹ̀kọ́rẹ́ fún tọ̀sán tòní kò ní mọ̀ jù bá ìlú ààyè bá àmọ́ ilé ìkẹ́ ìròyìn dẹ́rẹ́fì tó yàrá ìròyìn iléeṣẹ́ wa dáa mọ́ndé tí 8.7 FM ìlọrin létí ẹ lè pé yàrá ìròyìn wa sórí 091-606-27526 Adéyẹmí Adéwálé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí lédè Gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajíbádé ló ti lóka lédè Yorùbá ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì dá Monday to 8.7 FM Ìlọrin your shining supreme odigba.

lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin. Diamond FM Ìlọrin, àwa là ń tún iṣẹ́ ètò ìgbóhùnsáfẹ́fẹ́ rọ lọ́nà tó nítumọ̀.

0: ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
1: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn ní ṣókí.
2: Ẹ̀kúrọ̀lẹ́, ìròyìn ní ṣókí láti kàní Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Àwọn adarí fún ẹgbẹ́ òṣìṣẹ́ NSC nílẹ̀ wa tó fi mọ ẹgbẹ́ òṣìṣẹ́ ti TUC ni wọ́n ti dúnkokò láti gunlé ìyanṣẹ́lódì ti ètò ìwà ọ̀daràn tó bá sì ń peléke sí i bó ṣe ń lọ yìí tó fi mọ ìwà ìjínigbé àti ti ikọ̀ tàwọn báńdíìtì káàkiri orílẹ̀-èdè yìí tí wọn kò bá tètè tọ́ ọmọ ọbọ sọ. Níṣẹ́ ni ẹgbẹ́ òṣìṣẹ́ fi ìkìlọ̀ náà léde nínú ìjókòó àpapọ̀ tí wọ́n ṣe ìyẹn níbi ìpàdé gbogbogbò eléyìí tó jẹ́ ti ẹlẹ́kìrìlẹ̀ ní 150 eléyìí tí wọ́n ṣe ìyẹn ní Geneva nílẹ̀ Switzerland eléyìí tí ó wáyé. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú èyí tí wọ́n tẹ̀lé ti ẹ̀ka ti David Mark nínú ìgbìmọ̀ amúṣẹ́yẹ àpapọ̀ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti gúnlẹ̀ ìfẹ̀hónúhàn kan ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Abuja níbi tí wọ́n ti rọ ẹ̀ka ètò ìdájọ́ láti má ṣe fàyè gbà wọ́n pé kí wọ́n lù wọ́n. Fi tẹ ojú àwọn alátakò lẹ́gbẹ́ òṣèlú mọ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà ìfẹ̀hónúhàn náà ló wáyé látàrí ọ̀rọ̀ òfin ohun gbọdọ̀ rọ́ṣọ tó ń lọ lọ́wọ́ lẹ́ka tòfin láàrin ti ikọ̀ ADC ti David Mark tó ń léde àti eléyìí ti Nephew Bala tó ń léde. Àjọ oní ìdánwò ìwé mẹ́wàá WAEC ni wọ́n ti ṣàlàyé o lórí àwọn àkùdé díẹ̀ tó wáyé yẹn lórí àwọn bébà ìdánwò kan nínú ètò ìdánwò ti WAEC ọdún 2026 tó ń lọ lọ́wọ́. Wọ́n ní ilé ìwáyé látàrí ti ìjàm̀bá ńlá kan tó wáyé tó gbẹ̀mí lọ́rùn àwọn ikọ̀ òṣìṣẹ́ náà mẹ́ta àti ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ètò ààbò tó fi mọ́ àwọn ìpèníjà míì tí wọ́n ń dojúkọ. Àjọ WAEC ni wọ́n sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ tí wọ́n fi léde lónìí ọjọ́ ajé nípasẹ̀ alūkkóró wọn Muyosola Adesina lẹ́yìn èyí tí wọ́n ti ń fi ẹ̀sùn kàn lọ́tùn lósì jákèjádò lórí pé àwọn bébà ìdánwò kan ó pẹ́ kí wọ́n tó kó wọn wá àti kí wọ́n tó ṣe wọn káàkiri àwọn ojúkò tí dánwò ọ̀hún tó ti yẹ kó wáyé lórílẹ̀-èdè yìí. Àwọn afurasí ìyẹn tó jẹ́ darandaran ni wọ́n lọ rí bùbá o tí wọ́n sì ṣe àkọlù sí òṣìṣẹ́ elétò ìlera kan tí wọ́n pè ní ọjọ́mọ emin ní ìkọ́bì níjọba ìbílẹ̀ apá nípínlẹ̀ benue lówùrọ̀ kùtù ní ọjọ́ ajé. A rí gbọ́ wípé emin ọ̀hún ni ó jẹ́ bàbá ẹni tó bí ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń gbé ní òlókè ní ìkọ́bì tó sì ń padà bọ̀ láti òwòpò ìyẹn ìlú tó ṣe pé ṣe ló lọ láti lọ ríra àwọn oògùn níbi tí àwọn tó ṣe àkọlù ń ti ṣe bẹ́ẹ̀ gẹ́ bùbádé yìí tí wọ́n sì ṣàkọlù sí ìyẹn ní oríta ògbóbì. Àárín gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó wáyé ni igbákejì ààrẹ fún ẹgbẹ́ ìtẹ̀síwájú ìkọ́bì ìyẹn Dr. Edo Ofugosho ló ṣàlàyé pé àwọn olùgbé ìlú ọ̀hún ni wọ́n wà lórí inú fu ẹ̀dọ̀fu láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìbọn tó ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún. Èyí ló pin ìròyìn ní ṣókí. Ẹ ṣeun ṣeun fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọ́n yọ.
0: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́n látàárọ̀ ṣe ló yẹ ká jọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t7fm ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dodo.
1: Agudede woyi nibi ta tin bo mi ogozoli ogozo gozoli ogozo ekwesu besu besu branded maja mega jaria jain di freke mawo be kabiri kabiri mitiuri isi edudu ogede nde menu oro ogene mititi aya te eyan ba ti to po bayi wa ti mo pe eni emi lo nsoro oruko temi ni woli agba e ma gbo eto adelebare ni diamond 88.7 FM

0: ọgbọ̀n.
1: Ìbánimọ̀ṣẹ́.
0: Màá ó nǹkan bá bá wa ní í ṣe.
1: Ìbánimọ̀ṣẹ́.
0: Aláṣẹ ilé iṣẹ́ ta wà yí nǹkan.
1: Ìbánimọ̀ṣẹ́.
0: Apọ́sítọ̀ Yídépò.

ọjọ́ òní ọjọ́ tó yàtọ̀ nílẹ̀ Nàìjíríà ni ẹja sì rántí ọjọ́ Monday báyìí náà ló bọ́ sí lọ́dún náà lọ́n ọjọ́ Monday sẹ rántí ọjọ́ Monday ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà lọ́dún náà lọ́n ẹ̀pọ̀dún ọdún 1998 ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1998 ọjọ́ Monday ni ẹ̀rántí olórí wa láyé ológun gbà náà General Sani Abacha ọjọ́ náà ni wọ́n dágbére fáyé ní àsúrọ̀ ọjọ́ tá a lè gbàgbé ni torí pé àwọn náà bàbá èdè Kano mọ̀ pé wọ́n mọ̀ ṣàyájọ́ ń lé ní ní Kano wọ́n gbọ́ ṣẹ́ gbàgbé tán pè ní PTF Petroleum Trust Fund gbogbo ilé ẹ̀kọ́ primary secondary school ń gbà náà PTF owó yẹn náà fi ràn wọ́n lọ́wọ́ mo sì lè torí ẹ̀yìn tẹ wà nípò lọ́wọ́ gómìnà ni ó ní ààrẹ ni ó ní àbí chairman local government sẹ́rántì six geopolitical zone tá ń lò lọ́wọ́ tá a wáyé a pè kínní kan south south south west kínní kan north north north central gbogbo ẹ̀ tá ń lò lónìí six geopolitical zone àsìkò tiwọn náà ni wọ́n gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ èmi ò wá láti wá campaign wọ́n ti ẹ campaign ìfarọ́rùn ẹ̀yin tẹ́ ẹ wà nípò ẹ̀yin náà ẹ̀sìn kankan á rántí ẹ̀yin náà ń jọ kan ẹ wà láyé ẹ̀sìn á máa fi nǹkan kan rántí yín àwa yìí náà gan tá à ń ṣètò a yóò fi nǹkan kan rántí àwa náà ń gbò bá yá a wà láyé àsìmọ́ wọ́n rántí àwa náà sí nǹkan kan ní àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wa wọ́n gbọ́ ìwọ náà tọ́ ìṣolóṣèlú ọ̀sìn pò ìjọba ọ̀sìn kankan ìwọ náà ṣe dáadáa káwọn fi nǹkan kan rántí tiẹ̀ náà níjọ́ iwájú ìbá ń tán fi rántí ẹlòmíì kan burúkú ni wọ́n pe bàbá òun bàbá òun ń gbowó àlàyé kì í jẹ́ kéèyàn fọwọ́ kan san rẹ ọ gbọ́ ọ lè kan san wájú ilé rẹ ọ lè kan fruit wájú ilé rẹ o orógbó nu wọ́n fi kankan rántí tiẹ̀ náà nù pé bàbá dáadáa a ò lè pọnmi ọba ìfẹ́ pọnmi lásìkò ẹ̀rùn kò ní fọ́ lómi ju jẹ́rí káyọ̀ ọ̀kan lọ wọ́n fi kankan rántí tiẹ̀ náà nù ìbànkan dáadáa náà nù kọ́ lè tètè rọrùn wọ̀.

0: ẹni kan ló wà lẹ́rẹ̀ lọlé ń gbò dọ́dọ̀ lẹ́rẹ̀ wọn rò pé alẹ́ rẹ̀ ó lọ́mọ sì wọ́n mọ̀ bí gbogbo àtàlẹ́ yìí bá ti wọ́n mọ̀ ń mọ̀ pé ọkọ̀ òsì ńlé wọ́n ti máa ń communicate kọ́kọ́ òun òsì ńlé o yọ lọ ọmọ tó wá rí òkè ọmọ nkéré kò mọ̀ pọ́ bọ́ ní ọpọlọ kì í fọmọ lówó kò ríra biskit kò ríra nǹkan ọmọ ti wá ní sínú ti tàkà pé ìyá ó sì jẹ yíyan kan wá díjọ ni ọkọ ti lọ bí iṣẹ àlẹ ti àlè lóbìnrin ti pé ó ti para bí ẹ mọ̀ bọ̀ ọkọ mi ò sí ńlé o ń bò wá lé ń bò láyàdé ó tún lọ rè é ká mọ́nú ilé wọn ni ń bò wá débẹ̀ tí ọmọ tí ìfúnlówó ọmọ sáwò pé rúra nù wá lélẹ̀ báyìí ojijì lọkọ kàn wálé mo rò pé ó rí ọkọ lọjọ bá ní kò wá rẹsì ńlé ó kàn dé lójijì láago tí òye wálé wọn sì rí pé ọkọ tí ń bọ̀ ó ti ń kalẹ̀ ẹ̀kún bá ní ẹkú sábẹ́ bẹ́ẹ̀dì ẹkú sábẹ́ bẹ́ẹ̀dì àlè lọkùnrin bá kú sábẹ́ bẹ́ẹ̀dì àlọ́dì láì ní ọmọ sáà lọ kí bàbá rẹ̀ ìyàwó náà lọ́dì máa bébí you know I miss you since morning kí lẹ wá sí ń léwò yẹ ìwá léwò yìí ó ní owó fẹ́rẹ̀ ra láti ọ́fíìsì mo ti wá lé wọn fẹ́ wá relax ni ọkọ bá sùn sórí bẹ́ẹ̀dì àlé wà lábẹ́ bẹ́ẹ̀dì ni ó ní bébí ẹ̀ dẹ̀ máa bọ̀ ẹ wá relax sí ti ró nínú mi lè má jẹ́ jókòó sí ti ró ṣe bí iná wà kí máa wo fíìmù ó ní nọ́ọ̀nù jẹ́ wọn àmì tí mo wà yìí mo fẹ́ relax ni mo wá relax lé ni lọmọ tí ìfún lówó lọmọ bá pé lọmọ kan ó kàn lọ wo abẹ́ bẹ́ẹ̀ ni wá ní olójú wọn nkokòwò bí ojú olóńgbò olójú wọn nkokòwò bàbá rẹ bá ní junior what's going on leave that place kí ni ó rò pé èkúté lórí àbáwọn ọ̀fún ajẹ́ lójú ńlé lórò pọ́ máa rí tó sáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ó gọ̀ rírú ọmọ òwúlé ilé báyìí ó bá ní leave that place kí ni kàn lọ gbé kí ni wá fún mi ọmọ tún lọ lẹ́yìn ìṣẹ́jú ọmọ tún padà sábẹ́ bẹ́ẹ̀ dì ó bá tún yọjú olójú wọn nkokòwò bí ojú olóńgbò ìyá wọn ni wá lọ ra ṣúgà fún mi ládùúgbò wá sí ọmọ bá tún lọ tún dé tún ní olójú wọn nkokòwò bí ojú bàbá rẹ wá ní oh god àbí olóńgbò kan wọlé ni darlene tó kó sábẹ́ bẹ́ẹ̀ dì kí jẹ́ńlé olóńgbò jáde ọmọ bá tún wò ó dáàdì mi ẹ wá wo olójú wọn nkokòwò bí ojú olóńgbò wọn ni sẹ́ni ń gbà bàbá bá ní o dá ó dà pé ọmọ ìwò wàhálà ẹ ti pọ̀ yóò jẹ́ rọrùn sùn náà ó sá ń pariwo lójú wọn kòkòrò látàárọ̀ ó dàjẹ́ ilé èkúté ìjáde bó tiẹ̀ jẹ́ olóńgbò kó jáde kọ́ tiẹ̀ jẹ́ rọrùn sùn wọ́n àwọn òdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọn pé olójú wọn kòkòrò kòkòrò ni lóòótọ́ wọn bí ojú olóńgbò bàbá bá nígbà tó bá ó kọ́ da ìgbálẹ̀ bọ ará bí ní ìgbálẹ̀ òlérin ilé jẹ́ lọ fàdá yọ mo lọ rí fàdá fẹ́ríkù yọ olójú wọn kòkòrò kòkòrò ti fẹsẹ̀ fẹ́.
1: Attention, you dey find better work, you be serious person wey get discipline and ready to work with integrity, then make you no miss this opportunity. BTM Security Nigeria Limited, one of the trusted and professional security company for Ilorin. They recruit strong, responsible and hardworking men for the position of corporate security guard. As a member of BTM security team, you go enjoy good salary, attractive welfare package and opportunity to work with a reputable security organization. If you know say you dey honest, disciplined and physically fit and ready to start work immediately, this opportunity now for you. For more information, call 0701-752-2394 or 0707-846-8587 or halele go our head office for behind NNPC filling station Fati Road in Ilorin Kwara State. No sit down the wait. Grab this opportunity today and secure your future with BTM Security Nigeria Limited. BTM Security Nigeria Limited. Security with integrity. Service with excellence.
2: I'm in love.
3: Mo ti yọ ofẹ́ o. Sonia tomato sachet. Ọ̀tọ̀ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérè.

0: tàwé náà nù. Ago mélòó ló tí ìlú tọ́ lọ́wọ́ ń bọ̀ wá lé ní tò fáìfù. Ajú ń ruọ́ tò fáìfù. A ní sìnà, a máa sinmi lọ́nà sìnà ò dáa.
1: Ẹlẹ́gbẹ́ mi lẹ́gàlẹ́gà, ọmọléèwé o.
0: Ẹsẹ̀ tiẹ̀ ráwọn, ìwọ tó yá pé ọkùnrin ni ọ́, ọ́ ń yàlè. Wọ́n á ní ìyàwó rí òmọ̀pọ̀ ń yàlè. Àwọn obìnrin tó ṣe pé investigation wọn gọ́fẹ́ kọjá pé ọlọ́pàá sì wádìí nígbà mí. Ó mọ ìyàwó rẹ̀ mọ okò tí ì sọ̀rọ̀ ni o. Wọ́n sọ pé ìyàwó mi gọ̀gàn, ó gọ̀gàn tí bá ti ní mo lọ náà ni mi lọ fún un. Ìdí mi bá ní mi ṣe náà ni mi ṣe ìyàwó mi gọ̀. Ìyàwó rẹ̀ ògùn, ó mọ̀, ó mọ̀ pọ̀ ìyàlè, ó mọ̀. Ọ̀nkú, ìyàwó rẹ̀ mọ̀. Ìwọ̀n sí ẹ. Ọ̀dọ́ yìí tí mo ń bẹ̀rẹ̀ náà ni. Ìyàwó lé láìsí pé àwọn tọ́jọ́ ṣiṣẹ́ o. Láìsí pé bísínẹ́sì kan pa wọ́pọ̀ o. Ẹ ó kàn jáde, ó kàn lọ́jà, ó lọ kí. Sóye ó rìlíìsì náà bẹ̀. Ẹ̀jẹ̀ wẹ̀ ni wà mí ní ó kọ ibùlẹ̀ tí ń pè wá o.
2: Ẹ ló sọ àyẹ ká sọ̀rọ̀
0: o. Àwọn inú mi dun obìnrin ló wọlé yìí, ó kọ yín ẹ kúrọ̀ lẹ́wọ̀.
2: O Bukola ló kọ mi o láti Asadam.
0: Inú mi dùn pé ẹ wọlé gẹ́gẹ́ bí obìnrin, ǹjẹ́ ó yẹ bẹ́ẹ̀ sótọ́ mà?
2: Kò yẹ rárá, kò yẹ. Àwọn onísìnà ni mo ń ṣe rẹ̀.
0: Onísìnà ni máa ń fún ọkùnrin tí ò mọ̀ rí nọ́mbà tí kẹ̀kẹ́ ò pa wọ́pọ̀ o. Tó bá yọ̀ǹda náà bo onísìnà ni.
2: Bẹ́ẹ̀ni, kò lóko méjì.
0: Kò lóko méjì.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀dà ẹja gbọ̀n tẹ́lòmíràn sọ, àti gbọ́ ti yín, ẹja gbọ̀n tẹ́lòmíràn wí. Ìwọ nọ́mbà wí, ọ̀fẹ́ di president, àmọ́ bó ṣe ń gbá Arsenal ló ń gbé Man U, ó ń gbé Chelsea, still náà. Ìwọ ọmọ tó yẹ kọ́ máa kàwé, àwọn àwọn ń gbá Arsenal, ń gbé Chelsea, ń gbé 2-7 àánú rẹ̀ ò ṣe mí, bàríbà. Ẹ ló kọ yín bulẹ̀ tí ń pè wá o.
3: Ọ̀pẹ́ ìdìdì.
0: Ẹ kúrọ̀ lẹ́ o.
3: Bàṣírù látò ṣeré jọsẹ̀.
0: Ọ̀ya Bàṣírù ló ṣeré jọsẹ̀, ó yẹ ẹ dá sí tó wà lẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni ọ̀pá bẹ́ẹ̀ni ẹja ń sọ reality.
0: Reality gangan ni.
3: Ìyàwó gidi ni, ẹ̀dọ́ ajẹ́ pé ìyàwó gidi ni. Ṣé bá ṣe ara bíṣẹ́ wọn lóòótọ́? Ọ̀yẹ́ kó fẹ́ ní bọ̀rì nọ́mbà. Àmọ́ tó yẹ pé ìyàwó burúkú ni, yóò kódà gbogbo èèyàn gbà lọ. Ó yẹ pé ìyàwó gidi ni, tó bá ṣe pé ọkùnrin yẹn bá ti rẹ́gbẹ̀ẹ́ láàmú. Nítòbìnrin máa ń ṣe, nọ́mbà ọkọ ni máa ń fúnyàn.
0: Nọ́mbà ọkọ. Ẹ fẹ́ ṣe sìnà, ẹ wá ní ó fún yín ní nọ́mbà.
3: Gba mọ̀ á ń dálámù dálámù wá fún mi. Wọ́n ní nọ́mbà ṣe kọ́ lọ́wọ́ àlẹ́. Tó wàá dọ̀ wá lẹ́, mo á pe nọ́mbà nígbà tí ń pè é. Ọkọ̀ ló gbé. Ó bá ní ta ní pè é. Mo ní kẹ́ ọkọ̀ ẹ̀kọ́ tiẹ̀ ni máa
0: ń sá fún
3: un lòdìlé
0: obìnrin o. Kí lẹ pé yìí? Mo ní olóòsì lóbìnrin. Ọ̀gá lẹ mọ̀ ẹ lọ, ẹ tiẹ̀ yín gùn láṣìírí. Ẹ mọ̀ ẹ lọ́wọ́ ol Ẹyẹ ń polówó ẹja mọ́ bàbá yìí.
4: Is it okay to make fun of our two gaps? Let's have a talk.

0: Hello, ẹ kúrò lé ọkọ yín o.
1: Àrẹ̀mọ láti ọ̀fà
0: kan. Ẹ̀rín lẹ bá wọlé ẹ̀rín náà láàárín àrẹ̀mọ.
1: Mo fẹ́ suspect yìí ni fa.
0: Pé.
1: Mo fẹ́ ṣe ń ṣàlàyé láti ẹ̀kọ́ ó yẹ ká suspect yìí àwa ọkùnrin.
0: Pé.
1: Bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé láti ẹ̀kọ́
0: sẹ́. Ẹ̀yin náà ń ṣe sì náà ni.
1: You are suspected.
0: Ẹ rákun ẹ̀dá mi lóyún bèrè ọjẹ́ sótọ̀nà lóòótọ́ àbí òótọ́ nẹ́tí ẹ̀já gbá wà dá àti káàsù òótọ́ ọ̀rọ̀ sótọ̀nà lóòótọ́.
1: No, motive behind ló máa determine.
0: Ẹni tẹ́ ẹ mọ̀ rí gẹ́gẹ́ bí ìyàwó ilé.
1: Èèyàn lè kí ẹ̀ náà.
0: Kí ẹ̀.
1: Èèyàn lè kí ẹ̀ fún ẹ tí ò mọ̀ rí
0: sódà. Pé àjẹ́ ń gba nọ́mbà rẹ̀ náà.
1: Èèyàn lè appreciate.
0: Kákàjọ máa kíra wa. Ẹyin gan you are under arrest. Èmi ò suspect yín. You are under arrest.
1: You are under arrest.
0: Lèmi fún yín. You are under arrest ni mo arrest yín ni. Wọ́n gbọ́ yóò bá. Ibàríbà. Àwọn ni kí ẹ, àwọn lè máa kí ẹ, ó lè kí ẹ náà. Kọ́kàn lè wà kí ẹ rìn. Bí a ẹni tí mi mọ̀ rí iná àwọn ẹ̀ jẹ́ mọ́ kí ẹ fún kákàjọ máa sọ̀rọ̀. Wọ́n gbọ́. Hello, ó kọ yín bóyá tí ń pè wá o. Àlàáfíà fẹ́yìn náà o. Bàbá Godwin ó kè é káàbọ̀ sórí ètò. Àmì Ọlọ́run.
2: Yàtọ̀ sí pé ó jàbí gbòjà kò bẹ̀rù orí ẹlẹ́dẹ̀ ní àkókò yìí.
0: Ẹyin.
2: Tó bá lọ fún yàn kó lọ gbé pánkó pé kó pa ọ́. Àkókò yìí léwu.
0: Ẹ̀yà ojú tẹ̀yìn tó fi wò náà nu.
2: Ojú tó fi wò nìyẹn.
0: Pé kò dáa. Àbúdá.
2: Kọ́dúmọ́sọ nìyẹn.
0: Pé kò dáa.
2: Kò dáa. Kò dáa yìí.
0: Ọ̀dà. Ọ̀dà.
2: Kí a máa fi God bless you.
0: Thank you, sir. Shake your body, Johnny Jabe. Kò sí bó ṣe jó tó ní shake ara rẹ̀. Má shake body. Wọ́n gbọ́ Yorùbá. Ọ̀pẹ́ bíi ti. Wọ́n gbọ́. Èyí bàríbà. Jẹun ẹni wà ńbẹ o. Ẹ ló ó kọ yín ẹ kúrọ̀ lẹ́ o. Ẹ kúrọ̀ lẹ́ o kọ yín o. Ẹ bá pa rédíò yín ká lè gbọ́ yín dáadáa mà. Ẹ bá pa rédíò yín àbí kẹ́ ẹ jìnnà sí díẹ̀. A ti ń gbọ́ yín díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín báyìí.
3: Ìyá àfin arẹ̀ sàlù ń sọ̀rọ̀ láti ilé wọlé dé Sango.
0: Ó yá mà, à ń gbọ́ yín mà.
3: Ṣé ẹni tí ọba dá kò da kò sí mú ìta lè pé.
0: Pé kò da.
3: Àwọn ni máa torí nǹkan bá. Aláìní tẹ̀lọ́rùn olójú kòkòrò.
0: Ní máa ń fún ọkùnrin míì ní nọ́mbà tó ti wà ní ọkọ.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹni tí ó mọ̀ rí.
3: Kò dáa o.
0: Ó dáa. Adúpẹ́ ìyá o.
3: Tẹ̀yàn bá mọ̀ tẹ̀yàn fọ́ ń bílálà ni.
0: Bílálà.
3: Bẹ́ẹ̀ni.
0: Mami kò wó kò mọ̀ nù.
3: Bẹ́ẹ̀ni owó tọ́ sí. Kí ló wá ká? Kí ló wá ká sí òní lé?
0: Ọ̀dà àmọ̀ ọ̀dà ẹjẹ́ yọ̀ ọ̀dà yín. Ó gbọ́ yóò bá. Honestly, sẹ́rí.

0: gbọ́lù má gbórin.
1: Ilé ma
0: kí n gbé ni tó wà ń bẹ́ o. Ẹ ló kọ yẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ ló sọ àfihàn sọ̀rọ̀ látàdé tẹ pé tó.
0: Ẹ ṣe àdúpẹ́ wà ń gbọ̀nyín sá o.
2: Kí èèyàn fọ ẹni tí yàn mà rí.
0: Ni nọ́mbà lóbìnrin ni o tó wà ní ọkọ là ń wí o.
2: Ẹ máa gbọ́, ẹ máa gbọ́. Kọ́lá kò ní mínì.
0: Kò ní mínì.
2: Ìgbà tẹ́ ẹ̀ bá jọ ń sọ ní ó dìtà mi. Ìgbà tá a yóò bá ní pé ara èèyàn lórí wa. Ẹni tó ẹ̀fẹ́ tó fi ojú lẹ́gbẹ̀ẹ́ lẹ́tí pé abẹ́ni ti gba nọ́mbà mi ọ̀fẹ́ tó sì mí ni. Ó lè jẹ́ pé ọmọ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ yóò fi lè ṣí ọ ló yóò fi ṣí ọ ló.
0: Tí ó rí ó jáde látọ̀dọ̀ rẹ̀.
2: Wà láìta láìpo sọ pé
0: tẹ́ẹ̀sì
2: nìkan ni ìyẹn lè fi ṣe ọ̀rẹ́. Ìyẹn lè ṣí ọ̀rẹ́ láti pé ẹni yìí mọ asàgbéyà tó gba nọmba ìtọ́ka ẹ̀ pé á dákun á mo padà rí pọ́jẹ́ǹtì báyìí tó ọmọ ń pa
0: so lè ṣe é
2: ọ̀sà mo lè ṣe é wà ẹ̀yìn ọ̀dà wọ lọ́jọ́ ìwọ̀n báyìí tí ò ní ṣe pé bọ́yá pé
0: ẹ̀yìn ò lòdì sí i
2: wà láyìn lòdì sí ẹlòmí
0: ọ̀dà
2: ẹ̀ tí tágúrú wà ní dáadáa wà ná.
0: Ọ̀dà ẹ jágbọ̀n tẹ́lòmí ọ̀tún sọ. Àdúpẹ́ wà bá. Bàbá ní òsín tó burú mẹ́.

0: ọmọgúnnìyí. Sáàmù Yorùbá ni. Ọ̀pẹ́ bíi tí ó ọmọgúnnìyí. Ẹjẹ́ wọn ni ó wà ń bínú kí n tó máa lọ lémi fún tòní. Jẹ́ wọn ní ìka àbí méjì sí. Ó kọ yín ẹ kúrọ̀ lẹ́wọ̀.
1: Ẹ ṣeun, àmọ́ Ọlágúnjú.
0: Láti.
1: Ìfìsì Ọlágúnjú láti sùúrù lérè gbọ̀nà sápàtì.
0: Inú mi dùn, àwọn èèyàn tí wọ́n ń gbé tòyí lónìí tó ń pè wọlé ẹyin tẹ́ ń gbọ́ bóyá tẹ́ ń pè wọlé fúngbà àkọ́kọ́. Inú mi dùn, ó yá ẹ̀yin náà dá sí mọ́mì wa.
1: Tẹ́ ẹ rí obìnrin tó gba tó fúnyàn ní nọ́mbà
0: yẹn. Ẹni tí ó mọ̀ ríhun.
1: N tó yẹ kó ṣe ni pé kó ti sọ fọ́kù ẹ̀.
0: Ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn kàn pàdé bóyá lọ́nu ọjà wọn rajà ó kàn ní.
1: Iná mo wí mo nígbà tó wọlé o. Ṣé mo fún ẹnìkan ní nọ́mbà yìí? Bó bá ti pè. Kí nǹkan ẹ̀ má wẹ̀ òun ó tètè mọ̀. Kó o ní kó wá fi ẹ̀ ló. Bó ti ṣe ẹ̀ ló pé wá jọ máa sọ̀rọ̀ kó wá pé kọ́kọ́ wọn máa list kó máa gbọ́n tí ń sọ. Ìgbó bá gbọ́n tó sọ tán. Kọ́kọ́ wá ṣẹ̀ṣẹ̀ bá ṣẹ̀ mọ̀ pé kò ní mọ̀ kọ́kọ́ ló ti tún gbà. Tó wọn á rí gbá mú. Wọ́n á sì yóò bẹ̀ ọ́ wá mọ̀ kó bẹ̀rẹ̀ mi yẹn ṣe ń ṣe ìkúṣe. Bó bá jẹ́ ṣe ìkúṣe òun náà wà á mọ̀. Tó ọgbọ́n ni ìbálò níbẹ̀ yẹn gbọ́dọ̀ kì í mọ̀ pé èso oníṣekúṣe yẹn. Ìbálò ọgbọ́n yẹn. Irú wọn pọ̀ láyé aláàánú pọ̀ lóòótọ́ o. Àwọn oníṣekúṣe náà sì pọ̀.
0: Látàn
1: náà ló wà ní ara
0: wọn. Ẹ bá ń kí àwọn tí rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ mi wá. Ẹ bá ń ká àwọn tí rẹ́rìn ní lábẹ́lẹ̀ wọn.
1: Ọmọ yín náà.
0: Ẹ bá ń kí ẹ.

0: ẹ̀kọ́ ọ̀jọ́rọ̀ ìròyìn ìjákè-jádò àgbáyé ló ń dé sí ètí ìgbọ̀nyìn láti kẹ́ni ìdààmú ọ̀dẹ̀ 8.7 FM nílùú ti ìlọrin. Ààrẹ Tinubu gbàlejò ààrẹ ilẹ̀ Madagascar ní Aso Rock. Ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ ti lọ́rìí da ilé tí wọ́n fẹ̀sùn kàn pé bẹ́ẹ̀ ni àwọn ajínigbé tó jẹ́ àbúrò Adélábù tí wọ́n lò láti gbé wọn pamọ́ sí. Gómìnà ní Kẹ́bí ti pàṣẹ ìwádìí sọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tí wọ́n san tó ti ìṣàmúlò owó oṣù tó kéré jù fóṣìṣẹ́. Nílẹ̀ òkèrè ó lé ní 100 àwọn èèyàn ilẹ̀ Màláwì tí wọ́n ti dá padà láti South Africa látàrí àkọlù sáwọn tí ìsọmọ orílẹ̀ èdè ẹni tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Lẹ́ka okòwò owó epo ti tún ga gbówó lórí ó sì ti pọ̀ sí lẹ́yìn tí wọ́n ló ti lé ní 5% ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú bí àkọlù ṣe tún wáyé láàrin ilẹ̀ Israeli àti Iran. Lẹ́ka múlùdùn ọ̀ǹkọrin ilẹ̀ Nàìjíríà tó filẹ̀ UK ṣebùgbé ní Tale Riley ló ti ṣe ẹni tí wọ́n gun lọ́bẹ̀ pa. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá níṣẹ́ ni ikọ̀ Super Eagles náà ń tẹ̀síwájú lórí ìgbáradì pẹ̀lú ikọ̀ ti Portugal tán fẹ́ gba ìdíje ọlọ́rẹ̀ sọ́rẹ́ pẹ̀lú wọn pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn agbábọ́ọ̀lù 22 tán wà níbùdó ìdánilẹ́kọ̀ọ́ ìgbáradì. Ẹ ṣe ń ṣe fún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yín tó tàwọn ìjákèjádò àgbáyé ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
1: Mi ti kọ́lé ńlá, oyè kémi náà ò ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, oyè kémi náà ò ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, oyè kémi náà ò ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, oyè kémi náà ò ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, oyè kémi náà ò ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọ Ọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: ẹ̀ka àbọ̀ padà ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ àmọ́mọ́gbàgbé pẹ̀lú ìdarapọ̀ wọn lójú ọ̀pọ̀ ìtàkùn ayélujára wa www.damodfm.net tàbí láwọn ojú ọ̀pọ̀ ayélujára gbogbo tá à ń lò ìròyìn ìrìn lẹ́kùnrẹ́rẹ́ látẹ̀nu ọ̀làǹrẹ̀wájú ògùn nìyí. Ààrẹ Bọ́lá Tinubu lónìí ti gbàlejò ààrẹ ilẹ̀ Madagascar Ọ̀gbẹ́ni Michael Randrianirina ní ilé ìgbé ààrẹ Lábújá bí orílẹ̀-èdè méjèèjì ṣe ń pète pèrò láti nàwọ́jà àjọṣepọ̀ wọn síwájú. Ààrẹ Randrianirina lẹ́ni tó dé sí ilé ìjọba ìyẹn lọ́sàn-án òní fún àbẹ̀wò eléyìí tó wá ṣe ti mínísítà fọ́rọ̀lẹ̀ òkèrè ambassador Bianca Odumegwu Ojukwu tó sì ń gbà lálejò máa kíni máa wulẹ̀ máa rọra. Lẹ́yìn tí wọ́n gbàlejò rẹ̀ tán ni adarí ilẹ̀ Madagascar ọ̀hún ni wọ́n sì lọ sí ọ́fíìsì ààrẹ níbi tó ti ní ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu. Wọ́n ní ìpàdé náà nírètí wà pé ó ní ṣe pẹ̀lú ìnáwọ́jà ọ̀rọ̀ àjọṣepọ̀ ilẹ̀ Nàìjíríà àti Madagascar síwájú tí orílẹ̀-èdè méjèèjì ó tẹ̀síwájú lórí akitiyan wọn láti pé ìbáṣepọ̀ wọn kó lè bá tún fẹsẹ̀ nílẹ̀ nílẹ̀ adúláwọ̀. Ilẹ̀ Nàìjíríà àti Madagascar ni wọ́n ní àjọṣepọ̀ èyí tó dúróre lẹ́ka ìmúdàgbàsókè bá àwọn ẹlẹ́kùnjẹkùn ètò ọrọ̀ ajé àti àjọṣepọ̀ lẹ́kùn yìí. Nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lo àwọn ìlànà lórí ìsan àwọn owó tó tayọ bílíọ̀nù lọ́nà 75 billion naira èyí tí wọ́n bá ṣe ìwádìí tí wọ́n pe wọ́n wọ ẹ̀yán kẹ̀kà lórí àwọn kọngílá lábẹ́lẹ̀ láwọn iṣẹ́ tí wọ́n gbé fún wọn tó ti lé láwọn oṣù díẹ̀ sẹ́yìn tó fi mọ owó tí rí ẹ̀rín lọ bí 384 billion naira 436.6 billion naira tí wọ́n pin ní oṣù karùn-ún nìkan oṣù ẹgbẹ́ ara akitiyan láti lè san àwọn gbèsè tó ti pẹ́lẹ̀ kárin kése àti pé kí ọrọ̀ ajé kó lè ba àrú gọ́gọ́ sí i. Iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ètò ìṣúná owó ni wọ́n sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ tí wọ́n fi léde lónìí látọ̀dọ̀ alūkkóró wọn Efe Ovuapori èyí lè tó pé ìsan àwọn owó náà ni ó jẹ́ eléyìí tí yóò jẹ́ ìbuwọ́lù fún àwọn kọngílá tí wọ́n jẹ́ 1,000+ ìyẹn 1,240 jákèjádò àwọn iléeṣẹ́ ìjọba àti lájọ ìjọba gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìjọba náà bí wọ́n ṣe sọ. Wọ́n ní ìfọwọ́sí náà ni wọ́n fọwọ́ sí látọ̀dọ̀ mínísítà tó wà fọ́rọ̀ ètò ìṣúná owó ohun ti ètò ọrọ̀ ajé Ọ̀gbẹ́ni Taiwo Oyedele lẹ́yìn àyẹ̀wò fínífíní tí wọ́n ṣe lórí àkànṣe iṣẹ́ náà láti lè pé àwọn tó bá wọ ẹ̀yán kẹ̀kàn ni wọ́n sanwó náà fún. Bí wọ́n ṣe ní iléeṣẹ́ ìjọba náà ni wọ́n sọ pé èyí táwọn ìpín láìpẹ́ yìí ló jẹ́ èyí tó tún jẹ́ èyí tó gògò dáadáa láti fi yanjú àwọn owó tí wọ́n ti jẹ́lẹ̀ pàápàá jùlọ fáwọn tó jẹ́ olùdókòwò lábẹ́lẹ̀ àti àwọn tí ń tajà kéékèèké láwùjọ. Bákan náà nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti lọ rí da ilé òní yàrá mẹ́ta bọ̀ngálò wọ́n ti dàwó ní ìlú Lakọ tó wà ní òpópónà Yegun sí Ànàyè nílùú Ìbàdàn lẹ́yìn ẹ̀sùn pé dúkìá ilé náà ló jẹ́ ibi ìforíkàsí àwọn afurasí ajínigbé tí wọ́n jí àbúrò mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ agbára Adébáyọ̀ Adélábù gbé àtàwọn ọmọ rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbé. Ìdá ilé náà wo ni wọ́n ṣe lónìí látọ̀dọ̀ àwọn ìkàn ló sì ṣe nínú iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ iṣẹ́ ṣíṣe tó ń ti rìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì pèsè àwọn elétò ààbò àjọ ọlọ́pàá ilé wa fún wọn. Wọ́n ní iṣẹ́ náà ló wà lára ìfarajìn ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí ìgbésẹ̀ àti pẹ́wọ́ ìjínigbé ohun ìwọ̀ ọ̀daràn nípínlẹ̀ ọ̀hún. Wọ́n ní àwọn ìkàn nínú ìjọba náà ni wọ́n ṣàlàyé pé ìdàwólulẹ̀ ilé náà ló jẹ́ iṣẹ́ ìpàrọ̀ kò ránṣẹ́ sáwọn ọ̀daràn èyí tó ń ṣàfihàn ìfarajìn ìjọba tó wà lóde nípínlẹ̀ Ọ̀yọ́ láti nàwọ́jà ètò ààbò jákèjádò ìpínlẹ̀ náà. Bákan náà nínú ìròyìn míì ṣe ni gómìnà nípínlẹ̀ Kebbi Dr. Nasir Idris ló ti pàṣẹ o pé ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ kó wá sí bí wọ́n ṣe san owó fáwọn olùkọ́ tó ti ṣàmúlò àwọn owó tó jẹ́ ti èyí tó kéré jù fún òṣìṣẹ́ nílẹ̀ wa pẹlu ifoju wo pe o se kikure kure ko ba oro itusuna ni pinle ohun won ni lati le wa ni asiyori lori eleyi se ni gomina si agbekale igbimo elene meji ototo eleyi to lo re fi ojogbon malamiseu ko lo nbe si adari won lati se wa lori bi won se sanwo osu awon oluko ni to ti isamulo osu to kreju fun awon osise ni pinle ohun nise ni gomina local ipase fun igbimo na lati se wadi ohun n todo yi ka oro osu sisan fa won osise to je oluko ni ati isamulo osu to kreju fa won to je oluko ni lawon le eko to je ti alako bere jake jado ipinle ohun ifilole igbimo na ni won se ni le ijoba nibi ti gomina idris ti se ifilole ipinu ati ifaraji isijoba re lati pe idajo ododo ati isedogbandogba nwaye fa won to je oluko ni o ro awon omo egbe igbimo na lati se won lekunrere lai fi si bikan abi role apa kan da kan se kan sise lai se pe won gbabode lori ise tangbele won lowo na gomina ne pele benue ans yen yansint alia o ti buwo lu abadofin oro to ni se pelu na mana kan to se ti dofin o sakawe igbimo igbese ile asofin ipinle on bi igbese to gbopon lati pe ki na ma wa ka won to fe doko ko le foju won mara ki oro aje na ko le ba tun dagba soke ni ipinle ohun idagba soke yi lo wa ire na agbe jade kan ti won fi lede loni latodun le gbani mara lori oro tun lo papa julo si gomina leka ti royin ati ibanisoro oloye solomon lopef gebi apile ko na si so ya lea ni o salaye pe se ni ofin na yo si aye sile fun eka ina agbara monamona lati le pe awon to fe doko wole si ati lati pe ki awon ti o fi gagbaga ko le wa leka na to fi mo awon ti won yo ma pe se na monamona fa won ilu ni pinle ohun nigba to n woye si abadofin na to dofin se ni gomina sakawe re bi igbese to gbopon ti o mu ki dara soke ko de ba itoraje ohun ti ipese na monamona lati tun le ipese anfani to po si ni ipinle ohun ale agboriyin fun ile asofin ipinle benue fun bi won se gbe igbese lori abadofin na ati ifaraji isejoba re lati pese ayika to je irorun fawon oludokowo ati idagbasoke eyi ti o legbe ni ipinle ohun iroyin jake ijado agbaye lo nde si ti gboyin lati kerin damore 8.7 fm ni lo ti ilorin a o lo fun idanu duro ran patapawa de e ma gboroyin lati le okere ati lati ka ti re idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.

Káàbọ̀ padà. Ìròyìn ìjákè ìjádùn àgbáyé lẹ́sìn tẹ́tí sí láti Canada Mod 88.7 FM nílùú ti Ìlọrin. Ìyókù ròyìn rèé láti ilẹ̀ òkèrè. Àádọ́jọ ni ẹgbẹ́ kan nínú àwọn ọmọlẹ̀ Màláwì 150 tí wọ́n dá padà láti ilẹ̀ South Africa látàrí ìkọminú lórí àkọlù àwọn tí kìí ṣọmọ ìlú ẹni èyí tó ń wáyé ìyẹn lójoojúmọ́ ní ilé ìgbé ní orílẹ̀-èdè náà eléyìí tí ìrètí wà pé wọn yóò dé sí orílẹ̀-èdè wọn lónìí. Ìdánipadà lọ sí orílẹ̀-èdè ẹni náà ló wáyé lẹ́yìn làásìgbò tí ó wáyé ní South Africa lẹ́kùn ìwọ̀ oòrùn wọn ní Cape Province eléyìí tó jẹ́ pé ó jẹ́ látàrí ọ̀rọ̀ tó ti lé ní ọ̀sẹ̀ kan báyìí tí wọ́n wojúlé dojúlé láti máa ṣe ìgbénilẹ́mìígbóná kẹbi èèyàn méjì nílẹ̀ Mozambique náà ṣe pàdánù ẹ̀mí wọn ní Mose Bay. Àwọn èèyàn ilẹ̀ Mozambique ọ̀hún ni wọ́n wà lára àwọn tó jẹ́ aráàlú láti orílẹ̀-èdè míì eléyìí tí wọ́n wá sí àtìkù ní agbègbè náà ní Mose Bay gẹ́bí àpilẹ̀kọ sígbe jáde ní Lilongwe. Wọ́n ní ilẹ̀ Ghana, Nàìjíríà àti ilẹ̀ Zimbabwe ni wọ́n ti ń ṣe ìkórajọ láti máa dáwọn èèyàn wọn padà gba tójú òfurufú padà sí ilé ìyẹn lẹ́yìn tí wọ́n ń gba ara ta lórí àkọlù fáwọn tí ìṣọmọ ilẹ̀ ni tó wáyé nílẹ̀ South Africa. Wọ́n ní ìgbésẹ̀ náà ni wọ́n fi ń pè fún pé 30 ọjọ́ oṣù kẹfà tá a wà yìí ní gbèdéke òpin tí àwọn tí wọ́n gbégbé irúfẹ́ ìgbésẹ̀ àkọlù náà ni wọ́n tún fi léde. Nílẹ̀ òkèrè ẹ̀wẹ̀ ṣe ilẹ̀ Iran ni wọ́n ti kéde pé àwọn yóò dáwọ́ à ń ṣe àkọlù sílẹ̀ sẹ́ẹ̀lì dúró lẹ́yìn tí àwọn orílẹ̀-èdè ọ̀hún bá ti gbà lórí pé se ni kí wọ́n sinmi à ń kọlù rẹ ni fún ìgbà àkọ́kọ́ láti oṣù kẹrin àpilẹ̀kọ tí wọ́n fi léde látọ̀dọ̀ ìkàn ológun orílẹ̀-èdè ọ̀hún lólu iléeṣẹ́ ológun wọn ni wọ́n jáwé àkìwọ́ pé àwọn yóò tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àkọlù ti ilẹ̀ Israeli tá bá sì ń tẹ̀síwájú láti máa kọlu ẹkùn gúúsù ti Lebanon. A rí gbọ́ wípé eléyìí ló wáyé lẹ́yìn tí ààrẹ ilẹ̀ America Donald Trump èyí tó sọ fún ilẹ̀ Iran àti ilẹ̀ Israeli láti dáwọ́ ìkọlù rẹ ni dúró ìyẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè méjèèjì bí wọ́n sì ń wòye pé bóyá ó ṣe é ṣe kí wọ́n dá ogun dúró ìyẹn ẹlẹ́yẹ ò sọ́ka. Ilẹ̀ Israeli ni wọ́n ní lásìkò tá a wà yìí ni wọ́n gbà láti dáwọ́ ìkọlù ilẹ̀ Iran dúró gẹ́gẹ́ ìbéèrè tí Trump ń béèrè fún bó tiẹ̀ jẹ́ pé wọn kò tí fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ ilẹ̀ Israeli ni wọ́n ní wọ́n sì àkọlù látòjú òfurufú sí ẹkùn ìwòrùn àti àárín gbùngbùn ilẹ̀ Iran ti Iran náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju àwọn àkọlù tiwọn látòjú òfurufú lẹ́yìn àkọlù ilẹ̀ Israeli lọ́jọ́ Àìkú. Lẹ́ka ìdókòwò ńṣe ni ọ̀rọ̀ epo bẹtiró ti Brent crude oil ni wọ́n ló ti gbéra sọ lónìí ò sí ìdábí 5 tó fi le lẹ́yìn ti ilẹ̀ Israel àti Iran tí wọ́n tún ṣe àkọlù síra wọn eléyìí tí wọ́n ní ó tún dúnkòkò mọ́ ọ̀rọ̀ kógunmikógun sinmi tí wọ́n ní lórí aáwọ̀ ogun tó ń lọ lágbègbè náà. Wọ́n ní Brent crude oil ọ̀hún ní àlékọ́débá pẹ̀lú 5.1% lọ sí 97.83 ìyẹn owó dọ́là lórí àgbẹ̀ epo kan eléyìí tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ náà ní West Texas tí wọ́n ní àwọn náà gbéra sọ lójú ẹsẹ̀ sí 84.8% 4.8% èyí tó náà lọ sí 84.85 tí wọ́n ta àgbẹ̀ epo kan. Wọ́n ní àfikún tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ ọ̀hún ló wáyé látàrí àkọlù láàrin ilẹ̀ Israeli àti Iran gẹ́bí iléeṣẹ́ ìròyìn nílẹ̀ Iran wọ́n ṣàlàyé pé ilẹ̀ Israeli ni wọ́n lọ rí sí àkọlù sí ojúkò epo bẹtiró tó wà ní ilé ọ̀hún ní ẹkùn gúúsù ìwòrùn ní ilẹ̀ Iran gẹ́bí wọ́n ṣe ní àwọn orílẹ̀-èdè méjèèjì wọ́n ń ju àdó olóró lura wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí díẹ̀ tí ààrẹ ilẹ̀ America Donald Trump tó fẹ̀fún pé kógun omi kógun ó sinmi. Ìròyìn lẹ́ka ti àmúlòdùn ṣe ni òǹkọrin tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni tó jọmọ ilẹ̀ Nàìjíríà tó ń gbé nílẹ̀ Britain Mark Yinka Orabiyi tọ́pọ̀ èèyàn mọ̀ sí Talirile ló ti pàdánù ẹ̀mí rẹ̀ o. Talirile ọ̀hún ni ìròyìn gbé jáde pé ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n gun lọ́bẹ̀ pa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kẹbi wọ́n ṣe ní ẹni ọdún 35 years ọ̀hún tó jẹ́ òǹkọrin ni wọ́n mọ̀ gún ní kúkúgùn ni
Pankhurst Avenue ni Silverton to wa ni East London gbe won si ni awon olopa to je ti ilu na won si salaye ta le rele ni won kede po ti padanu emere loju ko hun lai na ni awon akitiyan won igbiyanju awon to ba nipa isegun ibo ti won gbiyanju lati da soro re ni yajo yajo won ni se ni awon to kose mo se nipa angbe mi lorun ni ti ninu iwo daran ni won tete bere ise iwadi lori isele ohun leka tire daraya won ni ko super eagles le wa ni won tes waju igbarade won o fun igbarade fun idijo lore sore tagbaye tojo isegun ti won yo gba pelu iko ti portugal fun igbarade lekeji ti won ni won se ni lisbon labe isakoso akonimo agba won eric chele won ni mejilelogun ni awon agbabolu ti won kopa iyen ni bi igbarade oni wakati meje ti won ni won se fun igbarade ati doju koreni na iko super eagles ni won ni won ti ni igbabolu tita omi ayo meji meji pelu le poland ni ose to lo nibi ti won ni si ababo na ni o je iye to je igbarade won ti won fi gba ife iyen ameye ife eye fun ti unity cup todun ta wa yi ile nigeria ni yo ma koju ile portugal tawon yo kopa ninu idije ife iye agbaye lojo kewo osu kefa ta wa yi ninu idije lore sore ti ireti wa pe yo tun je ki won darawo pelu iko ti chele ohun to je ti ile wa lori bi won yo si gbaradi fun idije ti ife iye ile adulawo todun 2026 agba owo arin fun iko agbabolu arsenal ninu idije iyen iroyin re daraya mi iyen declan rice ni yo wa ni ipo igbakeji balugun agbabolu ile england fun idije fe yi agbaye rice ni won ni o ti gba ni isowo ifesewonse mejile ni adorin fun iko three lions eyi to si je pe o je okan lara won to je agbabolu to ti ni iriri iyen fun iko ti thomas tuchel ele ti won yo gba bolu won ni eni odun 37 na ni o si ran fun iko arsenal lati gba ife eye ti premier league fun igba akoko latodun 2003-2004 ke bi won se ni won de abala to gbeyin ninu dije champions league ele to je pe won para padanu re sowo iko agbabolu psg ni opin ose to koja lohun won ni rice ni eni to se pe o je won eni ti won yan bi balogun lori papa iyen lasiko ti arikeni ko le kopa ninu idije to su kewa to je ti olore sore ti won gba pelu iko ti ways ti won ni ole walking ni won fi ropo ken nigba na ninu idojuko ti ile england ton fi koju awon iko agbabolu ohun ninu idije na ka to mo lo fun akojopo ro ijake jadu agbaye to ni kokore ta menuba le kan si are tinubu gba lejo are le madagascar ni ile ijoba ni asoro ijoba ipinle oyo ti lo ri da ile ti won ko awon ti won ji gbe to je aburo adilabu gbe ti won ko won pamo si won ti dawo lule gomina ni kebe ti pase iwadi si owo osu awon olukoni to ti samulo owo osu to kere ju fa won osise nile okere o le ni 100 ka won mo le malawi ti won ti da pada lati le south africa latari akolu awon ti isomo ilu nibe leka ti idokowo owo epo gbenu soke o gabi o si le ni ida 5 leyin ti akolu otun waye laarin ile israel ati iran leka muludun onkorin omo le nigeria tun gbe nile uk ta le rile ni won ti gun lagun pa leka ire daraya iko agbabolu super eagles tesiwaju igbarade idije lore sore ti won fe gba pelu keti portugal bi awon agbabolu mejilelogun se n gbarade ejo jema pe laya jo ni lodun 1998 ni oloro orilede yi laye ologun tele ri ni sani abasha sa dede jade laye ni ile ijoba asoro iyen nilu abuja fun kon to ba sele lagbepe yin tff to yara iroyin wa le ti ele pe sori 0916 0627526 0916 0627526 abiodun akinwo me lo koro yin lori gese ola riwaju ogun ni lo tu lo ka lede abinibi si ti gboyin e sinsun fun be sin te ti gbo ikan ni yin eleyi to ta won yo

0: studio manager omo ni ke ko ni baje o ngbe soke o tun gbe wale akaduo cinema wo hun ati gbogbo awon ke gbe ta tun jo wa sori eto ati ba mi baba baba gbogbo wa egbohun wa o mo nbo tun gbe soke ati loruko ilese baba wa baba wa baba baba baba ogun jobi take up half hour ona lawo yi ti on gbogbo to tin bo si dede eja ẹwà gbọ́ tèmi lákòókò tá a wà yìí ẹbí nìkan kan ni mo wà lórí ètò akí gbogbo àwa tó wà nílé akí wọn tó wà lókọ ọfíìsì sí káàkiri gbogbo àwa tó tún ń fetí rọra ń gbọ etí yìí ò ní gbọ bí àrùn tí wà ò ní lọ etí tí yín náà sì ní dì á sùn máa gbọra wa pẹ̀lú ìdùnnú náà ní orúkọ mi ò yí padà bọ́lá ọ̀làwòyè lórúkọ tèmi ń jẹ ẹ̀ṣọ́ ajílẹ̀ tẹni ibi tán ti ń jẹ kankan tó mú kọyàn gan ẹ la ọmọ rẹ po tú yìí kò tún ní ìyá yín lẹ́nu mọ́ ọ̀n pé kò lè bá yín lójijì fún àǹfààní ni ẹ̀yin alálùbáríkà ìdùnnú tẹ́ ẹ ti ń yí sí ìkànnì alálùbáríkà àgbọ̀dùnnú yìí ẹ ti mọ̀ pé diamond fm 88.7 òun náà la kalẹ̀ sí níbi tá a ti ń yànnàná báwo ni ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa yóò ṣe dára ibi tá a ti ń yànnàná pé kí ni ètò tí àwọn bàbá wa I chief Ayọ̀dẹ́lẹ̀ Ògúnjọ́bí tí wọ́n ní fún wa pé ó yẹ àwọn ọmọ tó rìn káàkiri wọn yẹ jẹ́ káwọn náà ní ìtumọ̀ àwọn míì gan wà nílé ó ń ṣe pé wọ́n rìn káàkiri o bọ ọlọ́run ayé kéèyàn fara sínú kú wọn ọmọ kí ni nesting kí ni nǹkan tán tún ní fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe rí ẹran pé lọ́jọ́ ìjọ́jọ́ mo sọ fún yín ìgbà tí mi ní báwọn ìrìn àti olómọ nú mo ní fún bí yóò ṣe dára bí yóò ṣe dùn òun náà ni àwọn bàbá tí wa ni wọn bá lọ ṣùgbọ́n lónìí bàbá gangan wà lórí ètò bá mi ẹ bá mi kí gbogbo ilé.
1: Mo kí gbogbo àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Kwara àti ní Nàìjíríà lápapọ̀ ṣe dáadáa ni abáyé o asáyé lọ sí ìrìnàjò kékeré tá a lọ náà ni pé èèyàn gbọ́dọ̀ dúró sójú kan
0: èèyàn
1: gbọ́dọ̀ mọ wá information káàkiri láti wá ìmọ̀ kún ìmọ̀
0: ó
1: náà la bá lọ a dúpẹ́ tá a padà dé báyìí ní ayọ̀ àti àlàáfíà.
0: Tó àdúpẹ́ káàdì mi ẹ káàbọ̀ kò ní rẹ̀yìn kò sì ní rẹ agbára wa yóò máa dùn ni ìrọ̀rùn ni ó sì máa bá dé. Àpọ̀ lórí ibi yìí o tí gbogbo ẹ̀ tó fi ń bọ́ sí dédé náà ni mọ́nítíà wà níbí ẹnjìníà wà níbí ní ẹ̀yẹ kí n kọ́kọ́ kó pe mọ́nítíà àríyọ ogun jọ̀bí.
2: Ẹ ṣe olóòtú. Ẹ wá kí gbogbo ẹ̀yin aráalé orúkọ tèmi ni Joshua Ògúnjọ́bí tí mo jẹ́ mánéjà corporate affairs manager Ògúnjọ́bí ID card makers international tó ti wá di Ògúnjọ́bí tech up.
0: Ẹ ṣe ẹni ẹ̀dàmú wà á sẹ́yìn àjọ àná sẹ́yìn kó mo sọ fún yín pé àríyọ raise power two àbí àríyọ lórí àríyọ igbákejì mi ọlọ́run lè ṣe é náà tójú yìí ò bá ṣe ṣége lè gbé ọ̀nà títí ẹ̀ náà ó máa tó dé náà ní ìsìn ẹni kejì mi ṣùgbọ́n ìgbà tá à ń sọ̀rọ̀ nípa àríyọ pẹ̀lú àríyọ àríyọ alex engineer nìyẹn ẹ̀yin náà chipe ẹ wọlé.
3: Ok ẹ ṣe gan olótùn mo kí gbogbo ilé o mo kí gbogbo ará Nàìjíríà orúkọ mi ni Alex Ariyo mo jẹ́ IT manager ní Ògúnjọ́bí Tech Hub ẹ ṣe gan wọn.
0: Yóò wá dára fún yín yóò dùn fún yín dádì mi àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kódà ní ọ̀rọ̀ òní yìí àwọn èèyàn sì ti bèrè pé ẹ gbọ́ àbàbá Ògúnjọ́bí tí wọ́n ní wọ́n ti kúrò ní ìlọrin ní kúrò lọ́wọ́ ní ẹ̀wọ̀n ni wọ́n ti lọ jo oyè nílé mo ní before man and god wọ́n dẹ̀ bèrè bẹ́ẹ̀ mo ní wọ́n jo oyè bàbá jẹ́ wọ́n sì tún wà láàyè wọn ṣùgbọ́n bíi tí wọ́n wá wà yìí bàbá Ògúnjọ́bí wà ní ọjà àyà ní àdojúkọ owó ni bọ́ìsì ni ọ̀nà tó wà ní ọjà àyà yẹn ló wà ọ̀nà tààràtà tó wà ní taiwo òkè bí ìgbà téèyàn bá wá ń lọ sí denic hospital ìgbà tá a sì dé denic hospital ẹ má jẹ́ kí n tàn yẹn kan gbójú ayọ̀ wò òkè ẹ ti rí Ògúnjọ́bí tech up dádì mi mo rò pé mò ń sọ̀rọ̀ ibi tẹ́ ti rọra rí bàbá Ògúnjọ́bí nù kò ṣe é kò yẹ ṣùgbọ́n tẹ bá wá dé àkàtà bàbá Ògúnjọ́bí níbi tó dé dúró tẹ bá ń gbọ́ pé àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá nínú ilé iṣẹ́ yìí òun náà láti máa ń gbọ́ oríṣiríṣi ohun mèremère wípé nínú ilé iṣẹ́ àwọn bàbá Ògúnjọ́bí ọmọ kọjá Ògúnjọ́bí ID card tẹ tákà pè ṣápáná nígbà yẹn nínú ilé iṣẹ́ yìí gangan ibẹ̀ náà láti ríbi tán ti ń brand bóyá ẹfẹ́ ṣe kí o dání o bóyá ẹfẹ́ ṣe mọ́tò kódà mi ò tiẹ̀ mọ́ orúkọ tẹ́fẹ́ brand tí kò ní nítumọ̀ láti wọlé lẹ́yìn níbi tí mo wá ń fẹ́ kán tiẹ̀ tún bá mi pàdé wọ́n yẹn mo ń fẹ́ kí mọ́níjà kí mr joshua kan wọlé láàrin yẹn pé awon kankan ton ti nile nile tori kin to de boya nipa eka ti awon oluko awon eko to popolopo ngbo iyen ni ma gbe de odo eh odo engineer Alex kin to de odo ti won kin to de odo Mr. Alex ma wa fe ki Mr. Joshua kan chipin lerin
2: okay e se gan ma ni ogunjo bi te cob le ni ise printing o ti gboro si ni ile ise wa from printing to branding to customizing lori sirisirisi o ti wa ni ile ise wa so ti kuro ni ile ise to nse ID card that's in ID card
0: won sin se
2: ah se ID card ben oruko la paro a paro
0: nitori papa ti sun ni to ba kunra won na eyan o tun ja
2: o se ri ni so ati en se ID card lo a se ID card lanyard to ba se ID card na awon companies awon schools one need the lanyard asking she in office wa kan wa she office wa and she branding anybody to ba fe she branding na fe she souvenir any souvenir to fe print si kan mo ko bo wa ile se wa a ba won te oruko si anything na ba fe lare a ma te si and she rubber stamp company seal and to ba ti she business account nsin o ma need the emi ni letterhead ni company seal rubber stamp bu nkan tan bere bank nsin ni so ni le se wa te ba dodo wa e ri se lodo wa ben
0: ogbo e na la ko tun lolokan ojo
2: an se receipt awon onise owo any the receipt receipt invoice ogbo e wa ni ile se wa a fe se business card ni o fe se flyer design o fe se signage te o tan la ro losan lale awon wa ni ile se wa a fe se billboard ni then over she over print lori window blind ko se nkan ta le print si ni le se wa e sa mo gbe bo wa si le se wa
0: eyan sa ti de
2: ah ba yin printer elomi le wa do ko idea idea business bo ko mo bi o se gbe kale to ba de le se wa a to so na be ni be to okay nkan ba lo ni din business nkan ba le ko print a se ni le se wa
0: e wo oni baje fun yin lagbara ogedumare nipasẹ awon akeko ni e se mo wipe a ti n ba lo lojo ijejo an ba bo lojo ijejo te akoko ti ko wa ni papa mara awon ni a tun tan mole si ibe yin ni ma ti wa de odo engineer Alex Ariyo ibe yin ni ma ti ni pe e tun ba mi tan mole si ibi ta gbe de ni ijejo yen ejo e ba mi tun ti soke
3: okay e se ni ijejo a n soro npa awon ko sister n se ni ile ise wa beni so mo de so pe a n se anything tech courses from UI UX design to software development app development web development digital literacy cyber security and any other course to ye pe awon omo wa na ni lokan to fe se we have all those courses listed on our website which is ogunjobitechup.com to ba de be won ri ogbo awon courses well listed out and well outlined. She wa yin jejo ngba ta an soro npa course path career to je pe awon mo mi wa to je pe won mo nkan to fe se won kan ni idea pe emi mo boya kin lo ko printing abi boya mi se mo boya kin lo ko computer training boya typing or no won wa confused so let them come to our office we'll guide them through all those processes a ma bi won ni one or two things pe okay o ki lo ni passion fun ki lawon kan to like ki lawon kan to like iyen lo ma le mo bi ta ma gbe eniyan lo boyo ma se web design ni o abi ma se cyber security o ma se graphic design niyan lo ma fa wan knowledge pe okay let us put this person to this course and ba se soro lowo lowo bayi classes ti bere we have our classes in section won ti bere already by and
0: already.
3: Those ones are running effectively one gbadun ni bi ton wa and effectively because we have conducive environment you know early testify so definitely
0: we have
3: conducive environment definitely exactly 247 internet and you know light 247 light e mo pe ti awon mo ba nko ise ti environment o ba wa conducive o ma affect learning progress won and eyin bo to so pe maximum time to learn is 2 to 3 hours won mo nkan ton so so we don't just rush our student with kan sha ma learn no we do practicals and field work awon se mi wa to ye pe a ma ko won lo field pe okay wo wa lo wo bi ele se nsise so it is real hands on practicals nkan ta nko won niyan
0: mo mo pe ni okan tabi eji awon eyan to n gbo wa nile opolopo gbogbo ma se awon eyan o ti ma wa yi ga so pe kan te waju na ra pe ka ti e pe ka ti e na bere boya one of two things pe boya abi kini kan ila won fe ton fe bere boya nipa omo ni akeko boya awon fe gbe ise tun wa boya nuna kun joko awon kankan wa tawon na o le fe bere ka wa na ka le tan mole si aba wa ni kale o lowo kan won da yin lo gbogbo awon engineer gawo tet se bi gbogbo ara se wa ni lajeje jejo koda se ma ngba ewele apun gbogbo e ka e to bere awon na si ti da yin lohun ti o gbogbo ti pass dede ori number te ma pe si na ni 091 36 55 69 52 091 36 55 69 52 e la nfani lati le pe wole aba gan wa ni kale lati le da yin lo awon engineer wa ni kale lati le da yin lo eyi ti awon na ba fe bere abi to e ti wole o e da ko e bo ba te je pe service ba nse e je ko mo ni owo service awa ta ba fe pe ka pe direct lati le wole e ma gbagbe lori eso eto wa ni ganja bi tech up half hour o na la wa yi e ti wole oruko yin ati bi te tin ba wa san hello she don't keep on calling. Hello. Hello.
4: Hello.
0: Yes, sir.
1: I'm going to go to the college.
0: So ti yin bayi eyan tun ni more knowledge
1: ibi
0: ti baba ti tun upgrade ara ti won gangan densin ko ma nsi awada igba te ba debe yen le ma ri ara won engineers gbogbo despite the fact pe won ni gbogbo amu sise loloko ojo kan eyin na ti wole hello ehn o ti wonu ara won se ri mo like iru bere ti won bere yi wi pe se agbalagba e wo age of 35 years ko dagba o ko da 40 o dagba hello eyin na ti wole hello et wale o o ti rebete e ma je kin ton yin
1: mi na ti mo ti mo so re mo lady eni 36 years
0: adabi dabi e yin na ti wale hello
4: e ko lo e je je fun fun ani address won o
0: e se won ojo ni ti yin e fun mi ni address yen complete lodo ti yin Mr. Joshua
2: okay e se gan te ba nbo wa si modo wa ni oja ya
0: yes.
2: To ba ye pa ti post office le tin bo ni adojuko owo ni boys le ti ya wole ni apa otun yin te ba ti ya sapo otun yin directly le ma opo wa sare te ba ti ke to de de ni hospital be ni e ti ri ile nla yen tan ko ogunjo bi tech up si ibe ni office wa wa
0: e
2: te de nbo lati to ba ye pe outside the Kwara state ni awon tan bo lati ogbomoso tan bo lati
0: realimi
2: kan gbo kada kan na won loja ya ni de ni hospital
0: direct
2: ni
0: igba te fi de de ni keyin go ti ri ogunjo bi tech up ni e ma gbo ile gongoloke awon na lo gbogbo be patapata awon na lo ni ibi ti e ba ma ya si nbe hello eyin na ti wole hello so e ba saturday bi bibe yen ibi te boya e fun te ko le fe ba wa ni o boya fun ti se le fe ba wa ni o lolokan ojo kan o wa ni ibi bibe yen seri ka to pari eto yi ma pada adadi gan ko pe number sita te lu gbo hello e so kuro legbe radio ke le raye ba wa so yes ke le ni fun wa
1: 40 years
4: Ọba amọ̀ṣẹ̀ náà lọ́wọ́ fún yóò
1: ní ṣẹ́lá
4: ò ní bàjẹ́.
0: Àṣẹ, àṣẹ. Tò, ṣe rí tí mi bá kàn kọ́kọ́ ṣe báyìí, torí fún àǹfààní àwọn tí wọ́n ń pè wọlé báyìí, kó lè kọ́kọ́ wà sí ọwọ́ wọn. Dádì máa fẹ́ kẹ́ kọ́kọ́ pé a tún máa pè ká tó parí. Nọ́mbà tẹ máa pè sí direct tó jẹ́ pé nọ́mbà kọ́mpì gangan. Direct tẹ bá dẹ̀ ti ń pè wọ́n, àwọn náà ni wọ́n á gbé gbogbo àwọn nǹkan tẹ bá tẹ bèrè yìí, yóò tún lè, wọ́n á tún lè put more airlines in. What one airlines in lo re pe bayi ni ma se o eleyi le ma se o step them ma take new to gbogbo kan fi ma balance of my boss dede. So daddy e ba mi pe number
1: number me
0: 0800 330 330 970 5446 5446
3: www.ogunjobitechup.com
0: Se ma pe mo ni gbogbo nti joko yi joko kale fun ki imale ki gbogbo e ko le tan si kale mo kini mission ti baba olori ire alalubarika yi ti won ni fun gbogbo ni fun tomode telemo salagbalagba ni ti gbogbo kini ti won ni fun wa wi pe ko po lo wa ko ma dogun kale elomini aso wi pe ise yen ton ti e ko gan gbogbo ku ti oja uta oja wo ni uta duro dede lori re ki gbogbe ko bo si ni kini nje bi pe ko ta idi ni yen ti baba wa ke gbanjare pe e ma je ki kini yi gbogbo yin e ma ti dibole e bo ta keyen nu da irin ajo yin lagba daddy mi na so si nkan ti o wa nle nipa ti won te wa so bi pe ori nti mo fe ke ba mi so lo leleji o awon kan so bi pe o ya 40 years of age thank god e tin da mo lo 30 years of age emi ro wi pe nitori wi pe eyin go nsun le fi nsun bayi e ba mi fun won maran lori
1: e o to se ni pe lati ko nkan age oni ise tu lopo to se nbe
0: wallahi
1: iru emi nsin oporo to ye ki lo lo university mo fi ko se ngba yen I learned to around 17 years old ise de mo ko laye gba yen 7 years so
0: odun meje
1: laye gba yen kere but nja lo te lo ko do meje yen laarin laarin odun kan eyan ti mo gbogbo e beta ye gba yen won na lu omo ise wa lu wa sin oga e aye ti wa laju mo wa gbogbo awon soro te yan la koja ngba yen pe no ti e ba ti wa lo do business to ba se sa man mo sin anybody o ara eni ko lo sin
0: so
1: de ze ma fun e to ba ti kun e to ba ti kun jo osu won ojo eni la fun ni tari ke de ko won tes waju so ko si eji ti o le ko be lati mo 12 years lo le contact so 12 years 20 years 30 years 40 years our professors were only 75 years in one.
3: Of course.
1: Our doctors were only 60 years in one. So it's not the age barrier. So nti en ba fe se lokan to ba ti mu ra pe o le se na niyan. A ri pe igba ti phone de si Nigeria o mo ba manual wa ke kokoko ka
0: ko le
1: mo
0: te
1: o ti te o ba te capital. Da ye igba ti koja mo ti o ba wa ti gba ko te to ka o mo. O mo wa to ti sun. So under the phone awon eyan na ti nlo so gbogbo ta so na gbogbo na lo fo so ran po
0: so
1: bi gbogbo se ri niyan o si omo odun ojo ti o le ko
0: eri kan ka mo ba wo lo ko mo ba bo e mo gbogbo mo di lo ni na mo bo e je kan so ka to gbo kini tanta e je ka gbo
5: Ogunjobi ID Card Makers International, your trusted ally in digital computer works like digital ID cards, security seal, printing, company seal, and many more. Now renamed Ogunjobi Tech Hub. Yes, Ogunjobi Tech Hub, as we have improved on our services to serve you better. We have transformed into a complete tech powerhouse as we train you in web development, desktop publishing, graphic design, cyber security, and many more. Enjoy our crop of well-trained professional tutors, tested and trusted in a conducive environment of learning. Better of all courses are affordable. Cash on this unique opportunity as limited spaces available for each course. Enroll today at Ogunjobi Tech Hub, Ogunjobi Legacy House, number 24 Oja Iya Road, beside Delnick Hospital in Ilorin Kwara State, or you can call 0803-397-0546 or visit our website www.ogunjobitechhub.com. Ogunjobi Tech Hub, building the next generation in technology.

ìwọlé kọ́mọ́ gbẹ̀yìn fi pàdé ẹ̀tọ́ sí i lábẹ́ olùdásílẹ̀ ìjọ kò ní ajé rẹ̀rẹ̀ ayọ̀ daniel tí wọ́n jẹ́ alákóso babalọ́lá memorial international camp ìkejì alákejì ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọ yẹn sílẹ̀ evangelist timothy adéyẹmí àwọn ọlọ́run máa máa lò láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àtọ́lọ́rin ẹ̀mí ọwọ́ dínú ìjọ christ apostolic church land of faith miracle center ajégúnlẹ̀ phase 3 gbàgede inú amayọ warra state hello 09056389443 lọ́sùn tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí lọ́sùn yìí wà lẹ́rìí kan lórúkọ jésù.

0: Wind FM, shining supreme.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń há bò.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà jẹ̀gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí fún mi mẹ́tù àbí, bí ASAPP wà.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: The time is 9:00.
8: Ago mẹ́sàn-án ti lù.
9: Sùn láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọ láyọ̀ ó mọ̀? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọ láyà lẹ́nu wò.
10: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
9: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyín nù bínú kara wọn.
11: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́.
9: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó ní bí ká gbé kà sí.
12: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
9: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́ tòsí. Agbọ́lọ̀n bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kù ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

bene, sa. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé àwọn abala mẹ́tẹ̀ẹ̀ta yẹn àkọ́kọ́ orí ẹ̀ ńlá mú yìí ìyẹn ìrìn àjò ọ̀fẹ́. Abala ẹlẹ́ẹ̀kejì ni ìdílé aláyọ̀. Ohun tá a rúnkù níjẹ̀ ẹjọ́ á tún rún lálẹ́ yòó lábala yẹn. Abala ẹlẹ́ẹ̀kẹta, àwọn tí wọn ò gbọ́ wa níjẹ̀ ẹjọ́ ẹfẹ́ mẹ́sì díẹ̀, torí pé èní ò fẹ́ dàbí continuation ti ìjẹjọ́ lábala kìíní ìkejì àti kẹta. Torí nígbà tá a parí ètò níjẹjọ́ ní ọkùnrin géńdé ọlọ́run ló bá pè é, ó ní òkè ìṣòro òun, òun ti gbé débì kan báyìí pé ètò tóun gbọ́ níjẹjọ́ ó gbé dáyà. Ṣùgbọ́n bóyá ọlọ́run ó bá òun sọ òkè ìṣòro òun di pẹ̀tẹ́lẹ̀ lálẹ́ òní, ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa o. Àfi kọ́ ọlọ́run ó bá wa ṣe. Victoria Jeje Adekomolafẹ́, Monday Omotola Omotola. Lábala àkọ́kọ́ ibi à ń lọ rèé o. Ẹ̀yin dádì àti mọ́mì, ẹ má dáa dára yín o, kí dádì ó má dáa dá mọ́mì, kí mọ́mì ó má dáa dá dádì. Samson Káyọ̀dé Ọláòṣebìkan, àwọn ní àwọn ọ̀fọ̀ yán mu kẹ́rù ó bẹ̀kọ́ yán gan ni, wọ́n ní President of Love Good Evening. Àwa náà ń kíyìn o. Màámi Lámáyọ̀ ẹ káàlẹ́ yìí o. Gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ lè ṣe kẹ́ ẹ má gbétò yìí, mo kì yín. Bẹ́ ẹ ṣe ń ṣàdúà, àwọn mọ̀lẹ́kà ń ṣàmí o. Láṣẹ Ìdùmàrè ẹ ní fojú sunkún ọmọ. Ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ olólùfẹ́ yín? Ìdáhùn yín ni ó wà bí ìbéèrè tèmi ó béèrè. 091-36-55-6952 091-36-55-6952 Ẹ̀yin tẹ wà lórí Facebook, ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín dá mi lóhùn. Ẹ̀yin tẹ wà lórí WhatsApp, ẹ máa fàtẹ̀jíṣẹ́ yín dá mi lóhùn. Ẹni ń bá yọ̀ǹda fún pé kó tẹ ọ̀rọ̀ ní gbólóhùn náà, àtẹ̀jíṣẹ́ ni ó kọ́ síwájú o. Kó mọ̀ bàá di pé a máa pè mọ́gàjí ní mọ́gàrà lórí ayélujára ń bẹ̀. Samson Káyọ̀dé Ọláòṣebìkan, Ayọ̀rìndé fún mi, Ọ̀làdìpọ̀ Gbémisọ́lá. Ẹ dákun, Gbémisọ́lá gòdì ń kọ̀.

bọ̀dá tó kọ lẹ́tà jíṣẹ́ bàbá ọlọ́mọ mẹ́rin ẹ fọkànbalẹ̀ n ò gbàgbé ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ ibi àbádé ẹ̀jẹ̀ àsun wájú ná abala ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀rọ̀ tíyìn òun ti jẹ̀jáde iṣẹ́ gbọ́ sà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Zero 9136556952.

0: Oh, I'm here.
1: Mwen di bwa tan wispa, sa pwe mi yo simbi, wala, kwa bin yek po. Mi yo laje mwen loli spirit. Mwen gbongwa, mi yo simbi. Eni fe ya woyin loto, oga sini yo mwen kali ki sa nan, sa re ron ti mwen wifon mi mwen, oti woy yarare. E fran yin late, woy meje jile kwa si. Àrin ìṣẹ́jú kan ẹjẹ́ ń yà sẹ́ka polówó ọjà tí n bá ti wá dé láti ẹ̀ka polówó ọjà. Màá tẹ̀síwájú sabala ẹlẹ́ẹ̀kejì ìyẹn ìdílé aláyọ̀ ibi abadé níjẹ̀ẹ́jọ́ ṣe é ti gbàgbé. Ọ̀rọ̀ tí a ń bá lọ náà ni ọgbẹ́ ọkàn asọ́débì kan tí ọ̀rọ̀ ìdáríjì náà ti ṣe pàtàkì ẹ̀ ṣáà ti gbàgbé.
2: Kò yí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní SurePlug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pack smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gógó lọ̀rẹ́ àgbẹ̀.

0: ẹ ṣeun o, àdúpẹ́ ẹ jẹ́ ń pe àlejò wa wọlé. Òjò òun ó jẹ́ kí gbogbo ẹ fẹ́ rí bákan díẹ̀, àmọ́ ibi abọ́rọ̀ dé a tẹ̀síwájú ń bẹ̀. Ẹ mọ̀ kálẹ́ o. Ẹ kálẹ́.
1: Ẹ kálẹ́ atọ́kùn.
0: Ẹ ṣeun púpọ̀. Ẹ kú gbogbo ògbà wa, àwa rí ń jẹ̀jọ́ àwa náà rèé lónìí. Ibi abọ́rọ̀ dé níjẹ̀jọ́ lábala yìí náà ni ibi tí a ti sọ nípa ohun tójú tiyín náà rí tó sì fa ọgbẹ́ ọkàn fún yín. Láì fi àkókò ṣòfò lónìí, kí ni yóò jẹ́ ń tẹ́ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ fún ẹni tó ní ọgbẹ́ ọkàn.
1: Àkàlẹ́ atọ́kùn.
0: Ẹ ṣeun.
1: Gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá, ṣe rí fún ọkùnrin àti obìnrin, àwa méjèèjì a ríbi kọra wa sí. Kò sí ènìyàn kan ò lè dágbó, ènìyàn kan ò lè dá nìkan ṣáyé. Ọlọ́run tó dẹ̀ dá wa ti mọ̀ pé a yẹ láti jọ wà papọ̀. Kò dẹ̀ wá sí agbé má já ò sí, àjà má parí ni ò dá. Ṣé rí ọgbẹ́ ọkàn gẹ́gẹ́ bí mo ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá ni wípé òun ṣe ń téèyàn lè gbàgbé, ṣùgbọ́n a tún wá gbàgbé rẹ̀ náà. A gbàgbé rẹ̀ náà ni. Kí láwọn fi gbàgbé rẹ̀ ni? Níwọ̀n ìgbà tó bá sì nífẹ̀ẹ́ ọkọ rẹ, tó o sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ, tó bá fi lè mú kí ìyá kó fojú fo àṣìṣe ọmọ rẹ̀, ó di dandan kí ọkọ lè fojú fo àṣìṣe ìyàwó rẹ̀, kí ìyàwó náà lè fojú kó fi ojú fo àṣìṣe ọkọ rẹ̀ pẹ̀lú. Ṣé ẹ̀ ń gbọ́ mi atọ́kùn?
0: Mo wà pẹ̀lú yín. Èyí ni yóò fẹ́ mú wa wọnú ohun tá à ń pè ní ìdáríjì.
1: Bẹ́ẹ̀ ni.
0: Pé a nílò láti daríjì ra wa náà ni.
1: A nílò láti daríjì ra.
0: Kò sí bó ṣe wù kẹ́sẹ̀ yẹn fẹ́ tóbi tó.
1: Kò sí. Kò sí. Torí bo ẹlòmíì tó rò pé ó fẹ́ lọ bá náà. Kí lọ rò pé ó wà lọ́wọ́ títí ẹ̀. Kí lọ rò pé ó máa dé bá. Wọ́n sì ní áńgẹ́lì tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni. Àbí èṣù tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni. So láti ọ̀dọ̀ ti tèmi, èmi ó rọ gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́kọ láyà pé ká jọ, kò sẹ́ni tí ò í lọ gbé ọkàn pé, ṣùgbọ́n ká gbé kúrò. Torí nígbà míì wà tọ́gbé ọkàn bá dé stage kan, kódà bá ń gbàdúrà gan, ẹ bá ní ká mọ gbàdúrà ohun tí ó mọ wá sí wa lọkàn.
0: Pé téèyàn bá ń gbàdúrà gan, ibẹ̀ lọkàn ó mọ wà.
1: Ibẹ̀ lọkàn ó mọ wà. Bẹ́ẹ̀ ni, torí tí nǹkan bá dùnyàn dé, tó bá dùnyàn tó dùnyàn kan igun, ẹ lè ro nǹkan méjì, ẹ lè ro nǹkan méjì kẹ tó rò.
0: Tí a bá wá ń sọ̀rọ̀ nípa, mo fẹ́ tètè yọ̀ǹda yín ni o, torí ojú ọjọ́. Tá a bá wá ń sọ nípa ìdáríjìnra ẹni, ṣùgbọ́n tí ó kó má dàbíi pé a kàn ń sọ lérèfé, tá a bá go practical níbi ṣe rí lára, àwọn nǹkan kan wà tí máa dùnyàn lọ́kàn tí máa dàgbé agbára mi ò gbé, débi pé èèyàn ò mọ wo nítorí báyìí pé àbí béèyàn bá mú bàn lọ yóò dàbí kéèyàn ò yín mọ́, nígbà tí gbogbo ẹ bá ṣì ń rí bẹ́ẹ̀ yẹn, ọgbọ́n wo lẹ rò pé èèyàn lè dà? Tàbí bíi pé ìrara èmi àti ẹ ò lè jòkó gbàdúrà papọ̀ o, ẹ mọ̀ jẹ́mi àti ẹ ò tiẹ̀ jòkó sọ̀rọ̀ for now, a lè jòkó sọ̀rọ̀ papọ̀ táwọn àgbà ilé bá ní ẹ jẹ́ apárí ẹ̀ pé ẹ wò ẹ má jẹ ń tàn yín, èmi àti ẹ ò lè jòkó báyìí. Kí lẹ rò pé tí ọ̀rọ̀ bá ti débẹ̀ yẹn nínú tó ń fa ọgbẹ́ ọkàn fún yàn, kí lẹ rò pé a lè ṣe? Abala kan nìyẹn, èyí tó dùnyàn débi pé èèyàn ò ríbi gbé sí, èyí tó dùnyàn débi pé èèyàn ń gbé pamọ́, ni wọ́n á ń tọ́jú ẹ̀ dọ́jọ́ iwájú. Mo fi lọ́rọ̀ yóò gùn díẹ̀.
1: Yóò gùn wa tọ́kùn. Báyọ̀ dẹ̀ ṣe tó ń ba lọ yìí, tá a bá tún mẹ́nu bọ̀ dáríjì, a lè parí. Torí a sún sọ ilẹ̀ òṣù, ilẹ̀ ó tún mọ́. yini kan ni mo kan wa so pe ti eyan ba se e to ba de u stage yen e pari e sugbon won na mo fi aye irun to se yen won fa aye e kiru e tun waye mo
0: se wa ro pe ko le yori si ki kaluku lo ti e lototo
1: teni loko laya
0: eh
1: nna tan ba lo lototo ibo mi ti yawo nlo ki lo fe ba ki lo mo to fe lo ba mo jo kon na ni elomi to fe lo ba o se fe lo train eni
0: ko ma lo je ani oniku pa ni o pada lo pade
1: be ni
0: ah
1: o de ti mo eni eyan ti mo eni to wa o ti mo
0: esu ta ti mo lojo to ti pe o san jangeli ta ti mo
1: be ni ti baba wa ti awa christian ni sister ba lo church e mo gbo a mo dupe lowo olorun gboyawo mi pe 40 years ebere lowo baba to lo pe 40 years se won se ko si ila koda ni se ko si ogbe okan mo dari jira won ni won fi jira won ni won gba funra won ni ti won ba gba funra won ko ni sese
0: seun
1: ai si mo sese re omo lo mo npada ran affect because gbogbo omo ko ni digna le bere bo se nsele won kan mo conde mo se sale awo obirin to ba pe ya wa ni la koja to fi kopro le baba wa bo ba lo bi kan to wa to pe ba ni eda ede wa ni e bi ese lo ni so na to fe lo ni be si ni ko wuya to lo so ni ida kokan ka ma ni emi idariji ni ka de ma gba funra wa
0: ka ma gba funra wa
1: pa funra wa ni
0: e bo se wu ko je o this thing must work
1: ka gba funra pe se bi won se ri lele to ba gba temi
0: emi gba ti e laarin loko laya
1: ben
0: to ba wa je pe eni yi o nkan to ndun lokan yen ko fi wuwa o gbe sara o wa nso pe ko si wala mo ti ri iyawo to so foko e ri pe ko si wala eyin na o dagba agba o to kan wa olo si jajo dagba po
1: iya le lo fe fi jo po
0: be ni bawo la se le dabo ru nkan bayi tabi oko na ti tin wo pe ko si wala olorun awon mo ti mo n tori won jiya olorun ji won o yare bo la se se ti ogbe yen o fi san ko to di pe akoko ti won toju yara won de ko to de se won pe iyen o mu sinu ni o fe se ni adakeja bi esu iru ede po ngboro kini ko won se
1: iru oko be
0: tabi yawo
1: be
0: ibere
1: ikini ni pe ogbo wa ni orileede nisin aleni to je kristeni aleni to je musulumi kini won ko won lati dokan tin lo church kini won wa ko won lati dokan tin lo mosalashi
0: eh beru oluwa ki o si pa ofin re mo ni won ko wa lopo lopo gba
1: eh ton fi wa grow dale and to ba ti
0: ta ba lo asalatu won ni asasalatu fo nse nla
1: eh eh ti won bi be ba wa wa ki wa na ko omo eko wo na so fo omo tan bi ntoma eru ara won sinu dale opolopo gbeyawo mi gan tan pariwo omo awon omo kokan wa se pe a o fi fe to won lati le so o wa difficult fun won lati lo ife na pelu aya won pelu oko won so ti yin so ni da kokan e je ka bere bi leta ti jade na
0: pe ka tu wo bi tu oko ti wa ibi iyawo ti wa ka jo ka gbe segbe ara won ka gbe yewo e se won alejo wa mo mo pe oro yi o le tan sibe o fenu e jona ni jo mejo awon beere ta awon eyan ba beere ma tari e sin e je yonda yin lale e se un gan ni oju oni ti yin o
1: aduka to fun
0: ba se pe yin te je wa be yin na ba tin kepe olorun yo mo da yin lohun
1: Amio.
0: E seun mo dupe pupo. Ibanuje oni wonu ayo yin. Kere mi ko loro yo. Oko mi nduo de pe nbo. Ta tun jo gbeyewo lale o lagbara po. eh se bi ti baba kan la so ni jejo tawon eyan ni ko dari je o babe ni obi eni ah nkan ti tun oro ti foro lese abala ti nbo a debe na is your ma innocentia and you dey take you understand what we dey talk we are talking about marriage ni o baba wole thomas adegboyega kini un jesu ekale akin ola sunday ekale daddy jagbo jagbo ajikawo falatepe awon te ko aro mi sale gbelegbe nu Amos Olatunji 2x ore mi dada se lafia ezio ma innocentia mo ku nbe o stay with us yo follow share and let other people enjoy it too en soju opo le feyan meji ke la nfani ati wole aderogba samson awon ti won wole lori facebook nu 0913655692 eje nfeyan meji la nfani elu e kale o
2: e kale o
0: e kale sa
2: e se oruko mi ni abraham okwadi
0: Ibi abade nje ni bere
2: ibere ko imoran le mi fe fun itokolaya
0: emi jo gun popo ko se ni shoki
2: oko pelu iyawo ti won ba nja won mo gbera won si nu irun
0: inu irun
2: be ni e ti o fi pe irun ni ija lorun bi o ba tan lorun awon mejeji awon omo oni wo ni gbagbe wo ma da nti won lo ni boya won je bi won je ire wo sa ma da lo ni
0: igba ti ja ba wa rubo won loju ti an ma fi yi kitikiti ti an yi nu irun bo won se mo ogbon won won fi mo pa won ni wonu irun e ba mbo mi e ba mbo mi la yo ba yen oye mi o sugbon ko le hi awon ti nbo wa
2: ni pe omo ton ba roju ora won la bu omo ni irun gegege Enti o fi n pe irun ni ija lonu. Awon omo ja lo n ti eni. Be pari ija awon omo baja ti won loni.
0: Ki baba o ye rojo iya fomo laida. Ki iyawo na ye rojo oko fomo e laida. E se atun kokan mokan lale oni o. Profeti o kini un Jesu. I do want your blessing. Eka leo. Hello. Hello. 0913655692. Ni number. Ti mwa fimba wa adasi tulale yi. Eka le. Oda ati an be ni oju opo ti WhatsApp gbogbo yin eseun eseun eni n fi voice ranse in le gbeyun wole bayi atejise n lo da be ba si fe ti atejise lori WhatsApp 0913655 6864 o ti je baun ami o Miriam Sadiq lati Agboba Eseun hello 0913655692 Iberi
3: hello
0: sir
3: e kale
0: o
3: da kun to beni to soro le kan te gbe wa yen
0: nipa okay
3: agogo mi ni mr abdul lati yana kini nbe so obin era fun mo fe toro kan e ma binu oko to ba fe lo yawo re o fe pa yawo te yawo tun joko ti ya o si fi na ri pe to fe se fun yin wọ́n ní ká máa dialogue láàrin ara wa ní àdé dialogue lẹ̀ pẹ̀lú orúkọ báyìí.
0: Ẹ tún sọ, ẹ fọkàn balẹ̀ sọ.
3: Ẹni tó sọ pé.
0: Ká jọ sọ láàrin ara wa.
3: Ẹ pé ọjọ́ á di pé ìyàwó wa rí ìnari pé ọkọ̀ yìí tó fẹ́ fi jàǹbá fún un pé ó ti fẹ́ lò ó fún jàǹbá là fún nǹkan mi. Ó wọ́n fi àti ìyàwó yìí sí ayé mọ́. Ojú ìyàwó bá.
0: Ó fẹ́ lò ìyàwó ẹ̀ mọ́ gbà.
3: Dialogue wà láàrin ẹ bá wa ọ̀pá. Ok, ẹ ṣeun.
0: Wọ́n ní bàbá ń sọ nípa àsọyépọ̀. Kí lé ọmọ dàrú kẹ́ bí ọmọ dàrú. Ọ̀rọ̀ ń bẹ nínú èyún pé bí ó bá ti lọ di pé ọkọ fẹ́ lo ìyàwó àbí ìyàwó fẹ́ lo ọkọ. Ṣé èèyàn ń bẹ nínú ọ̀rọ̀ mọ́? Kò lè sọ́gbé ọkàn nínú èèyàn mọ́ àbí ọkàn tọ́gbé ọ wà gan ló fẹ́ jí gbé tán yányán àbí kí lẹ ní mo wí. Àwọn ọ̀jọ̀gbọ́n ọba wa fèsì sí ń jẹ́ mẹ́jọ. Ẹ ló ẹ ká lẹ́ o.
4: Ẹ pé ètò.
0: Ẹ ṣeun.
4: Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Ọdẹ́tìwá Làbá láti Láwọ̀rọ̀ Gbọ́.
0: Láti lóòlá.
4: Bẹ́ẹ̀ni.
0: Oo.
4: Ẹ ní ètò tí ẹgbẹ́ wáyé pé ibi tí èmi náà ti kárì dáadáa ni ó yẹ ká fi kó àkókò ẹ. Ọlọ́run á jẹ́ kí àwọn èèyàn wa máa lè máa tẹ́tí gbọ́ ní dédé àwọn àkókò yìí.
0: Ẹyin lẹ sì wá rò pé iye tẹ́ fi kún tí ó fi kárì ń pò pọ̀ o kò sì wá pọ̀ o. Kódà ẹ lè já sọ̀rọ̀ lẹ́yìn ètò náírà àdàkọ mu kéékèèké kan báyìí náà ni.
4: Ó ti dá sẹ́rí obìnrin tó sọ̀rọ̀ yẹn wọ́n ní abínibí ó yàtọ̀ sí abínibí. Gbogbo ẹni tí ìyá rẹ̀ bá tọ́ dáadáa wàláì súnmọ́ bí láti tó bá délé ọkàn kankan ò ní nílà. Èèyàn mi tó tó wá sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn pé tó bá rí pé ó fẹ́ lo òun ni bóyá ó fẹ́ lo fún oògùn òun ni àbí fẹ́ lo fún nǹkan kan tó lè jẹ́ palára fún un. Tó bá jẹ́ pé ẹni tó bá ní ẹ̀mí dáadáa ni wọ́n bá ní aburú wà lọ́wọ́ ọkùnrin mọ́ gẹ́gẹ́ bí èmi tí mi sọ̀rọ̀ èmi fi sọ̀rọ̀ ti tèmi bẹ́yẹn. Obìnrin ò lójú àánú wa rárá. Àwọn obìnrin tí kì í dúró dọjú alẹ́ táwọn fìyà jọkọ ọlọ́run ò dé ètò tó jẹ́ pọ́dọ̀ ẹ̀ náà ni gbogbo ní omi sókè ní sóde wa ọ̀dọ̀ ẹ̀ ló wà. Ebi kálukú wa náà la ti fẹ̀gbẹ́ yìí tá ń sùn.
0: Bẹ́ẹ̀ni
4: ò ní jí láàárọ̀ òun náà parẹ́ ẹ.
0: Ọlọ́run.
4: Gbogbo wa ká mọ kíìsára.
0: Ká mọ kíìsára.
4: Kíìsára ká sì mọ níbẹ̀rù ọlọ́run. Torí bá gbọ́dọ̀ tó lè pásọ nísìn kí la fẹ́ bá lọ́dọ̀ wọn. Agbẹ́dẹ́lẹ́dẹ́lẹ́ àfa kí la fẹ́ bá lọ́dọ̀ wọn. Èmi máa ń sọ ní ẹgbẹ́rún babaláwo míì ní àwọn yàtọ̀ báwọn gbórígọ́rùn káàkiri wọ̀nyí o. Babaláwo míì ti jẹ́ kó kọ́sẹ́ látọ̀dọ̀ bàbá rẹ̀. Kíṣe báyìí wípé ìkú pè ẹ̀pọ̀ àwọn náà fẹ́ jẹ́ nǹkan kan kẹ́ ń gbé kájọsẹ̀ káàkiri. Bí ẹ bá dọ̀dọ̀ wọn wọ́n tàn ju àwa méjì ta lọ
0: pàmò pé àwa náà fàdí. Ọ̀rọ̀ ń ga púpọ̀.
4: Sàlámù aleykum.
0: Waaleykum salaam. Ó kọjá bẹ́ẹ̀. Precious Afolabi ọmọ wò mẹ́ran. Ẹ̀yin ọkùnrin wọ́n ní àwọn obìnrin tí wọ́n poró wa sínú pọ̀ pé ọlọ́run jẹ́ adalẹ́ láyọ̀. Bá a ṣe jọ ń lò kẹ̀gẹ́kẹ̀gẹ́ yìí tá a jọ ń lò kangókangó yìí kọ́lọ̀ọ́n jẹ́ àlò dalẹ́ láti ìrọ̀lẹ́ wọn ò ti máa yọ kọ́lọ̀ kọ́lọ̀ọ́n wọn á jẹ́ àjọ lò dalẹ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ lòmíì ní káàdì pupa wọ́n fẹ́ lòmíì ní káàdì rẹ́súrẹ́sú. Ẹ káàlẹ́ o. 091-36-55-6952 Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ìdòwú Joseph Ezeibio. Olówó Bọ́tìnì wá rédíò Nàìjíríà lẹ́ o. Ẹ̀lú o.
5: Ẹ̀ka
0: alẹ́ o. Ẹ ṣeun.
5: Ìbéèrè tẹ́mi fẹ́ bèrè ni pé tí obìnrin ò bá understand ọkọ rẹ̀ báwo la ti fẹ́ ṣe yẹn. yo fi mo mu alaka da ni ninu ile
0: ti obirin o ba understand oko e
5: be ni ti o mu awon iwa bi mo bi en to le fi ba gbe ti o fi le mo si pe ani mo ni iro kan ti o
0: se ti obirin yen te ba pe pe wa o gbo pe wa
5: o gbo
0: ba mu ba n bo mi o gbo
5: o gbo
0: ba n da mi inu o gbo
5: o gbo
0: a ba soro lede to ye ni ni awon eto ta se seyin won so kini kan won pe ni love language.
5: Okay,
0: there is everybody has their love language.
5: Okay,
0: I le ja soro leyin eto edakun en tori akoko yi ka ge pe pe pe
5: okay
0: eh ayin ko ri o mo ji o ko si sibi to ti perfect tan. Ka pe yawo mi na opportunity ati change mi boya ko ba ti yo card mi sonu ko le ri yo sonu ti pa ni an bi fe ran sango ori lo ma borun ku tabi ti mo wi oye yin nke mo ro pe boye eyan re tan yan le mi na o Zero nine one three six five five six nine five two. Eyo kan yi la fi kadi en le labalai. Awa abosa bala tokan. Elu e ka le o.
6: Elu e ka le o.
0: Ese o.
6: Ata mo, ele yin sa.
0: Ami, ate yin na.
6: Ese yin sa. Tori isu ogbo kan kan fo ye.
0: Beni sa.
6: Ese. Ejo opolopo obirin ni wa je pe oko pa se. Awo pe omo lohun fi je oko e niya
0: de ba o
6: mi niya iyawo mi ati depart.
0: Okay,
6: ṣugbọn ko je ni access lati ri awon omo mi.
0: Okay, o wa wo pe n to le fi je oko ohun niya niyan
6: eni o ti mo san pickup mo san mo le se san sina olohun gba se gba awon mo le mo boya won ta ba won so wa bi won so fun.
0: Ah, mbe record mbe nkotu.
6: Ehe. Ehe, ba o mo le mo.
0: Shon je ke ri won ba soro abi ko je ke ri won ba soro ko je ke ri won.
6: O je ke ri won lekokan.
0: Lekokan.
6: O je ri won. O je ri won ba ma pade lati gbe mo to ri awon mo.
0: Eh, n to sele ni pe gbogbo igba te ba ti ni opportunity ti at itumo nkan ti mo so pe gbogbo igba te ba ti lanfani lati ma ri awon omo yen. E je ki ebun o ma towo yin bo si won lowo. Ko da bojowo. E je ki ebun o ma towo yin se kini? Bo si won lowo. Nte n fun ya won e ma fun lowo. E te lo nsan si odo awon ile ejo. Ko le je ri ma je mi nso e ma se lo. Sugbon gbogbo gba te ba ti lanfani ati ri omo yin ki ebun o ma ti owo yin. Bo si owo omo yin e si mo pede kan si won leti pe bawo ni se wa dada mo nife yin o e mo so pe iya yin ni se kini kekere kan se ri di mo te ba se nbu iya won ni soju won ni won se mo korira yin si won mo ri yin lalai da eyan eyan kan ma soro tutu fa won omo yen pe ah Khadija bawo ni salafia ni wo boli ti mo bo ra wa re Mustafa osan ti mo ra wari ki ya won wa gba lowo won ko ju sonu ko ni e ma fo ma mi ni nkan ti o da to le ba ti won je o e je ko ju sonu e ma je ko dun yin o awon omo yen ri won de ni gba pe e won mo pa won ni baba kan to n take care won ni gbogbo igba to ba lanfani ati toju awon se ro ba mi ye yin sa
6: o ye wa so
0: e seun
6: I
0: dupe o. Eje a sokun e le dan yin lapa abeun ka sare tesiwaju bayi ka se awon nkan kan to kan ka wa bo si abala eleketa lori eto yi e ku kale ka sun layo ale ojo Monday na ni o.

Bíbélì ni kọ wa láti máa kàyé ọjọ́ wa ká lè fi ọkàn wa sí ipa ọgbọ́n. Ẹ jẹ́ máa kí ọlọ́jọ́ òbí òní pàtàkì. Adébò wálé. Bọ̀dámi débò. Ìní ọjọ́ kẹjọ oṣù kẹfà lọ́jọ́ òbí yín. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ́ mi. Àwa ṣì ń retí kéèkì wa o. Wish you long life and prosperity. And every good thing you heart desire. God bless your new age. Happy birthday, Bọ̀dámi débò.

Ẹṣeun. Ọ̀tọ̀ ojú tó ríran kedere, ojú lọ́ba ara, ojú nìmọ́lẹ̀ ara. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ wa lákòókò yìí. Ẹ tọ́jú ojú yín o, nírú àkókò tá a wà yìí. Bátẹ́gùn bá ń fẹ́, ẹ fi àwọ̀ ojú, gíláàsì, ẹ fi kọ́fà ojú yín kí dọ̀tí ọmọ́gbọ̀n sí. Ẹyin tẹ́ ẹ ti ń rí àpẹẹrẹ kan nínú ojú yín, ẹ mójútó o. Ẹ máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè láti mọ ipò tí ojú yín wà. Topmax Perfect Eye Care ni wọ́n ní ká mọ̀ wí bẹ́ẹ̀ fún yín, pé ojú lọ́ba ara, ojú nìmọ́lẹ̀ ara. Ẹbẹ̀ bá fẹ́ ṣàyẹ̀wò, ẹ kàn sí wọn. Ẹ fẹ́ mọ ipò tójú yín wà, ẹ ti mọ ipò tó wà, ẹ mọ̀ pé ẹ nílò gíláàsì, ẹ kàn sí wọn. Topmax Perfect Eye Care. Ẹ lè pè wọ́n lórí 081-333-72253. Tàbí kẹ́ ẹ kàn sí wọn ní A1 and A2 Emirate Plaza, ládojúkọ Abanic Hall, Sawmill Road, Ìlọrin, Kwara State, Nigeria. A1 and A2 Emirate Plaza, ládojúkọ Abanic Hall, Sawmill Road, Ìlọrin, Kwara State, Nigeria. Ojú wa ò mọ̀ ní relédè wa o. Àmì ni kẹ́ ẹ ṣe.

0: Lẹ́yìn tí a parí ètò níjẹ̀jọ́, ọmọkùnrin yìí ṣàdúrà púpọ̀. Ó ní ohun tó wú láyà òun ni ó dàbí pé abo rẹ̀ la pẹ̀kẹ́lù níjẹ̀jọ́. Ó ní akọ rẹ̀ ni pé ọ̀rọ̀ tó tìyàn lójú àti sọ ni, ṣùgbọ́n ohun òun láti sọ. Òun sì ń fẹ́ ìmọ̀ràn kí àwọn èèyàn jọ kí wọ́n má sọ̀rọ̀ àlùfànṣá sí òun, bàbá òun tàbí ìyá òun. Ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mí òun àti dádì òun ni pé òun dàgbà, àmọ́ big mommy ló tọ́jú òun. Mo níta ni big mommy. Wọ́n ní ìyàwó tí bàbá àwọn fẹ́ ni big mommy. Ìyá àti ẹ̀ ń kọ́ oníwọ̀n sí pẹ̀lú dádì mọ́. Wọ́n ní níjọ́ kan, àǹtí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mọ́mí àwọn ẹ̀gbọ́n dádì àwọn ló sọ fún àwọn pé ṣorí wúmà yẹn tó ń ta nǹkan báìbáì níbi báìbáì yẹn, ó ní mọ́mí ẹ o. Ọlọ́run ni, no, you cannot. Ẹja sọ pé bóyá mọ́mí Òṣogbo ìrọ̀lẹ́ ń pa, àbí ká ní mọ́mí Ọfà ìrọ̀lẹ́ pa. Báwo ló ṣe máa jẹ́ ìyá tó ń ta nǹkan níbẹ̀ yẹn ni mọ́mí mi? Àwọn mọ́mí mi tán wà lé ńkọ, ṣé mọ́mí mi ti wá di méjì ni? Rárá o, mọ́mí yẹn ló tọ́jú ẹ̀ tó wà lé, ìyàwó dádì ẹ nìyẹn. Mọ́mí ẹ gangan ló ń wò lọ́kàn yẹn. Tó bá ti di ọ̀túnla, máa mú ẹ lọ kí. Wọ́n ló dẹ̀ mú àwọn lọ kí, gbogbo ìgbà yẹn àwọn ti wà ní primary 4. Wọ́n nígbà táwọn débẹ̀, àwọn ní ẹgbọ́, ìyá ó ní, wọ́n sọ nǹkan tó ń ta pé, ìyá ó ní, ṣé ẹ̀yin ni mọ́mí mi? Wọ́n ní, ọkọ mi, èmi ni ìyá ẹ̀, ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Àwọn mọ́mí Ọfà náà náà sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n náà náà dúró yìí. Ó ní òun bá dọ̀balẹ̀ òun kí wọ́n pé àtìgbà yẹn tóun bá ti ń bọ̀ látọ̀nà skul, òun máa ya bẹ̀, wọ́n máa fóun ní nǹkan òun abáwọn ṣeré díẹ̀, òun á tètè máa lọlé. Òun ò tiẹ̀ kí ń pẹ́ ń bẹ̀ pé sọ́mọ sọ́mọ òun ti ń láìkì mọ́mí yẹn, ṣùgbọ́n òun ò sán lé o. Oníjọ́ tóun fẹ́ ṣe bẹ́ẹ̀ de 15 years, ọmọ ọdún 15. Ó ti wà ní SS2 nígbà yẹn. Ìwé rẹ̀ yáàbí. Bóyá SS1, bóyá SS2, bóyá jẹ́, ó ṣáà lóun ti wà ní secondary school. Ká má bù mọ́ ní ti ọlọ́rọ̀ wí. Torí ẹni ọ̀rọ̀ kan náà ń gbọ́ wa báyìí. Ó lóun ti wà ní secondary school nígbà yẹn, òun fẹ́ ṣe bẹ́ẹ̀ de 15 years. Òun á bi dádì, my daddy, please where is my mommy? I want her to blow the birthday candle with me. Ó ní dádì òun kọ́kọ́ fagídí sí pé, ọmọ ẹ̀yin ọmọ ọ̀sìn, ẹ máa tẹ́ bá ti ń wo nǹkan lórí social media, kí ni? Ó lè sọ pé, dádì mi, dádì, big mommy is not my mommy. I want my mommy to celebrate my birthday with me. Ó ní dádì òun ṣàfọwọ́ bò òun lẹ́nu pé ọlọ́run ṣeun pé big mommy ò sí ńbẹ̀ ńgbà yẹn. Ó ní wọ́n wá ní I will tell you in the night. Gbégbà tó wá dalẹ́ pé dádì òun ṣáà ní kóun fọjú òun kóun ṣeré kóun ṣe. Gbà tó dalẹ́ ni dádì òun wá sọ fún pé that woman, she's a bad woman, no. She's just your mommy. O kan bi eni ko n se yan dada o, ko n se yan dada rara. Mo ka pe lokunrin ni mo se le danu. running for like be almost a year o to why it woman yen to je iya won na pe ah bawo lo se ma ka yin pe lokunrin pe to won kan bi ohun ni won se mo mi ohun oni ba to tu ya to n pari secondary school pe leyin bi odun kan die die ohun tun tin like won pada won atun ya do won bo won ni duro ton ma fo ni kan won ni gba won ni je ohun akan sa pe but ohun sa ma n fe ri won lekokan bo ohun o fi be like won bi ti tele yen ba to sa ya ohun ti wa ni a institution ohun ti n lo ki won ohun ti free ki n se gbogbo lati le ko lohun ma gba lo ohun akan lo ki won de ni so for anybody ohun akan ki won won fran kan fo ohun akon kan fo ohun pe inu ohun ma n dun pe ona meta lohun ti n gba nkan ma gba lowo daddy ohun ma gba lowo mo big mommy ohun ma tun gba lowo mommy ohun to n ta nkan ni ibi bye bye na pe bi ohun se wa gbo oro ijejo o wa n so sun lokan pe eh ohun ma ti fe lo serve bayi tohun naa ba ma se igbeyawo ki lohun ma se ohun de o de ma won ki mommy ohun naa wa nbe ogbon wo lohun le da si pe but daddy ohun ti won ohun pe ma ni nkan kan se pelu ma yen o ko se yan dada o ko se yan dada o iya e eni to n toju e iyawo yi e big mommy gangan ni mommy e o so ti gbo ohun de lati gba yen ohun ti moju fe pe ohun ti gbo o but ohun gba mi ohun ma ohun sa n se bi iya somo si mommy ohun gangan ohun o de je ki big mommy naa funra si pe nkan kan n sele kini ko ohun se o ma wo ohun lojo wedding ohun ki mommy ohun wa nbe pe program to n gbo n jejo lo prompt oro yi pe eyin omo Nigeria ejo e fa ohun ni moran eyin te tun gbon ju ohun lo tori e ni won se lo voice ni won se je kin low voice won ni kin ma kin jo kin ma je kin ma low voice awon pe awon wa nle by awon draw the kini NYC abi call up letter lati lo sin joba agunbaniro isu mo ma won awon ki mo mi awon wa nbe ogbon wo la won le da si se awon se ka won lo omode la won awon le mo ba won se ma pari ja ti o bere n soju awon Hello, Ekaleo.
1: Hello, sir.
0: Yes, sir.
1: Ekaleo, sir.
0: Ekaleo.
1: Oru ko mi ni Emmanuel, sir.
0: Yes, sir.
1: Lati Talamo, sir.
0: Mo wa pelu yin o.
1: Mo fe ni gbogbo nkan to sele si any time something. Exactly the storyline mi se ri kan ni. Boy yato. Yato to kan wa nbe ni pe my leg was affected like ese mi mo ti wa pada di eni to lo wiche.
0: Kilede shanshan yin mo le ni
1: para igba ti ise bere di separation bere lati mami ati daddy mi ni ese yen tin ni fo so igba tan wa gbe lu mi wole won wa raye tese mi ma so mo dagba sinu problem yen ni mo pari secondary school ni with one leg and walking stick to read the other leg in function so be se so ron pa this guy is similar, but I mean, it took me at 20 I'm in a condition because we believe follow my healing.
0: Now, where's your mom? Mommy, Yinka?
1: Oh, I'm not doing quietly.
0: Yeah, I ain't too being gongo.
1: But she's a kiki to cool a lot of Baba Timiati.
0: Okay, it's a cool lot of Baba Yati, ya woman.
1: But she's a kiki.
0: I'm going to treat you well, Abby.
1: Oh, na ni mo so ko da o lo di nti mo lo si mi le ri na from far tori igbaju ti mo gba nka gba kekere ni but the story yen long o lo far tori ti ma ni my esteem mo ni o le break down ti e tori ri
0: ti no you don't need that
1: mo be si ni ra no 2017 ni mo be si ni ra ko ti mo di ani ti mi le di demo to make it more worth mo ma ni ki mo se awon strenuous exercise despite the session ro mi yen pa ma tun fo bo ma tun fo so ma tun gbalẹ ewo flat
0: but eyin ti wa wa lodo mommy yin bayi
1: be mo ti wa lodo
0: ibo le kawe de
1: ah secondary school level ni won ti stop tori won ni pe since ti mi ti wa lodo awon ma pe ko need lati further my education.
0: Okay, gba te ti e ti kuro nbe nigba te ti wa ni te ti pari se pari secondary school nbe.
1: Rara, SS1 men ni mo stop about to enter SS2.
0: Kí lẹ máa ń ṣe ń sìn? Kí ni nǹkan tí?
1: Mo kọ́ṣẹ́ kọ̀m̀pútà oníwọ̀nba díẹ̀ tí wọ́n mi lè afford.

0: Again, for life experience, me share example, sir.
1: Hmm.
0: Mm-hmm. If I come out to say, one man team in my lane, but my daddy, because of the condition I was, me really socialize. He just know why daddy is no longer anchor, and he don't anchor any patient will travel, me money may travel, but my team will be delayed for complete 14 years, and he needs to burn a light to remove.
1: Nígbà mo wà wọn ju lọ́yà lọ́sàn-án mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún níyàn ó ní àkọ́bí ọkọjá mẹ́wàá o. Lọ́yà àdúà ẹ̀kalẹ́ o ẹ̀ẹ́nì ṣìṣe o. Ẹjọ́ ọlọ́jọ́ ọ̀ràn ọlọ́ràn kò ní di tín ẹ̀gbọ́n nǹkan báyìí. Ẹ̀lú ẹ káàlẹ́ o. Ẹ ṣeun.
2: Ẹ kún náà kú Hussein.
1: Oo.
2: Yẹrí ọ̀rọ̀ yẹn. Ìjọkàlẹ̀ ṣe ni pé yóò fi sùúrù yóò fi kún. Torí tó lè ṣe ni pé kò bọ̀ sí ìdí kó bá ti ẹ̀parí sáfìsì tán. Àwa ìfàtí bàbá rẹ̀. Àwa sàlàyé bàbá
1: rẹ̀. Ṣé sítórì yẹn yé yín sá?
2: Mọ́mí
1: àti dáàdì ń tèkì ẹ̀ dáadáa o.
2: Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ rí èmi tí mo sọ̀rọ̀ ẹ̀. Ìyàwó tí mo kọ́kọ́ ní. O kó ọmọ mẹ́rin kalẹ̀. Ó sì lọ. Bàtọ́ wa lọ, ìyàwó mi ló tọ́jú lọ.
1: Mo
2: bọ́ fi parí. Àbámúlẹ̀ ti gbé àjọmọ̀lú kan. Pàtẹ́ni ẹ bá ń gbọ́ sí ti tí mo sọ àjọmọ̀lú kan. Gbàtí wẹ́ẹ̀dì wá kù fẹ́ẹ́rẹ́fẹ́. Àdá ti bí wọ́n sọ fún mi pé kí n jẹ́ kí ìyá rẹ̀ wà bẹ́ẹ̀. Àbọ̀gbà tí ìyá wa wà ń bẹ̀, kí wọ́n á bèrè ọmọ lọ́wọ́ ọmọ pé kó lọ dé lọ gba àdúrà lọ́dọ̀ mọ́mọ́ rẹ̀. Àmọ́ kú táǹgò níjọ́ náà, ọ̀dọ̀ ìyá tó tọ́jú ẹ̀ ló ti gba àdúrà. Ìyá tó wá bí wá bẹ́ẹ̀ fún, wọ́n sì ti fi ọmọlẹ̀ láti bí.
1: Ìyá tó bí bú sẹ́kún. Ní kèsì ọmọ tí àwa ń sọ yìí báyìí, ọmọ yẹn ni ó ń dá èrò yẹn rò torí gbogbo ètò wa ló fi wá ń sọ pé ọgbọ́n wo ni kò ń dá.
2: Bàbá ni wà bẹ̀.
1: Ok.
2: Bá a bẹ bàbá tí bàbá bá gbọ́ torí irú ẹ̀ẹ̀kan náà ti ṣẹlẹ̀ ní eré àjọmọ̀rún lọ́dún kan. Bí ọmọ ìfà ti ya rẹ̀ wá. Tí bàbá sì wá sọ pé sọ tí ò bá ti tí ìyá tó tọ́jú ò bá jẹ oúnjẹ rẹ̀ wá náírà tó bá fún mọ̀mọ́ rẹ̀ 1000 kò kò sí lálùdọ́ríkà. Ṣé pé wọ́n fẹ́ tù láàrin ara wọn ni. Àmọ́ wọn àwọn náà bí wọ́n ṣe fẹ́ tù láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀.
1: Ẹ ṣeun. Tó bá ti service dé kó wá bó ṣe máa ṣètò àárín yẹn.
2: Bẹ́ẹ̀ni.
1: Níbi tágbára ẹ̀ bá ka mọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Bọ̀dá tí wọ́n kọ́kọ́ pè mí yẹn tí wọ́n ní sítórí àwọn nǹkan ẹ lè jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí 0703794-4104. Bọ̀dá tí wọ́n láwọn wà lórí wheelchair yẹn ni o. Ẹ ṣeun. Nọ́mbà tí a fi ń dá sí tò 091-3655-6952. Hello. Ẹ kalẹ̀ o.
3: Hello, akọbí wa.
1: Ẹ kalẹ̀ sá.
3: Dáàmà lè ní jóná.
1: Àmì o.
3: Pàtàkì ìlébẹ̀ jẹ́ fún ìdílé kálífù sí ọlọ́run nípa ìdílé tí náà ìdílé agbára lọ.
1: Àmì, àmì, àmì.
3: Orúkọ mi ni Jihad Sọ́lì.
1: Ẹ kalẹ̀ yìí sá.
3: So ìtú yìí náà fẹ́ sọ níbẹ̀. So ọtún náà fẹ́ lọ nípa gẹ́gẹ́ bí ẹ̀ńdọ́fọ̀ tánì sọ nípa sí bá ti sáàkì dé.
1: Tó bá ti sáàvìsì dé.
3: Bẹ́ẹ̀ kọ́ lọ sí kọ́ yóò wá àwọn kan tó dé àwọn àgbààgbà nínú àwọn àdúgbò àwọn bàbá rẹ̀. So yóò ti pàápàá àwọn kan náà lọ nínú àwọn tó bá jẹ́ títí ìgbà máa rẹ̀. Láti fi yóò ti bá wọn sọ.
1: Yóò jẹ́wọ́.

0: Wọn yóò jẹ́wọ́ fún wọn pé òun ti máa ń yọ̀yà òun rí látẹ̀yìn tẹ́lẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni, ọbọ̀ jẹ́wọ́.
0: Ok.
1: Lò láti dé ní wọ́n ti bá wọn sọ. Ìgbọ̀n kàn ti di ìpalẹ̀ yẹn. Torí pé tó bá ní kò ní kọ́ da sọ ni wọ́n ti da sọ fún ọ pé kó máa tún dákùn. Ó ti wá àwọn àgbààgbà. Ọlọ́run bá yóò fún ọ ní ọjọ́ ìdágbà Ọlọ́run.
0: Ẹ ṣeun púpọ̀.

0: Big mummy yẹn tó ń gbé big mummy yẹn ò lè kọ̀rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ kó wá lọ kó wá bẹ ní ẹgbẹ́ kó jọ kó bọ̀ ń bẹ big mummy wípé òun gbọ́ nǹkan báyìí òun gbọ́ nǹkan báyìí wípé ṣí tòótọ́ ni tó bá wá jẹ́ pé tòótọ́ ni ìjọba mi bẹ big mummy òun fẹ́ kí ìyá òun kó wà níbi ìgbéyàwó òun because tí ìyá òun ò bá sí níbi ìgbéyàwó òun kò ní dùn mọ́ ọ nínú pé kó má fi ṣèbínú ìdí tí mo jẹ́ ń sọ báyìí ni pé tí ọmọ yẹn tó bá wá ẹni tí bàbá ẹ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu tó bá bá bẹ bàbá rẹ̀ tí bàbá ẹ̀ bá gbọ́ pé kíyàwó ẹ̀ jókòó gẹ́gẹ́ bí ìyá níjọ́ ìgbéyàwó rẹ̀ ewu ńlá wà ń bẹ́ o because ẹni tó tọ́jú ọmọ yẹn láti kékeré kò ní ever gbàgbé láyéláyé wípé irú àbámọ̀ wo lòun ni òun rawọ́lé nígbà tó mọ̀ pé ọmọ yóò ní sanjọ́ fún kí lòun tọ́jú ẹ̀ fún ìyẹn kọ́ ni kókó kó wá ẹni tí ìyá yẹn máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ìyẹn big mom tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kó bẹ̀ẹ́ kó jẹ́ kó big mom finú fi dọ̀yọ̀nú sí ọmọ yẹn láti jẹ́ kí ìyá ẹ̀ kó lè wá ṣèyá lọ́jọ́ nǹkan ẹyẹ rẹ̀ ọ̀nà ṣe àmọ̀ bóyá big mom náà bímọ àbí wọn bímọ ṣùgbọ́n tó yẹ kó bá bímọ ọmọ tàwọn náà ò dùn nínú tí ò bá bímọ náà kí bàbá yẹn náà wá bí ó ṣe ṣọmọ fún big mom yẹn náà dálẹ́ ìran tèmi ò ju báyẹn lọ.
1: Tí ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ gbogbo ẹ̀ náà lẹ́ti gbọ́ a lè kó gbogbo ẹ̀ tán àwọn tá a ṣàlẹ́yọ bíi méjì mẹ́ta kan láwọn èyí tó kọ́kọ́ wọlé nìyẹn ẹ má bínú tí mi ò bá lè mú ti yín lálẹ́ yìí. Ọkùnrin tí ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa wọ́n tẹ arí àtẹ̀jíṣẹ́ wọn gbà wọ́n ní àwọn ti bí ọmọ mẹ́rin. Ọkùnrin ni wọ́n ti tó ọmọ 40 ọdún wọ́n lọ́mọ mẹ́rin àmọ́ àwọn àti ìyá ọmọ wọn ò sí papọ̀ mọ́ wọ́n ń fẹ́ obìnrin mùsùlùmí tí ó lè fẹ́ wọn 40 years old man with 4 children tí ó bá ṣọ̀gangan yín tẹ nífẹ̀ẹ́ àti ẹ lè fẹ́ wọn ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ àwa ó fi nọ́mbà àti yín ṣọwọ́ sí wọn bí ọ̀rọ̀ bá bá ara wọn mu èmi ẹ ṣe máa ṣe making o bó bá bá ara wọn mu congratulations mo sì fẹ́ fọ̀rọ̀ kìlọ̀ ránṣẹ́ ẹ̀yin ìyá wa kọ̀sọ́kùnrin tó gọ̀ nígboro ẹ̀yin bàbá wa kọ̀sọ́mọbìnrin náà tó gọ̀ ńgboro ẹ jẹ́ ká ṣe ohun gbogbo bó ti tọ́ àti bí ó ṣe yẹ ojú òní tì wá o láṣẹ ìdùmàrè àní jẹ̀bi ó jẹ́ bó ṣe jẹ́. Ọkùnrin yìí wọ́n ti gbà ọ́ nímọ̀ràn tèmi ò bá sọ ní ìwọ̀nba ọmọdé ọgbọ́n ọmọdé tèmi èmi ò ní àǹtí ẹ̀gbọ́n bàbá ẹ̀ tó fi ìyá ẹ̀ hàn náà ni kò fàṣẹ lé lọ́wọ́ tọ́lọ́hún ò bá tí ì jẹ́ wọn ó kú mọ́mì iṣẹ́ tẹ́ ẹ ṣe kù ẹ parí rẹ o ẹ ṣe bí big mommy ó ṣe mọ̀ pé mo ti mọ̀ pé kì í ṣe àwọn ni mọ́mì mi pé mo ti dá mọ́mì mi mọ̀ ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe wọnú dádì mi náà tí wọ́n fi fa gbogbo ẹ̀ mọ́ra wọn tí gbogbo rẹ̀ ó bóyá yóò fọ́nká bóyá yóò tó padà tẹ́ ẹ ṣe tí ó fọ́nká tí ó tún tó padà ṣùgbọ́n mo ṣèlérí ó ṣèlérí fún wọn pé mo ṣèlérí o ẹni tó tọ́jú mi ajá mi ò ní gbàgbé olórí rẹ̀ o tó bá ti wá ṣe bá ń tán orin jìnnà sílé o àti màá rẹ o àti màmá big mommy o ti gbúdọ̀ mọ̀ pé ọwọ́ rẹ ó tẹ ikú àdáko tó béèrè kó tó pa bàbá rẹ o torí àmọ́ ẹni tí ó dùn mọ́ àsìmọ́ ẹni tí ó dùn kì í sì ṣe gbogbo ẹni ọ̀rọ̀ dùn ní fajúro ìmọ̀ràn tèmi fún ọmọkùnrin òun nìyẹn o gbogbo àwọn tí wọ́n ti ń gbà wá nímọ̀ràn látẹ̀kan náà iṣẹ́ akọ ni wọ́n ṣe o gbogbo e lo da o okunrin si wa ni yin sa o koju si yin eta o keyin si yin eta o ba ti ku eye nikan e gbadu aso olohun yin ke tun iru ara yin pa o ani ri ju ba nlo lale oni bo wa ni nte fi ajo so leyin eto e ja soro lori 0703794-4104 e won ko ikede ati ipolowo oja yin bo lori eto kasun layo ale ojo Monday 0703794-4104 kasun

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣelé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegùn. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Wọ́n lè mọ́ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, kára ó máa yún ni. Àìlèṣe déédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin tí ń ṣe ségesège tí ó mú kíni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò, tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́, igbó ti dí, ó ti tọ̀nà tọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ ṣe pàtàkì.
0: Láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
1: Ẹ pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn, ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀. Mọ̀ wá sọ ìrètí nu, ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀.
0: Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee.
1: Àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó látara ìbálòpọ̀, ibi ẹ̀gbin, ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa. Orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò. Wọ́n bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection. Àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí.
0: Pé mi Miracle Herbs International, Mr. Guarantee.
1: Olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sóyà ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
1: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Àpẹẹrẹ wo ni ìwọ máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré, ẹ̀yọ rẹ yóò máa scatter bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara. Ẹ̀yọ rẹ yóò máa yẹ́lò, ẹ̀yìn ríro, ara ríro, ooru láti inú wá, internal heat látàrí àìlèṣe ẹ̀yọ dáadáa. Eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀, tí yóò sì nira láti ṣẹ̀yọ fúnrara rẹ. Tọ́jú ara rẹ, eléyìí léwu. Pé mi
0: Miracle Herbs International, Mr. Guarantee.
1: Olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Má sọ pé mo ti náwó, mo ti gbìyànjú káàkiri, mi ò rí àyípadà. Kàn sí mi.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
1: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó bá ní àrùn ìṣètọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ pẹ̀lú títa, ríro, kí ẹ̀yọ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ tó dúró, wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ. Tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀, ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ fúnra rẹ. Tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, a ti ṣe àrídájú oògùn fún àrùn ìṣètọ̀ tó dájú. Torí ijọ́ tí a bá bí ewúrẹ́, ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tiwa, ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní oògùn. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi, èmi bàbá.
0: Miracle Herbs International, Mr. Guarantee.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
1: tabi ko pe mi sori number mi 0703650 8206 leko si 0703650 8206 ilera loogun oro Olorun oba lo ba iwosan yo wo san lagbara Olorun
3: e ku kale ibigibi te ba te ba tin gbo mi dide akoko yi aisan ti o gbogun ko ni se ni ko kan wa o ouko mi ni baba garanti mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi 0706 66 79 97 93 ijo mo wi pe aisan to nde la mo le je afowoba aini akiesi lati ara ijekuje imoku mo lilu ara re ni lokulo ati aise aiwa re lore kore nje o fe gbe igbesi aye lalafia ni wo ton gbo mi di akoko yi eyara se pataki ta ba toju re alafia yo je ti e lati ori di ese re sugbon ti o ba toju eyara yi inira nla ni yo de ba gbogbo re ti alafia re si le di fiafia olohun de wi ategbo fun iwosan o si fi mo awon to mo lilo re pelu olohun mo fi san wa de wa mole tori isan ni oko mulewo toju san are ni ile ise baba ganti awa ki se awo gba awon aisan isan ara la wa ntoju lodo tia tori laisi isan ara to peye a o le se onkohun tori isan lo ngbe eje lati okan lo si gbogbo wa be lo nda eje pada si okan wa
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 leko si 0703650 8206
3: ti kude o se ba de ba isan are wahala nla ni yo de ba gbogbo are fun apere ese yo kuta itai bi pajapaja atelese yo ma dun e ese yo wuwo lati gbe bata yo ma jabolese re ati le gbe owo soke inira ni yo je ati mu kan lowo tabi ko iwe inira ni yo je ikan yo ma jabo lowo re owo gbigbon ese gbigbon ara tita ohun owo ohun ese owuku ohun ibaradi eyin ejika ori keke re yo ma we ati duwo pere mu kan ile tabi kiun inira nla ni yo je ti o ba joko fun igba pipe ati dide yo di wahala elomi e ko le rin lai lo popa maso are bi arugbo ojiji ti o ba ti si akiyesi kudie kudie lagba are kasi minister
2: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: tabi ko pe number yi 0706 66 79 97 93 ti wahala ba de ba isan to ngbe eje lo si okan o le fa ki ifunpa re ma lo soke ni gbogbo igba ori fifo aya didun airorun sun dede aile mi daada ti o ba tete toju ifunpa giga o le fa ki owo kan ese kan o da ise sile tabi ki enu wo segbe kan pelu aile sowo daada
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 leko si 0703650 5082-06
3: Ti suga ba po ninu ege, o le da wala sinu san re, ele yo nira fun isan lati gbe ege ka kiriara, oni ton yo ma se e yo bi e ma ahun ki ile to ma, ti era yo si ma pe bo e yo re, yo ma wu yo ma gbe, ongbe yo ma gbe, ebi yo si ma pa lore kore koda, e gwa ara re ko ni tete jina, lati ko tori isan re ti da se sile, ti isan to lo si ile si oma kon e ba da se sile, o le so o kon e di se kanson, sabi ki o gba agba oma kon e pata pata, si be o ti lo gwa le lore si isi suba ko siste, to ju isan re, koda ti isan to lo si bi irina re ba da se sile, o le si akoba fun irina re, ti o bari kude kude la gwa re, ma bora re pa,
1: Pay me Miracle Apps International, Mr. Guarantee. Olo tu iseto.
3: Mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin. Gbogbo ibi kibi to ba ti gbera. Sa ti so pe ga kan bi lo nlo. So kale ni lepo NNPC ni ga kan bi. Ni siwaju die, yana to ma koko kan lo nlo si Church Dominion. Wa ri petesi kan to doju commercial lashi ibe ni office wa wa.
3: Ami ko gbe so ye ro ba ni so yi.
1: 0703650828 06 lẹ́ẹ̀kan sí 0703650828 06.
3: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mi síta kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó nǹkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ káàrọ̀ ọmọ iléegun máa ń dà wọ́n láàmú torí àwọn iṣan ni àìsàn jẹ́ àlejò ara àrùn kì í ṣe ilé ara tọ́jú iṣan rẹ tí iṣan rẹ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọ́ mọ́lẹ̀ torí iṣan ni òkúnlẹ́wọ́ tọ́jú iṣan rẹ fún ìtọ́jú iṣan ara bàbága tí wà ní.
2: Ga Kanbi ní ìlú Ìlọrin sọkalẹ̀ nílé epo NNPC ní Ga Kanbi ní síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706679-9793 a ò ní fi àìsàn lògbà ó bàbá gan-an ti láàmì ẹ̀.

0: jẹ́ fún ni àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè sọ fún báyìí wípé kì í ṣẹlẹ̀ rẹ̀ iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn tó fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣe wọ́n tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yún ni àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sí ilé iṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbó tọgbó igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ́ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 ilé iṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà.
1: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.